ẹ pàdé wa ní kété sí àparí ìròyìn aago mẹ́fà lè gẹ̀ẹ́sì fún ìròyìn ní kò tó hàn abala àkọ́kọ́ àwọn ìkéde àti ìpolówó ọjà wa ní ìmàgòrè afẹ́fẹ́ tó bá di ní aago mẹ́fà bọ̀ bákan náà tó bá di ní aago mẹ́jọ a máa mú eré ìdárayá wá sí etí ìgbọ̀nyìn aago mẹ́jọ àbọ̀ náà ni a sọ̀rọ̀ àwọn ìkéde àti ìpolówó ọjà wá sí etí ìgbọ̀nyìn ní ṣísẹ̀ntẹ̀

0: Super Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti buwọ́ lu bílíọ̀nù 111 náírà pẹ̀lú pé kí wọ́n yọ̀ǹda rẹ̀ lóní kánmọ́nkóbó fún bíbẹ̀rẹ̀ sí ojú ọ̀nà oní kìlómítà 115 tó jẹ́ ti Akwanga Jos àti Akwanga Jos Bauchi Gombe Bio Maiduguri. Mínísítà fọ̀rọ̀ sí òde nílẹ̀ yìí David Umahi ló kéde ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti sísọ lójú iṣẹ́ ọ̀hún ní Akwanga ní ìpínlẹ̀ Nasarawa. Umahi ní owó ọ̀hún ni wọ́n ti buwọ́lù fún sísan lóní kíákíá fún àwọn kangila láti lè jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tó sì ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ara iṣẹ́ ilé tí ìjọba àpapọ̀ ń gbé ṣe láti lè jẹ́ kí àgbéǹde túnbọ̀ bá wọn amáyédẹrùn ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà ń ṣe lálàyé pé iṣẹ́ ọ̀hún ni yóò tún sàtìlẹyìn fún àgbéǹde ọ̀rọ̀ ètò ajé láwọn agbègbè tọ́rọ̀ kàn. Wáyé o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ń sapá rẹ̀ báyìí láti lè jẹ́ kí wọ́n máa lo ìmọ̀ ayélujára láti lè ṣe àkọọ́lẹ̀ kóòdì lẹ́ka onínọ́mbà lẹ́ka àwọn iléeṣẹ́ gbogbo tó ń ti àwọn ẹlẹ́ka òǹjẹ̀ka tó sì jẹ́ àrọ̀nà láti lè jẹ́ kí wọ́n kójú òṣùwọ̀n tó fi mọ́ ṣíṣe iṣẹ́ ilé tó jágere ní gbogbo àwọn ẹ̀ka iṣẹ́ ọba nílẹ̀ yìí. Olórí àwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí arábìnrin Dìde Wilson Jack ṣe lálàyé pé ìgbésẹ̀ náà ni yóò túnbọ̀ mú àgbéǹde bá àwọn ẹ̀ka ọlọ́ka òǹjẹ̀ka tẹ́rọ̀ kan lójú náà lè jẹ́ kí wọ́n tó dúró re sí i. Ètò ọ̀hún eléyìí tí iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú àjọ NIPOS ti ṣàgbékalẹ̀ rẹ̀ òun ló wáyé. Dókítà Abdul Gabbar ẹni tó ṣojú Wilson Jack níbi ètò náà ló sọ ìṣe pàtàkì ètò náà tí ó sì ṣe lálàyé pé ètò ọ̀hún ni yóò tún jẹ́ kí nǹkan dúró re sí i lọ́wọ́ tá a wà yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe lálàyé pé yóò mú àgbéǹde bá ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni tó fi mọ́ iléeṣẹ́ tó ń rí sí ìwádìí ọ̀rọ̀ ètò ìlera lójú náà ti dènà ìtànkálẹ̀ àrùn nílẹ̀ yìí lọ́jọ́ iwájú. Ọ̀gá àgbà yẹn àjọ tó ń dènà ìtànkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà Dókítà Jide Idris ló fi ojú ọ̀rọ̀ léde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn oníròyìn. Ó ní àjọ tó ń dènà ìtànkálẹ̀ àrùn ni yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń ṣe ìwádìí àti ìjọba ìpínlẹ̀ láti lè tètè ṣe ìdámọ̀ àrùn ọ̀hún àti láti lè yanjú gbogbo ohun tó rọ̀ mọ́ lójú náà lè jẹ́ kí ètò ààbò ètò ìlera tó péye kó wà. Ó fi kún pé àjọ ni yóò tún jẹ́ kí ìbáṣepọ̀ tó gún mọ́ra kó wà pẹ̀lú àwọn iléèwé gíga nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ títí fi àkọọ́lẹ̀ sọwọ́ síra ẹni tó fi mọ́ ṣíṣe àtẹ̀lé eléyìí tí yóò jẹ́ kí wọ́n wà ní ojúlá lákànfi sọrí. Ikọ̀ eléyìí tó ń ṣe ìpolongo lẹ́sẹ̀kùkù fún ààrẹ Bọ́lá Tinubu nípínlẹ̀ yìí, ikọ̀ GMT ló ti kéde ìsíkẹta ètò ìlera rẹ̀ ti jígi aṣíwájú àti ètò eléyìí tó pè ní ẹ lọ sọ́lọ́jà lójú náà ti lè jẹ́ kí akitiyan kó wà nípa ṣíṣe àtìlẹyìn fún sáà kejì ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 níbi ìpàdé àwọn ìkàntọ́rọ̀ kan. Inú wọn ti fojú ọ̀rọ̀ léde látọwọ́ ọ̀gá àgbà ikọ̀ ọ̀hún Saka Yusuf Ogunleye tó sì ṣe lálàyé pé ìsíkẹta ètò ọ̀hún ni wọ́n tún náwó jà rẹ̀ dé àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí kò tí jàǹfààní níbi ìsí àkọ́kọ́ àti ìsí ẹlẹ́ẹ̀kejì lóní ṣísẹ̀ntẹ̀lé. Ètò jígi aṣíwájú ọ̀hún òun ni wọ́n ti pèsè ètò ìlera fún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún un nígbà tí ètò ẹlọ́sọ́lọ́jà náà sì jẹ́ ara ètò láti lè jẹ́ kí wọ́n gbé ṣe ètò ìrónílágbára fún àwọn ìyálọ́jà eléyìí tó kù díẹ̀ káàtó fún pàápàá jùlọ lórí ọ̀rọ̀ owó láti lè jẹ́ kí okòwò wọn kó tún búrẹ́kẹ́ sí i. Ogunleye ló wá gbóríyìn fún mínísítà fọ̀rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí Olúbùnmi Tunjí Òjó látàrí bó ti ṣe ń ṣagbátẹrù ètò náà ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Rasheed Badmus ló wá fìdí ìfarajìn ẹgbẹ́ múlẹ̀ lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n ṣe ìpolongo àti láti lè jẹ́ kí àwọn olùdìbò tó lọ bí 1,000,000 kan ko se ko dibo fun atunyan are bola tinubu ninu ninu eto dibo gbogbo todun 2027 awon ekan toro kan lo wa se lalaye pe awon ti duro re bayi papa julo lati se eto ipologo lawon gbogbo ijoba ibile to wa ni tibutoro ipinle yi Olulado ti lado elemo ni apa ariwa ijoba ibile ni apa ariwa ijoba ibile ariwa ni agbegbe ipinle Ondo oba Folan Mekaisi ohun lo ti yo awon esun eleyi to fi kan magistrate kola wole aro pada bayi oni ko si fidimule eri ma jemi so wipe won se ni osisele ka idajo hun lo gba owo kankan loju na ti le dabaru ejo na ori ade n lo wa si lala ipe ohun se idama ati wipe won se ni ko si eri ma jemi so pe won se ni o gba owo kankan loju na ati le dabaru ejo na o wa toro aforijin lowo magistrate aro ati ka eto idajo ipinle yi to fi mo awon aralu fun idojuti eleyi to ti dale o wa se lalaye pe on se ni o ni gbagbo kekan ninu magistrate aro ati eka eto idajo ipinle yi aye o ile ise olopa ipinle osun lo ti fi kele ofin pe awon afurasi kan lodi iwa igbemi lenu enikan eleyi ti won se si oga agba eleyi to mojuto eto ipolongo nipinle osun oluwole oke agbenuso fun ile ise olopa ipinle osun abiodun ojelabi lo se lalaye pe fifi kele ofin gbe ohun ko fifi kele ofin gbe awon afurasi na ko seyin ifimu funle to nti wadi leyin isele kan eleyi to waye ni ipetu ijesa ni apa ariwa ife ni agbegbe ipinle ohun ile ise olopa se lalaye pe honorable oke ati awon megbe osilu ohun ni ogbonjo osu to koja ni won ti se abewo si afin ajal laye ti ipetu ijesa ko to di wipe won te siwaju lo si inu lohun lati lo se ipade pelu awon omo egbe egbe osilu na ile ise olopa nsi lalaye pe kete leyin ipade na o ni afurasi janduko loselu kan toruko re nje Olamide kan Oriyomi lo dede di ona eleyi lo dede di oko oluwole oke oni waju to si na ibo jade loju na ati le je ki o yin nibon ko gbemi e sugbon to se wipe won se ni awon eko eso alabo tete dawn si isele na ti won si fi kele ofin gbe arakunrin na ile ise olopa se lalaye si waju si wipe fifi kele ofin gbe awon meji to tuku to je afurasi toruko won je Ayotunde Ikupo lati Ojo ati Fakinleye Femi oni won se loju na ti le je ki won tun fi kele ofin gbe awon miran eleyi to lodi ninu isele na ile ejo giga papo to wa nilu Abuja lo ti fi ontelu igbimo aladari ninu egbe oselu African Democratic Congress ADC labe sakoso arele asofin agbale yi teleri David Mark ile ejo lo wa fi patari ejo eleyi ti omo ile asoju sofin ile yi leke abejide pe tako alakale egbe ohun nigba to n gbe idajo re kale adajo Musa Liman se lalaye pe ejo ni ko gbe won bo ti wule ko mo ati wipe o se ni o je nfanfa ele to ye ko te ye ki won yanju laarin egbe oselu ohun ti ko si ni se pelu ile ejo bo ti wule ko mo ile ejo won wa se lalaye pe wiwole David Mark gege bi alaga gugu egbe oselu ohun ati Rafa Aregbesola gege bi akowe agbe egbe ohun lo wa ni ibamu alakale egbe oselu ADC to nti alakale eto ibo to a oni ri ju bayi lo laaro toni lori iroyin ni kutu aye wa laaro ti toni ola Yinka Ojo lolo turoyin Folajin Oyetayo lo mo se ti gboyin aku ajode
2: Baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kan sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogedegede dot ti ara danu logo lo mo okunrin abaduro
2: kọ
3: tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀wò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 53 orúkọ mọ́ni.

0: tó fure ìdọ̀rẹ̀rọ̀. Níbi marathon fasting and prayer lọ́jọ́ mẹ́ta total deliverance. Níbi tí ìyanu ó ti ṣe. Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kabiti kabiti ràndù ràndù yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà títí dorí ìta láǹkó. Nínú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Israẹli le jù bẹ́ẹ̀ ṣùgbọ́n at the end wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ prepare. Pẹ̀lú àwọn afàjúrà jagun kàǹkàǹkà bẹ́ẹ̀.
1: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́gbà.
0: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi marathon fasting and prayer yìí ní 10th to 12th of July.

0: tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jakiem College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọkàn ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jakiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti ilé ìwé yìí ti gbọ́ntẹ́ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn ibo gan ni ilé ìwé yìí wà opposite First Samuel Ọ̀gangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08154377844 àti 08154375072 Jakiem College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀díẹ̀, dá ìgbé ayé rọrùn.
6: Jésù sì wí fún wọn pé lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ọ̀rọ̀ yìí ni ó mú kí bàbá wa nínú Olúwa. Ó lò dé the right reverend Jacob Olabode Kehinde Olówó kú. Fídí ìjọ Asòkè lẹ́nu Anglican Church òkè Àdàkókò lélẹ̀ lọ́dún 1986. Tí ìjọ náà sì ń gbèrú sí i. Sọpẹ́ kọ́wọ́ méjèèjì sókè kọrin hallelujah sí Ọlọ́run Olùbùkún tí ó yàn kún ìjọ Asòkè lẹ́nu Anglican Church òkè Àgbàkókò tí ó sì ń bu omi rìn tí ìjọ náà sì ń dàgbà sókè gbèrú sí lọ́jọ́ ọjọ́. Ìdí nìyí tí ìjọ Anglican orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò lábẹ́ ìdarí bíṣọ̀bù wa the right reverend Jacob Obi Ibadan JP. Àlùfáà ìjọ reverend Canon Emmanuel Ogundele ìgbìmọ̀ ìjọ pẹ̀lú gbogbo ìjọ yìí fi ń po fi ṣẹ̀ṣọ́ ayẹyẹ ogójì ọdún yìí ni eré bọ́ọ̀lù apanilẹ́rìn láàrin ọkùnrin àti obìnrin ìjọ yìí tí yóò wáyé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹta oṣù keje lago márùn-ún ìrọ̀lẹ́ Saturday 4th July 2026 by 10 a.m. is the festival and installation of Sunday 5th July 2026 is the grand finale of the 48th anniversary of Asòkè lẹ́nu Anglican Church òkè Àgbàkókò by 10 a.m. the Thanksgiving and award giving day. Fẹ́mi Ojoboru, chairman of the occasion, distinguished minister of interior honourable Dr. Olubunmi Tunji Ojo, guest of honour, aṣíwájú Ọ̀túnbaṣá Dr. Solomon Ayọ̀dẹ́lẹ̀ Ọládùn oníbàbá ìjọ and the aṣíwájú oníbàbá Fàkókò Lan, Prince EA Adétiba, chairman anniversary committee, Reverend Canon Emmanuel Ogundele Vicar, gbogbo èèyàn la ń pè láti wá bá wa yọ̀. 48th anniversary committee announcer.

0: ọjọ́ bí ẹyú ẹ ṣe
1: fọlágbá elédùmarè wé ní mú yìí ṣòpin
0: ọjọ́ yàdòdò ńláyé
1: méjì mẹ́lẹ̀
0: ètò mi
1: yàkì kọ́kọ́ má tètè mọ̀
0: kọ́kọ́ bá kọ́ káméjì
1: bá rọ̀ fún àjùká
0: ó ṣe yìí
1: ó tù mọ́dọ́
0: lágbá elédùmarè ẹ ní wọ́n ẹ
1: kọ́dọ́ má ti jọ́
0: ìgèrè ń tẹ akájọ́
1: kẹlẹ̀mù
0: ètò mi ń wòdì bá wọn tù mọ́dọ́
1: ọjọ́ bí ìwé ṣe yìí wé ní mú yìí ṣòpin o
2: àrẹ ò bá mi kí lámọ́wọ́ já wa la òkè láyọ̀ àmọ́ ìbákọ́jà yìí kọ́kọ́ mi náà
0: wọ́n bó ṣe yí mi jẹ́ yìí
1: ọmọ wa
2: lójoojú má gbọ́dọ̀ ṣe o
0: lóye
1: ig
0: dr olabode
1: àti betty
0: ò ṣe dí mi lẹ́yìn
1: ní bá a ṣe wù
0: àti yèyé bá a ṣe wù
1: ọ̀fọ̀rọ̀ kíndọ̀
0: ọ̀gbọ́n fọdí ká kíká bí èsì
1: ọba ajibade
0: gbọ̀ntì
1: mú kú oríire
0: ẹrin tọjọ́ bí ẹ
1: fọlágbá elédùmarè
0: ọdọọdọ.

0: láti mẹ́yìn Adélégbé. Mẹ́mbà represent Ọwọ́sẹ́ Federal Constituency
1: Abuja
0: àti APC candidate Ọwọ́sẹ́ Federal Constituency. Ọmọ yóò mọ oore. Yé máa mú tó lóore pọ́tà. Ọ̀nà ìyá yóò yẹ yóò máa wù. Èmi kí wà ọmọ dẹ ìmọ̀ràn o.
1: Ìdáwọ̀ ẹ̀rù
0: ni. Bí ọ̀wọ̀ àtọ̀sẹ́ tó kó tó mi. Ẹ̀gbá wọ mi o. Ẹ̀yin ìṣeré. Ẹyẹ máa yá mú kankan fo. Láì sọ lọ́rọ̀ wò dání wáyé. Àtọ̀wọ̀ àtọ̀sẹ́ tó kó tó mi ìyẹn Adélégbé. Kí mo kẹ̀yà dá ṣe. Gédákítí yẹn ń. Àtìlẹ́yìn yẹn kọ́ dìbò kò mẹsẹ̀ iyọ̀. Ó so èso ire.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Toaster 7 hash and press 2 to start to enjoy from 100 Naira. Lodam, talk the go.
1: Ẹ tún kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpanyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpanyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ajókòó tí ì gbọ́ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀ jọ́gbọ́n oògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 091

ẹ kojú mọ́ ẹ tún kojú mọ́ lóòrọ̀ tòní. Níbi gbogbo tẹ́ ẹ tún ti láǹfààní àti máa gbámi láàárọ̀ tòní ṣe bẹ́ẹ̀ ti mọ̀. Kì í jóni lọ́wọ́ kò gbọ́dọ̀ jóni lẹ́nu òkèlè bí yẹn sàn wọ́n. Ẹ má bá wọn fọkà wọn yẹn kojú ara wọn láìfẹ́ àbàdàmọ́là. Ó jura wọn lọ tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá. Ilé tó dúró gbangba gidigba wọn ní tàbí sí pé kẹkẹ ò sí níbẹ̀. Ó dúró kakaraka ẹ̀yin tèmi ó lo fa láǹtà dání. Lorúkọ gbogbo ẹ̀yin tèmi ń gbòòrò ayé tẹ́ ẹ tún ti gẹ̀gùn sí gbogbo támàkì yẹ. Gbogbo bẹ́ẹ̀sì yẹ gbogbo joint yẹ. Mi ò ní fi yín ṣàwátì láìfà àbàdàmọ́là. Ẹ dààmú ẹ fòrò. Ẹyin kan ò ní ṣe yín láìfà àbàdàmọ́là òní ní ọjọ́ jímọ̀ ọjọ́ ńlá ni. Ọjọ́ àlùbáríkà ọjọ́ gbígbà àdúà. Ọlọ́run dákun wọlé ọjọ́ ńlá òní. Wọ́n ṣe lé tó kẹ́yìn fẹ́ ní kọ̀ọ̀kan wà àmì àti àmì. Wàá wọlá gbogbo àgbà ńlá ayé lónìí. Ibi tá a ti kírun tá a ti dúró bẹ́lọ́n lẹ́yìn àwọn àmọ́ọ̀mọ́ àwọn àáfáà wa. Ọlọ́run dákun àdúrà wa wọ mú wọlé àṣẹ lọ. Ọjọ́ jímọ̀ ọjọ́ àkójọ ni. Ọlọ́run dákun gbogbo ohun tá a ti kójọ ní ti dáadáa. Ó kéré ó pọ̀ nínú ìbínú ńlá rẹ̀ mọ́tùká mú wa lọ́wọ́. Wàrà fana mọ̀nkánná àlìyà. Àgbéga àgbéga òní ò máa jẹ́tẹ̀ nìkọ̀ọ̀kan wa. Ẹja bẹ̀rẹ̀ sẹ́yẹ pápápá. Àdírẹ́sì ò gbọ́dọ̀ pọ̀jù lẹ́tà lọ. Ibo láti bẹ̀rẹ̀? Ẹjẹ́ ń lọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ẹkọ Nàìjíríà. Team Nàìjíríà ni ẹ̀ torí ibá méjì kọ́. Tá a bá ń sọ nípa nọmba wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni bàbá gbà wọ́n lálejò lánàá. Ó bá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ìyẹn àwọn aṣojú orílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó lọ kópa nínú ìdíje ti Commonwealth Games. Eléyìí tí ó gbéra sọ. Ìyẹn nínú oṣù tá a wà yìí náà ni. Ó ní ẹ sojú Nàìjíríà dáadáa o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé. Ń tá a mọ̀ wá mọ́ nílẹ̀ adúláwọ̀ àti káàkiri àgbáńlá ayé. Òun ni pé ká máa ṣe dáadáa nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn ìdíje ọlọ́kan òjọ̀kan. Eléyìí tá a bá ti ń kópa bẹ́ẹ̀ ṣe wá ń lọ yìí. Ẹ lọ rí pé ẹ̀bùkún wálé kẹ́ ẹ bọ̀sà wálé ni. Òní gangan ni wọ́n fi orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí, ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Sẹ́ẹ̀rí bọ́bọ́ wá forílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ lónìí. Aberdeen ìyẹn ní Scotland ibẹ̀ gangan ni wọ́n dé sí o. Wọ́n lo odidi ọ̀sẹ̀ mẹ́ta ní Aberdeen. Ibẹ̀ gangan ni wọ́n ti máa gbáradì kẹrẹ̀kù kẹ̀kẹ́ fún ìdíje ti Commonwealth Games kó tó wá di wípé ó balẹ̀ bàgẹ̀. Ìyẹn sí Glasgow. Ibi tí ìdíje ò ti gbéra sọ ní ọjọ́ kẹtàlélógún oṣù tá a wà yìí tí ó parí ní ọjọ́ kejì oṣù tá a wà yìí bákan náà. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Onírúurú eré ìdárayá bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun làwọn aṣojú wa tó ń lọ bíi 84 òun ni ó ti kópa o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn ẹ rí nǹkan mú bọ̀ nígbà tẹ́ bá padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìyẹn lọ bí àwọn gẹ́dẹ́ngbẹ́ nìyẹn. Láti ibẹ̀ ẹ jẹ́ ń balẹ̀ bàgẹ́ sínú ikọ̀ The Tigers. Àwọn agbábọ́ọ̀lù afọwọ́jú bọ́ọ̀lù sínú ajájá pẹ̀rẹ̀ lágbárin tọkùnrin. Wọ́n ṣe dáadáa lánàá nínú ìdíje ti FIBA World Cup qualifier torí ibá méjì kọ. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láti mẹni tí ó lọ kópa tí wọ́n ń kópa ń bẹ̀. Wọ́n fìyà jẹ orílẹ̀-èdè Tunisia 88-78 ni. Òun gangan lọ̀rọ̀ bá dé o. 88-81 òun gangan lọ̀rọ̀ bá dé. Wọ́n wá jẹ́ ká mọ̀ pé ìgbáradì sí ń tẹ̀síwájú o. Torí ibá méjì kọ́, wọ́n ó tún gba ìfẹsẹ̀wọnsẹ̀ kan. Wọ́n ó tún gba lónìí ọjọ́ jímọ̀. Gbogbo ẹ̀ wọ́n fi ń gbára dìde ìdíje tó máa láǹfààní 84-81 òun gangan fi jẹjú orílẹ̀-èdè Tunisia. Wọ́n jẹ́ òye wà pé wọ́n fi ń gbára lẹ́kùrú kẹ̀kẹ́ dé ìdíje fi ẹ̀yẹ ti FIBA eléyìí tí ó wáyé tó bá ti di ọdún tó ń bọ̀. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sports ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ó gbà lónìí ẹni ta ni wọ́n ó kojú. Orílẹ̀-èdè Guinea ni òun ni wọ́n ó kojú o. Kò tó wá di wípé tó bá ti di ọjọ́ karùn-ún wọ́n ó gba ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó gbẹ̀yìn ìyẹn qualifier games wọn. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sports òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Láti ibẹ̀ lọ ìbọn ni ń tún balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ẹ jẹ́ ń balẹ̀. Sọ́dọ̀
Anthony Joshua nìyẹn ògbóǹtarìgì abẹ̀sẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọkùnrin kan eléyìí tó jẹ́ WBC heavyweight champion Agit Kabaye òun náà ti pe Anthony Joshua o. Òun ní kó bọ́ sí gbangba kó wá bá òun jà lọ́wọ́ tá a wà yìí. Ó ní ṣùgbọ́n òun máa dúró títí dí ìgbà tó wà tí Tyson Fury ó fi jà tán dáadáa. Lẹ́yìn ìgbà yẹn òun wàá kàn sí Anthony Joshua pé èmi náà wà mí o, orí ọwọ́ tẹ̀mí náà wà, orí ọwọ́ tó dúró re ni. Bẹ́ẹ̀ bá sì gbàgbé Tyson Fury yóò mọ kojú Magrius Pattaya, yóò mọ kojú Magrius ìyẹn ní Pattaya lórílẹ̀-èdè Thailand ló bá ti di ọjọ́ 14 oṣù tá a wà nínú ẹ̀. Anthony Joshua náà bẹ́ẹ̀ bá gbàgbé 25 òun náà mọ kojú Christian Prenga ní Jeddah lórílẹ̀-èdè Saudi Arabia. Ẹgbẹ́ kí ló máa ṣẹlẹ̀ bó bá sì ti ní oṣù 11 bí ò bá yẹ̀? Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua ẹ̀jẹ̀ káàfàtàmọ́là yóò kojú Tyson Fury ògbóǹtarìgì abẹ̀sẹ́kù bí òjò káàkiri àgbà ńlá ayé làwọn méjèèjì. Ọmọkùnrin yìí ìyẹn WBC heavyweight champion Agit Kabaye ó ní bọ́ bá ti ja ìjà àwọn méjèèjì tán òun náà tún kàn sí Anthony Joshua o. Jájọ́ wa náwó gbọ̀ngbọ̀ngbọ̀n fiwóluwó gbọ̀ngbọ̀ngbọ̀n gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn. Òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ bí ò ṣe ṣó ń gbọ́ mi ọ̀túnba láre fọ́lànà gbogbo òlú ọ̀wà Adéwálé Màṣá gbogbo òlú àjọ ẹ̀ àwọn gọ́nà sì nìyẹn kò sí rẹpẹtẹ. Ẹ jẹ́ ń máa lọ sínú àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lálẹ́ àná Ogun 99.30 ilẹ̀ pọ̀ gbogbo làrámọ̀kẹ́ àwọn gọ́nà sì nìyẹn. Aláṣẹ kíyèsí àmì gbogbo kàdé àkókò tó kárí ayé tí ò ní fi ń ṣàwátì láti bẹ lọ kìí ṣèròyìn mọ̀. Fáwọn kan tún tẹsẹ̀ bọ́ra lálẹ́ àná tá a ṣe máa rí náà nìyẹn. Àwọn kan ò mọ tẹsẹ̀ bọ́ra, àwọn kan ò mọ gbégbá orókè, àwọn kan ó sì máa lọ sí ìpele tó tún kàn. Ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé tó wáyé lánàá mẹ́ta sódò láìsí walkover òun ni Spain fi jọjọ́ orílẹ̀-èdè Austria. Àwọn Cristiano Dos Santos Xavier Ronaldo bàbá tún mi àwọn kan ení ẹ̀wà kọ́rẹ́ ò lè bá àyà méjì sẹ́yọ̀ kan sáà ní Portugal tún fi yan yọ lọ sí ìpele ti round of 16. Wọ́n jẹjú orílẹ̀-èdè Croatia, orílẹ̀-èdè Switzerland náà ní góò méjì sódò. Wọ́n ló pé àwọn jàjọ ojúmọ́ lọ. Òun náà fi jẹjú orílẹ̀-èdè Algeria. Algeria ọ̀kan lára àwọn ọmọ ìyá wa tó ń lo dáúlà nínú ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé tọdún yìí àwọn náà ó ti mọ dirú wọn báyìí. Ó pẹ́ tán títí alẹ́ òní sáàárọ̀ la àwọn náà ó balẹ̀ bàgẹ́ àmọ́ wá bẹ̀. Ìyẹn gangan ni Riyad Mahrez ó lóun ti rìtáyà internationally orílẹ̀-èdè bàbá ńlá bàbá wọn Algeria nìyẹn. Ó ní tó bá ti da aago méje alẹ́ òní àgádágídí ó máa gbagbá agbọ̀nbìrì ó máa farabalẹ̀ gba ìjàkadì. Australia ọmọ kojú orílẹ̀-èdè ti Egypt nìyẹn. Egypt ọ̀kan lára àwọn ọmọ ìyá wa tó lọ sójú wa náà ni mo nígbàgbọ́ pé wọn ò ní bojú wa jẹ́. Mi àti àmì tó ń gbọ́ mi ọ̀nà rébò olúwa tó yìn Victor Jaffe up Manchester United. Ògúndì rankọ́lá wọlé ọba sí ó ní gbogbo yín tẹ́tí ilẹ̀. Argentina ọmọ kojú kan Kevin aago 11 alẹ́ òní ni. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sóòrù àdìhùn aago 2:30 òru Colombia ọmọ kojú orílẹ̀-èdè Ghana. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sport ẹ má jẹ́ ń tàn yín ìpele ti round of 16 ọmọ tẹ̀wájú tó bá ti di ọ̀la o. Tó bá ti dọ̀la ìyẹn lọ́jọ́ Sátidé tí í ṣe ọjọ́ 6:00 ìrọ̀lẹ́ lọ́jọ́ Sátidé. Orílẹ̀-èdè Canada ọmọ kojú orílẹ̀-èdè Morocco. Paraguay ọmọ kojú orílẹ̀-èdè Faransé 6:10 alẹ́ ọ̀la. Ọjọ́ Sunday Brazil ọmọ kojú orílẹ̀-èdè Norway 6:00 alẹ́. Tó bá di ọjọ́ Monday Mexico ọmọ kojú orílẹ̀-èdè England nìyẹn. Ọjọ́ Monday kanáà 6:00 Portugal ọmọ kojú orílẹ̀-èdè Spain. Àwọn Cristiano Dos Santos Xavier Ronaldo ibẹ̀ gangan ní ti múròyìn ilẹ̀ òkèrè. Obìnrin kan tàbí kí n sọ pé àbúrò Cristiano Ronaldo ó láàṣà gbọ́dọ̀ rí mọ̀lẹ́bí wa tì. Ǹjẹ́ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Tó ń gbọ́ mi Michael Dasọfọ̀ tó gbogbo làrámọ̀kẹ́. Ó ní ẹ̀gbọ́n mi Cristiano Ronaldo ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa gbágbẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé ni o. Ìyẹn international matches ṣe. Lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé ẹ̀gbọ́n mi ó rìtáyà. Mi sọ ní club side o ṣùgbọ́n fún orílẹ̀-èdè bàbá ńlá bàbá rẹ̀ ó ní yóò rìtáyà. Bí ò bá yẹ ẹjẹ́ máa wò ó aráalé ẹni ò sálẹ̀ rí ni tì. Gẹ́gẹ́ bó t
tún ṣe wà sí nìyẹn. Ìgbà làálò ẹnìkan ò lulí ayé gbó. Ìgbà tiẹ̀ ló dáadáa. A lè máa sọ nípa rẹ̀ ń tó bá kọ. A sì ní gbàgbé láìfà àbàdàmọ́là. Ohun tí Cristiano Don Santos Savero Ronaldo àti Lionel Andres Messi bàbá àti Agbó bàbá Mateo. Kingi kingi kẹ́ngẹ́ kẹ́ngẹ́ ẹlẹ́mtẹ́ ẹlẹ́mtá ti ẹlẹ́mtẹ́. À ń tán ti ṣe nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbà ńlá ayé. Century to come, a mọ̀ rántí ẹ̀ láìfà àbàdàbàdà. Ẹ kópa ti yín o, kí ni ipa tíwọ̀ náà ń kó lónìí? Ẹjẹ́ ń fi yẹ lọ sójú ọjà kí n lọ polówó, mò ń padà bọ̀. Ẹ tí gbọ́ nǹkan kan bí n bá dé, ẹ gbọ́ wìnrin wìnrin. Mò ń lọ wá, mò ń bọ̀ wá, gbogbo ara mò fi ń padà bọ̀. Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension up Chelsea. Ẹ kú kalẹ̀.

0: bọ́ padà bó ṣe máa jẹ́ nìyẹn pápápá ẹ jẹ́ ń sọ fún wa pé Julian Nagelsmann ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbàgbọ̀jọ orílẹ̀-èdè Germany ó ti resign o ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé. Àárín igbá mú pé Jurgen Klopp òun gangan ló ṣeéṣe kí wọ́n kéde gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Germany lọ́wọ́ tá a wà yìí. Ṣùgbọ́n Julian Nagelsmann ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ìyẹn gangan máa fi máa lọ sọ́dọ̀ Granit Xhaka. Ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Switzerland ni. Òun náà ti kọrúkọ wẹ̀ sínú ìwé ìtàn o. Ìwé ìtàn kíni? Ó ń gbọ́ mi fẹ́ mi fi lẹ́gbẹ́mí ò ní wáìtì. Máíkà ìdásọ̀fọ̀ tó gbogbo làrámọ̀kẹ́. 150 appearances òun ló ti ní fórílẹ̀-èdè babalá bàbá rẹ̀ báyìí. Ó sì di agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣerú ẹ̀ o. Ọmọ ọdún 33 years òun ni Granit Xhaka. Àjẹ́ pé náà tún ti kọ̀wé ìtàn nìyẹn fórílẹ̀-èdè babalá bàbá rẹ̀. Ẹja tún kó bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gẹ́dẹ́ngbẹ́ nìyẹn ibo gangan ní balẹ̀ sí. Orílẹ̀-èdè Singapore àwọn náà ti jẹ́ ká mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí àwọn ń gbà lérò láti lè jẹ́ kí wọ́n gbé ìdíje ẹlẹ́ni mẹ́rin. Ìdíje olórílẹ̀-èdè ẹlẹ́ni mẹ́rin àwọn ń wò ó ìyẹn Four Nations Invitational Tournament. Wọ́n sì ni wọ́n jí ó yé wà wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹsàn-án títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí. Lásìkò international matches tábàǹgbà àwọn international matches àwọn náà ti jẹ́ ká mọ̀ o àwọn jẹ́ ká mọ̀. Ṣé mọ̀ pé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ international matches yìí wọn ó kópa nínú ìdíje ti 2027 AFC Asian Cup ní January àwọn jẹ́ ká mọ̀. Àwọn orílẹ̀-èdè tó ṣeéṣe kó kópa ń bẹ̀ orílẹ̀-èdè Brazil, Japan àti orílẹ̀-èdè South America. Àwọn orílẹ̀-èdè yìí láti South America ẹkùn South America gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. O lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹ já kó ń bẹ̀. Ìyẹn náà tún lọ bí àwọn gẹ́dẹ́ngbẹ́ nìyẹn. Ibo ni tó balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ẹ jẹ́ sáré mọ́yọ̀ kan wá fún wa abala bóyá lẹ́mọ̀ ni. Ẹ kú jẹ́rìí ẹ̀ ń tẹ ní. Báàní mú wá fún yín bá a bá ti wá àjẹ ẹ̀ mọ̀. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé Dick Advocaat akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè Curacao nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé. Ó ti di akọ́nimọ̀ọ́gbá tó máa dàgbà jùlọ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé báyìí. 78 years 271 days ó gangan ni Dick Advocaat akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè Curacao ni. Senegal àwọn náà ti fìtàn balẹ̀ orílẹ̀-èdè àkọ́kọ́ láti ilẹ̀ adúláwọ̀ tí ó gbà góò márùn wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo nínú ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀. Ara àwọn ọmọ ìyá wa nílẹ̀ adúláwọ̀ ni orílẹ̀-èdè Iraq ni wọ́n fi góò márùn sódò jẹjú nígbà náà lọ́hùn. Bó ṣe wà sí nìyẹn àsọlé orílẹ̀-èdè Spain Unai Simon òun náà ti fìtàn balẹ̀. Tá a bá ń sọ nípa asọ́lé tó máa lo ìṣẹ́jú tó máa pọ̀ jùlọ tí ò ní kàn sí. Ó ti gbá ìtàn tani. Ó ti gbá ìtàn Walter Zengas. Ó ti gbà sẹ́yìn o. Walter Zengas òun kọ ìtàn tiẹ̀. Ó lo 580 minutes nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńlá ayé ọdún 1990 tí ó kàn sí. Ṣùgbọ́n Simeon ìyẹn Unai Simon òun náà ti sẹ́ẹ̀tì rẹ́kọ́ọ̀dù 590 minutes ló ti lò báyìí tí ó sì ti kàn sí ìdígò kankan. Ó ṣe wà sí àfarabalẹ̀ bá dọ́gba. Ẹja máa fi ẹsẹ̀ lọ láàárọ̀ tòní. Yòókù ó tún di ọjọ́ Ṣẹ́gun ọjọ́ Tuesday 09021077719. Nọ́mbà mi gangan nìyẹn fún ìkéde àti ìpolówó ọjà yín. Ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá. Ọjọ́ Jímọ̀ lónìí òní ó pè wá lágbára Ọlọ́run títí ọjọ́ Tuesday mo kí yín ẹ kú kalẹ̀.
1: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School ni ilu Akure, baye o fe bere nkaka bo fe bere oni mare ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 kini le se baba oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini le se baba oke ogun se ohun na ni soro ton ba waja ninu se ara wa ati ton ba waja ninu egugun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe ton ba sun bayi ton ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo nu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki nu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge be epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le ririn ogbon seju a le ririn wakati kan a le ririn ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 alaafia ara wo ni bi fi abia oju
4: Mo ngbadun adaba.
5: Gbogbo wa la ngbadun adaba.
6: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin la nfa ni ati ma gbo wa yala nile yi tabi nile okere. Oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je, iyen ni pe information is power. Ti eyan ba ma nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon ase tun ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
7: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si cdk cd ca R-E. Application ni je pe ti e ba ti ni ori phone yin e ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
4: gas
7: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
4: kini o ko ma se pe fe gbe won ma ra
7: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
4: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die abi bawo se se
7: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
4: ikini idi ti e fi se ba npe ka won koko san wule die de to di pe e gbe oja fun
7: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
4: eleyi
7: yo le mo sanwo lo to ti olotu en to si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
4: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
7: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rara
4: nibo ni office yin
8: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
7: Olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
9: e pe CD care sorry number yi 07074542995 lekan si 07074542995
7: e seun olotu
4: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okola teje asoju CDK iwana magore loni ko le bade ton dukia
10: ore wa kilo le to roju koko bayi
11: wo ore o su mi oje iya isese pe tan lori phone ni o ni gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
10: ara nta nwo nu sopo obo nipa CDK ni
11: CDK kini nje be
10: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodido osu mejila tabi ogoji ose
11: iro ni o
10: ototo han ni gbogbo awon nkan elo nu ile mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi yi ni sanwo re tan
11: o si riru eyi o ti fi pamọ fun mi lati jo yi
10: iwo lo bere ṣugbọn ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ani welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e ko si website wa

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lọna ti gbalode 24/7 Abba Make Sure ko lọ ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ ọkùnrin abaduro tan ti o si ma ṣiṣẹ akọni lọdun lolufẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ NAFDAC fonte lugba o da alagbo ara 24/7 Abba Make Sure lati jẹ alagbata jakejado le Nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 53 oruko money januomo 24/7 Abba Make Sure.

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o tí ràwọ́n àbí.
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707 454 3005.
3: CDK, sọ́yẹ́.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
6: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.

0: gbogbo ẹ̀yin èèyàn wa.
1: Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatu. O ti gbé owó ẹ papọ̀.
0: Ìgbà tó bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀
1: náà. Ó dà.
0: Tó kọ́kọ́ sọ pé assalamu alaikum.
1: Kò pọ́n dandan, ká ṣàti kí àwọn èèyàn wa ní.
0: Ẹ̀kan ṣàti gbọ́.
1: Bẹ́ẹ̀ ni. Kí àti ìgẹ̀ kó máa jẹ́ taṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam. Ayé gbogbo àwọn sàábì rẹ̀ wo àwọn àlè láàmú wo àwọn ajínigbé kírun. Gbogbo àwọn tí ó ń finú kan ọkàn kan tí wọ́n fi ń ṣe àlá. Òwe yẹn pátá ńlá kí o kí àlàáfíà ọlọ́run kó máa jẹ́ ti yín o. Àti gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam àti ẹ̀yin ọmọ bàbá wa nínú àwọn ẹ̀sìn tó kù gbogbo yẹn pátá ńlá kí àlólódì ẹnikẹ́ni o. Lónìí ọjọ́ Jímọ̀ olóyin. Gbogbo wa pátá ńlá ayé wa olóyin ládùn o. Lágbára lọ́wọ́ àlá. Gbogbo ohun tí ó ń bà wá nínú jẹ́. Kí Ọlọ́run Allah kó bá taari rẹ̀ sókun ìgbàgbé. Èyí tí ó dùn mọ́ wa nú ni kó taari sí wa o. Ìbẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀ rẹ̀ báyìí kó mọ́ jópin ayé wa. Lónìí ọjọ́ Ẹtì kó bá tilẹ̀kùn mọ́ ìbànújẹ́. Gbogbo ohun tó lè bà wá lọ́kàn jẹ́ kó bá tilẹ̀kùn mọ́. Kó wá sílẹ̀kùn lásílẹ̀kùn làsílẹ̀ fún wa gbaragada o. Kó wá tó di pé a bá lọ wo nàbí ọdún. A tún ti dé láàárọ̀ tòní lórí ètò yín ètò wa tá a ti máa mú àwọn kókó tó bá súyọ. Nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa wá sétí gbọ́ yín. Láàárọ̀ ìyàtìrọ̀ àwọn ìwé ìròyìn ọ̀hún dé. Ká bẹ̀rẹ̀ sí ní ṣe láwẹ́ láwẹ́ lọ́lọ́kan òjọ̀kan. Bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ṣùgbọ́n kó wá tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọ̀hún. Ó mú kí n dá tọ́ mi lódì kejì láwọn náà.

àwọn àgbààgbà nù ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ondo iná ti bẹnu àtẹ́lu ìwọ́de eléyìí tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí látàrí bí wọ́n ṣe fi orúkọ àwọn tí ó díje nù ẹgbẹ́ òṣèlú ọ̀hún síta léyìí tí àwọn kan lára ọmọ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì bínú lórí ọ̀rọ̀ náà ni àwọn àgbààgbà ọ̀hún fi ń rọ̀ wọ́n wípé kí wọ́n ya faramọ́ ìgbésẹ̀ léyìí tí ó ti wáyé náà léyìí tí àwọn àjọ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi síta ọ̀hún àwọn obìnrin kan láàrin ẹgbẹ́ òṣèlú APC léyìí tí ó ń ṣèjọba ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ ajé iná fọ́ sí pópó nílùú Àkúrẹ́ jọ nílùú ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí orúkọ àwọn olùdíje léyìí tí wọ́n fi síta láti ọwọ́ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe tí ó jẹ́ alábẹ́ṣẹ́kélé ti ẹgbẹ́ òṣèlú APC náà àwọn olùfẹ̀hónúhàn náà fi ẹ̀sùn kan pé orúkọ àwọn tí ń bẹ nínú ìwé náà ni kì í ṣe àwọn tí wọ́n jáwé olúborí ní àwọn tí ó jẹ́ tí ó díje nínú ètò ìdìbò tí wọ́n ṣe sí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin léyìí tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní oṣù tó kọjá nípínlẹ̀ Ondo nígbà tó ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí ìgbésẹ̀ onílùú Àkúrẹ́ lásìkò tó ń bá oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí ẹni tó jẹ́ alága àwọn ẹgbẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo Démọ́lá Ìjábí yìí ń lo ni àwọn àgbààgbà náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ tí olúlé ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá tí wọ́n gbé o lórí àwọn orúkọ tí wọ́n fi síta tí wọ́n sọ wípé àwọn gan ni olùdíje o gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìgbésẹ̀ tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ọ̀hún tí wọ́n gbé náà ni wọ́n fi ọwọ́ sí o léyìí tó sì jẹ́ wípé òun ló ń jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC máa jẹ́ ẹgbẹ́ òṣèlú tí kò ń ṣe wípé ẹnìkan ló ń darí rẹ̀ tó jẹ́ pé ìwé òfin òun ló ń darí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì jẹ́ wípé ó ní àlàkalẹ̀ àti àgbékalẹ̀ léyìí tí ó jẹ́ wípé gbangba làṣà ń ta ni o tí ó sì hàn sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ì ṣe ìfẹ́ inú ẹnìkan ni ó ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC bí kò ṣe wípé ìfẹ́ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ tẹ́ ẹ bá fẹ́ ka ìyókù ẹ̀ mọ́ sákiri ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: ó ti dé tí gbọ́ ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba pé àwọn kan ń gé ọparun lọ́nà àìtọ́ káàkiri ìpínlẹ̀ yìí láìsí tẹ̀lé òfin èèwọ̀ ni láti gé ọparun láì gbàṣẹ tàbí gbọ̀ǹtẹ̀ lọ́wọ́ ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ Ondo ìjọba ti kóró ojú sí irúfẹ́ àwọn èèyàn tó bá ń wu irú ìwà yìí kí wọ́n tètè lọ tọwọ́ ọmọ wọn bá sọ ẹnikẹ́ni tó bá fẹ́ sòwò ọparun tàbí ta ọparun gbọ́dọ̀ lọ gba ìyọ̀ǹda àti àṣẹ lọ́wọ́ ilé iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba kó tó lè wọ igbó gé ọparun bí bẹ́ẹ̀ kọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá wọ igbó ọba lọ gé ọparun láì gbàṣẹ ti tàpá sí òfin tí ó sì fi mú kẹ́rukú ata òfin ìgbọràn sàn ju ẹbọ ríru lọ ẹ jẹ́ ká tẹ̀lé òfin lórí wíwọ igbó ọba láti lọ gé ọparun ká má baà ṣe lùfin ìjọba ìkéde yìí wá láti ọ̀dọ̀ kọmíṣánná fọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ yìí ọ̀nẹ́rẹ́bù ẹnjìnà lẹ́yẹ Akinola.
1: Ẹkú dédé ìwòyí o, ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
2: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
1: Tabori wo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí wo tó ti níkan rí tó ṣe ń wá sí ni tàbí wo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí wo tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí wo ti ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára tàbí wo tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí wo ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbò dì sí máa bọ̀ kẹ́ àfifún ni
2: tàbí wo tí òun tó wẹ́lẹ́wẹ́lẹ́ lóru ni bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa
1: nọ́mbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684 àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o àmì.
3: Tani ẹ fìjẹ́ kílẹ̀ ọmọ yẹn tó mọ̀ nǹkan lẹ́kun ni ṣé ò sí.
4: Kò sí jàre ọ̀rẹ́ mi ntí ẹ rọrùn sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ẹ bó ló ṣe rọrùn sùn ńgbà tí tìmùtìmù ti wà àtàwọn ọmọ fi ń sùn ọ̀yàtọ̀ sí pálí ẹja.
4: Alábàjọ nbo ni mo ti wá lè rí ojúlówó mattress rà báyìí.
3: Wo kò sí méjì igi obìnrin nùgbò ọdún ọmọ Jésù ní number 1 Gbeleju Street lẹ́gbẹ̀ẹ́ ilé epo Glovin ní òde ìrèlè nìkan ló ti lè rí ojúlówó mattress rà o bí wọ́n ṣe jẹ́ alágbàtà fún iléeṣẹ́ Good Mattress pẹ̀lú warranty ọdún mẹ́rin ṣangeleti lórí gbogbo tó bá rà lọ́dọ̀ wọn fún onírúurú foam tẹ bá ń fẹ́ bẹ̀rẹ̀ látòrí foam ọmọ ilé ìwé tó fi dórí 3.5-4.5 pẹ̀lú àwọn family mattress náà tí wọ́n jẹ́ 6, 9, 12, 18, and 20 inches bẹ́ẹ̀ látún láwọn tìmùtìmù lọ́kàn ọjọ́ kan tí ń dàbí mọ́tò kalẹ̀ dórí àwọn pillow stick ìroni lọ́rùn pẹ̀lú àwọn ọ̀kan ọ̀jọ̀kan ojúlówó bedsheet.
5: À ń fi alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo.
3: Wo má wulẹ̀ rè kórè ìbàdàn mọ́ máa pe ọmọ Jésù lóde rèlè sórí 0803870184 ọmọ Jésù ojúlówó alágbàtà fọ́ọ̀mù lóde rèlè.
6: Ọ̀pọ̀ students àtòbìn ló nífẹ̀ẹ́ sí private university.
7: Ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bà wọ́n.
6: Ó yá ká lọ sí Westland University.
7: Ìwọ
6: Osun State.
7: Flexible and affordable fees ló mú kán yàtọ̀.
6: Approved by federal government.
7: Wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́.
6: Full time.
7: Tó gboyè BSc.
6: Ní College of Natural and Applied Science.
7: College of Social and Management Science.
6: Àti College of Health Science.
7: Tó o bá ti ṣe ìdánwò UTME.
6: Tó o ní JAMS requirement.
7: Pẹ̀lú at least 5 credit passes.
6: In no more than 2 sittings.
7: O di student Westland University nìyẹn.
6: Change of institution.
7: Láti wọlé sí 100 level
6: nínú ọgbà lé ìwé wa tàbí
7: ECBT center
6: 2 or 3 credit passes lo nílò
7: fún jù bẹ́ẹ̀
6: OND
7: HND
6: NC
7: ló fi wọlé fún direct entry.
6: Àwọn students ń register
7: gba lecture
6: ṣe exam jù bẹ́ẹ̀
7: lọ́gbà wa
6: fún top up conversion
7: HND BSc with pass
6: ọ̀tọ̀ class ilé ṣe
7: bẹ́ẹ̀ ni o ní ND certificate
6: tún lè wọlé sí direct entry
7: 200 level lọ́dọ̀ wa.
6: Westland University wà ní kilometer 2
7: Iwo Ejigbo Road
6: Adenike Ajoke Estate
7: Iwara
6: Iwo Osun State.
7: Website
6: www.westland.edu.ng 0708057691.
8: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 09

0: China.
1: Olúwayé kéde
0: àpọ́gọ́ta dáyé o.
1: Ọlọ́run yé nàwọ́ rẹ̀ tó kó tó mi tù wá kádìgbò.
2: Fọlọ́bàjọ́ òwú China.
1: Kúrẹ́mẹ́ àpọ́rọ̀jẹ́.
2: Fọlọ́bàjọ́ òwú China.
1: Kábíyèsí. His Imperial Majesty. Ọbàdàn tó ajíbádé gbádégbò ìtì ogun oyè kẹta.
0: Paramount ruler of our land.
1: Chairman Ondo State Council of Oba.
0: Kú oríire Diamond Jubilee yìí o. Okun Arábáribí.
1: Ọ̀wọ́n ẹbí ìbá mi Michael Adékunlé Ajáchi lúrí lóko àtẹ̀yìn odi.
0: Ẹ Olúwa mo ti ṣe 60.
1: Wẹ́ẹ̀ má ṣe jù bẹ́ẹ̀ o. Àkàbà ṣe kẹrẹkẹrẹ múlígùn.
0: Ewé upọ́n yé mo máa ń bá kọ.
1: Ìrèrè pé lákòókò ìjà.
0: Ọlọ́run yé nàwọ́ rẹ̀ tó kó tó mi.
1: Wọ́n ti mọ Madé Joyè.
0: Tùwá dàgbà sóye.
1: Ayé Ọlọ́run má gbé sí o. Á jẹ́.
0: Gédé bíbá má jáchi.
1: Ẹ Ọlọ́run
3: Káyọ̀dé.
4: Dẹ́dún.
3: Ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ epo dọ̀tun ti Dangote ló mọ̀ ti kéde báyìí pé òun ti mú àdínkù dé báyìí owó tí wọ́n ń gbé epo láti oríkó ìpọ̀ òpin òun o. Gẹ́gẹ́ bó ṣe sọ, oníṣẹ́ mẹ̀ ń pé 1,125 naira ni wọ́n ń gbé lítà kan kúrò láti ilé-iṣẹ́ òun. Oríṣùgbọ́n nísìnyí, ó ti di 1,075 naira fún lítà kan o. Ó ní òun ṣe eléyìí láti lè jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa ra epo ọ̀hún dáadáa kó sì lè kárí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti wípé kára ó lè tu àwọn tí wọ́n yóò máa lo epo náà. Bákan náà ló fagilé yìí pé àwọn kan tóun ti ṣàlẹ́sà wípé àwọn nìkan ni wọn yóò láǹfààní láti pé kí wọ́n máa gbé ní àti ilé epo ọ̀hún. Ó ní irú àǹfààní bẹ́ẹ̀ ò sí fún wọn mọ́ òṣùgbọ́n ṣá gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ alágbàtà yìí tó bá sì ti kújú òṣùwọ̀n ń lò ó ti sí i sílẹ̀ fún báyìí láti pé kí wọ́n wá máa kó epo ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀ pé àwọn ilé epo yìí tó jẹ́ pé wọ́n jẹ́ alágbàtà epo lè tí wọ́n fún láṣẹ láti máa gbé epo náà láti ilé-iṣẹ́ Dangote ìní Nipco PLC, 11 PLC, MRS, Total Energies, Conoil, AA Rano, AYM Safa, Rain Oil, Eternal Adova, NNPC àti àwọn míì tó jẹ́ alágbàtà epo ní orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n ní báyìí ó ti wá sọ pé gbogbo àwọn wọ̀nyí kìí ṣe pé bóyá àwọn nìkan ni yóò máa gbé epo náà o. Ṣùgbọ́n ṣá gbogbo ẹnikẹ́ni tó bá ṣàtijẹ́ alágbàtà epo èyí tí wọ́n bá ti mọ̀ pé wọ́n dángájíá dáadáa ni àyè wà fún láti pé kí wọ́n lè wá máa gbé epo náà. Ó ní tí ìfagagbága tó bá ti wà nínú ríra epo ní orílẹ̀-èdè Nàìjíríà kò ní fààyè gbà láti pé kí wọ́n máa kó epo tàbí kí owó epo èyí tí wọ́n kó wá láti òkè òkun kí ó lè gara. Ó ní èyí tí wọ́n ń ṣe lábẹ́lé yìí ni yóò jẹ́ àǹfààní fún àwọn èèyàn nígbà tí wọ́n bá rí pé owó rẹ̀ ti wálẹ̀ dáadáa. Ìfagagbága tó lágbára yóò sì wà nínú pé bóyá wọ́n ń gbé epo náà àti pé bóyá wọ́n ń tà á fún àwọn ará ìlú. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí cdk ẹ̀ wà.
3: èwo ló tún jẹ́ cdk ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o cdk ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: pẹ̀lú cdk ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download cdk lórí play store àti apple store.
4: ẹ pè cdk sórí 0707-454-3005.
3: cdk san díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
5: ire dé ire wọ̀lú àkó oríire ní ìpínlẹ̀ Ondo. ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà kúrí Berries International Loan Pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. ìwé ìrìnà láti lọ ṣiṣẹ́ ní òkè òkun láìsan kọ́bọ̀ sí àwọn ìlú bíi Oman, Serbia, Guyana, Kazakhstan. ẹ̀gbọ́n o ètò ìrìnà dẹ̀ tún wà sí àwọn orílẹ̀-èdè mìíràn bíi Netherlands, Switzerland, Sweden, Denmark àti Vietnam. kò tán síbẹ̀ kúrí Berries Moringa Manu ranni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀ tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́gọ nínú ọdún tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lóye ẹ̀ka kan láàrin ọdún kan kí ló wá ń dúró de. kudi berries international study loan pagoda pẹ̀lú kudi berry moringa man wọ́n wà ní Àkúrẹ́ tech hub Futa Southgate ní ìlú Àkúrẹ́ telephone 0802081434 lẹ́ẹ̀kan sí 0802081434 ọ̀rẹ́ ẹ wa gbéra.
6: bí a dún inú fu àyàfo àti ìjayà ń ló ti dé báwọn olùgbé abúlé adébíọpọn léyìí tó wà níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owódé nípínlẹ̀ ogun ní ọjọ́rùú ọ̀sẹ̀ lẹ́yìngbà tí babaláwo kan ẹni 50 muritala sódíyà tí ó dédé ṣe bẹ́ẹ̀ tí ó dáná sun ara rẹ̀ gẹ́gẹ́ bí ìrètò náà gbájọ láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìlú ọ̀hún lánàá ọjọ́bọ̀ ni wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọwọ́ ọdẹ ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí nígbà tí sódíyà tí wọ́n sọ wípé ó gbé epo bẹntiró dálera rẹ̀ lórí ní ilé àkọ́kù kan níbẹ̀ ló sì ti ṣáná sí ara rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè ọ̀hún ìròyìn tó ròyìn gbájọ látọ̀dọ̀ wọn ní lọ́gán iná wọn tètè ya wá ọ̀nà tí wọ́n pa iná ọ̀hún o wọ́n sì gbé dìgbàdìgbà ó nílé ìwòsàn ìjọba ní ìjayé ní Abẹ́òkúta ibẹ̀ ni dókítà ti ṣàlàyé fún wọn wípé arákùnrin tí wọ́n gbé wá yìí ó mọ̀ ti jáláìsí láàárọ̀ àná ọjọ́bọ̀ o gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sódíyà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí ifá ni wọ́n sọ wípé ó jẹ́ ẹni tó lẹ́nu ń bẹ̀ gan nípa bíbánisọ̀rọ̀ àti nípa bíbọ ifá tó sì gbọ́fà yanranyanran bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ó ti kọ́kọ́ ń da ifá náà ní ìjayé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó di pé ó kẹ́rù rẹ̀ wá sí abúlé adébíọpọ̀n ọ̀hún nígbà tí nìkan tó ń bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ lábẹ́ aṣọ nítorí bọ́lá òun bó ṣe mú yanyan tó ó nínú ìlú ọ̀hún ló ti sọ wípé sódíà òun ló dáná sun ara rẹ̀ o lẹ́yìn ìgbà tó ti fi àpẹẹrẹ hàn wípé ó ní nǹkan kan tí ó ń yọ lẹ́nu nítorí pé inú rẹ̀ ò dùn ún ṣe ló ń dádì tó sì ń ká borobojó kiri ó ní wọ́n rí wípé ó dáná sun ara rẹ̀ ni o nítorí kò sí ẹnikẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ó wà pẹ̀lú rẹ̀ lásìkò ìgbà yìí wọ́n ní torí ohun tó fa ìrònú sí nígbà ni wípé ìyàwó rẹ̀ fi sílẹ̀ ó bá ọkùnrin mìíràn ó bá lọ o wọ́n ní èyí gan òun ló wá tẹ̀ ẹ́ mọ́lẹ̀ o tó sì sọ di ẹni tí ń ronú tí ọ̀rọ̀ rẹ̀ tí ó sì yé ara rẹ̀ mọ́ olùgbé agbègbè ọ̀hún mìíràn tó pe ara rẹ̀ ní Kasim ó ní àwọn ará abúlé ọ̀hún iná wọn kú gírí o tí wọ́n sì gbé sódíyà lọ sí ilé ìwòsàn nígbà tí wọ́n rí ti iná bò ó nínú ilé àkọ́kù náà ó ní wọ́n gbé dìgbàdìgbà bí wọ́n ṣe sá lọ sí oríkù ọ̀hún wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ wọ́n sì gbé di ilé ìwòsàn ṣùgbọ́n ìgbà tí ó fi di àárọ̀ àná ni dókítà tó wà lẹ́nu iṣẹ́ òun ló sọ fún wọn wípé ó ti fi ọwọ́ tútù ìlera ni Kasim ló ṣe àlàyé rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé níṣe ni wọ́n dáná sun arákùnrin náà ṣùgbọ́n kò sí ẹni tó lè sọ pàtó bí àwọn kan ṣe sọ pé níṣe ló dáná sun ara rẹ̀ o nítorí wípé níṣe ni ó rápálá jáde pẹ̀lú iná lára nínú igbó nígbà tó dáná sun ara rẹ̀ nínú ilé ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n sọ wọn ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí Ìjàyí Adébákin nílùú Abẹ́òkúta ló ń gbé kó tó di pé wá sí abúlé Adébí ọ̀pọ̀n náà Ẹ̀ṣinjàre níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn. Ẹ wo tẹ́ ẹ bá fẹ́ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ mọ́ sákiri o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àti ìwé ìròyìn Daily Post.
4: Káyọ̀dé mínísítà yìí tó wà fún ọ̀rọ̀ àwọn tí ó jẹ́ ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí ni ló mọ̀ sọ ọ̀rọ̀ kan lórí ẹ̀rọ móhùnmáwòrán kan níbi tó ti sọ pé ẹ wò ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe àti àtúntò yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe lẹ́ka ilé iṣẹ́ yìí tó ń rí sí àwọn ọ̀dọ́ yìí tó jẹ́ pé wọ́n sì ní ìlú ni tó sì sọ pé ẹ wò ó a ṣe kinní ọ̀hún tó jẹ́ pé ṣe rí kakí èyí tí àwọn tí wọ́n sì ní ìlú tí wọ́n máa ń wọ̀ ni a yí padà tó jẹ́ pé àdìrẹ ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní wọ̀ o látàrí pé àdìrẹ ọ̀hún ni wọ́n ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà àti pé owó tí wọ́n bá ń pa láti ilé iṣẹ́ tó ń ṣe àpò orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa lọ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ń bẹ̀rẹ̀ ló jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò máa ṣe nípasẹ̀ eléyìí ìgbanisíṣẹ́ yóò wà ní yanturu àti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò máa lọ déédéé nítorí pé owó tí ó bá ti wọlé láti ibẹ̀ àwọn afurawa ni wọ́n máa ní ní orílẹ̀-èdè Nàìjíríà ju pé bóyá wọ́n kó nǹkan kan wá láti òkè òkun ṣùgbọ́n ṣá lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní takò ó wípé ewo tún leléyìí tí wọ́n tún sọ yìí ṣùgbọ́n nígbà tó wá di lánàá báyìí ìní mínísítà tó wà fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ náà ìyẹn Ayọ̀dẹ́lẹ́ Ọláwáńdé ló wá sọ gbangba gbangba ó ní ẹ wò ó ọ̀rọ̀ tó ń sọ lórí ẹ̀rọ móhùnmáwòrán ni ó ní ń ṣe ni kẹ́ ẹ mọ́ sí òun gbọ́ o ó ní kìí ṣe pé bóyá òun ti sọ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fọwọ́ sí wípé àdìrẹ ni àwọn tí wọ́n ń sìn ní òlú yóò máa lò ó ní òun kàn ṣe àpẹẹrẹ rẹ̀ ni pé ẹ wò ó tá a bá máa ṣe oríṣiríṣi àwọn àtúnṣe àti àtúntò tá a sọ pé a fẹ́ ṣe ni tẹ́ẹ̀rí aṣọ èyí tí àwọn tí wọ́n ń sìn ní ìlú tí wọ́n ń lò ni ó ṣe é ṣe kó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò ti máa lò ó ó lòun ṣe àpẹẹrẹ ni ìbí irú àdìrẹ tàbí àǹkárá kó ṣàtijẹ́ eléyìí tó jẹ́ pé ó lè tọ́jọ́ dáadáa tó sì jẹ́ pé yóò ṣe rí lára àwọn èèyàn léyìí tí ó jẹ́ pé tí wọ́n bá ti rí wọn yóò ti mọ̀ pé lóòótọ́ àti lódodo ìkan lára àwọn tí ń sin ìlú ìlú ni àwọn eléyìí ni wọ́n jẹ́ ó ní kì í ṣe pé bóyá òun ti dì í lì sọ pé ìjọba àpapọ̀ ti fọwọ́ sí wípé àdìrẹ tàbí àǹkárá ni wọn yóò máa lò ó ní ṣùgbọ́n tí wọ́n bá máa ṣe eléyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọ̀rọ̀ kan ni wọn yóò jókòó ni wọn yóò sọ̀rọ̀ lé lórí ìlú pé irú aṣọ wo gan ló dá léyìí tó yẹ kí àwọn àgùnbágirọ̀ kí wọ́n máa lò ó ní ìgbà tí gbogbo wọn tí wọ́n bá wò ó síwájú tí wọ́n bá wò ó sẹ́yìn tí wọ́n bá wo eléyìí tó dáa jùlọ ó ní ìgbà ni wọn tó ṣẹ̀ máa mú eléyìí tí wọ́n bá fẹ́ mú ó ní kì í ṣe pé bóyá àdìrẹ ni wọn yóò máa lò láti àsìkò yìí lọ o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á.
6: Bí ọdún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ni ó ti gbé àwọn kan méjì lọ sí ilé ẹjọ́ léyìí tí ilé ẹjọ́ sì dá ẹjọ́ ẹ̀wọ̀n fún wọn látàrí pé wọ́n fọ ilé ẹnìkan wọ́n sì jí àwọn kankan ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ àwọn tọ́jú ọ̀hún wọ́n jí ẹ̀wù t-shirt wọ́n jí power bank pẹ̀lú àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ níjọba ìbílẹ̀ Bauchi nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó tọ́nú ìlọ́wọ́ nú àtẹ̀jáde léyìí tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Nafíù Habib tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ níbi oṣù kan sẹ́yìn Habib ṣe àlàyé pé àwọn tí wọ́n rán lẹ́wọ̀n náà fi kélé òfin gbé o látàrí bí onílé ọ̀hún bó ṣe wáá fi ẹ̀sùn sùn ní àgọ́ ọlọ́pàá tó sì dárúkọ àwọn kan wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wá fọ ilé òun níbi oṣù kan sẹ́yìn ṣáájú iná sì kó onírúurú àwọn nǹkan lọ nínú ilé náà ó dárúkọ wípé àwọn tí wọ́n rán lẹ́wọ̀n ọ̀hún ẹni ọdún 28 Ilíásù Musa àti Ibrahim Isa tí àwọn méjèèjì tí wọ́n jọ wá láti abúlé Bàlúwa gẹ́gẹ́ bí Habib ṣe ṣe àlàyé ó ní àwọn ẹrù tí wọ́n jí kó ọ̀hún ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mẹ́rin power bank kan t-shirt méjì aago ọrùn ọwọ́ kan àti ₦1,000 látàrí ìfimúfilẹ̀ tí wọ́n ṣe ni wọ́n fi gbé wọn lọ sí ilé ẹjọ́ o nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bauchi tó sì rí dájú pé òun bá wọn gba ẹ̀wọ̀n fún àwọn méjèèjì náà o nítorí pé wọ́n gbìmọ̀pọ̀ láti hùwà ọ̀daràn wọ́n kọjá ààyè wọn wọ́n fọ ilé onílé wọ́n ṣe àfọwọ́rá ní Liman Katagun Blaise wà níjọba ìbílẹ̀ Bauchi ọ̀hún agbẹ̀sọ náà wá ṣe àlàyé ní àwọn afurasí náà tí wọ́n porúkọ wọn ní Ìlíásù Musa tó jẹ́ ọkùnrin àti Ibrahim Yísá tí àwọn méjèèjì tí wọ́n jọ jẹ́ ọmọ ọdún 28 iná gbé ní abúlé Bàlúwà ọ̀hún àwọn ẹrù tí wọ́n jí Infinix Hot Template léyìí tí owó rẹ̀ jẹ́ ₦1,900 keypad technophone kan náà ₦1,500 ìkan náà tó wà tí wọ́n pè ní itel ₦1,500 bẹ́ẹ̀kẹ́ ni wọ́n tún jí owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún náírà power bank kan tó ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà àti aṣọ méjì ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n náírà aago ọ̀ràn ọwọ́ ẹgbẹ̀rún mẹ́fà náírà àti techno android kan tí ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà látàrí ìdí èyí pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ń lóṣokùnfà bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn méjèèjì tí àwọn méjèèjì sì jẹ́wọ́ pé lóòótọ́ náà hùwà ọ̀daràn náà lásìkò ìgbà tí wọ́n pa wọn nífun ní ìtẹ̀síwájú ni wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà bó ṣe wá da ẹjọ́ fún wọn nídìí èyí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà sanni ọmọlórí aliyu ń ló ṣe sàdánkátà dpo àgọ́ ọlọ́pàá náà àti àwọn ikọ̀ rẹ̀ lè tán ṣe iṣẹ́ ọ̀hún wọ́n ṣe ìwádìí náà dínkù kùdùn ló ṣokùnfà bí wọ́n ṣe dá ẹjọ́ ẹ̀wọ̀n fún àwọn wọ̀nyí ni ló wá sọ wípé ilé iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló dúró dédé o láti rí dájú pé gbogbo oníwà ọ̀daràn àti ìwà ọ̀daràn pátá iná ó fojú wọn léde tí wọ́n sì lé wọn dànù àti wípé àwọn tí ọwọ́ bá ti tẹ̀ yóò gba kóńdó òfin lórí ẹlọ́ka yòókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
4: káyọ̀dé
6: dọ́dún
4: ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ yorùbá ni tí a mọ̀ sí afẹ́nifẹ́re ni wọ́n mọ̀ ti sọ pé kí wọ́n ṣe àtúgbéyẹ̀wò òfin kẹyìn tí wọ́n ṣe gbé síta báyìí tí wọ́n sọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí ó di dídá sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní lóòótọ́ àti lódodo nǹkan tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣe òun ó dáa gan gidi àti pé àwọn gbósùbà fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe iṣẹ́ lórí rẹ̀ ní kíákíá wọ́n ní ṣùgbọ́n kinní kan sì wà ń bẹ̀ o wọ́n ní àwọn apá ibìkan wà nínú ìwé òun ìyẹn ìwé òfin ọ̀hún tó jẹ́ pé ó sì fẹ́ àtúnṣe o àwọn ń fẹ́ láti pé kí wọ́n yọ ọwọ́ ìjọba àpapọ̀ kúrò pátápátá lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ẹsẹ̀ kúkú ọ̀hún kí wọ́n sì jẹ́ kí òmìnira kó lè wà fún wọn àti láti jẹ́ kí òmìnira kó lè wà fún àwọn tí wọ́n jẹ́ gómìnà ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan torí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé kan tán ní ìlú Àkúrẹ́ lánàá nílé bàbá Reuben Fásọrọ̀tì ni Olúfàlàyé ló ṣe alága ìpàdé ọ̀hún mo tọrọ gáfárà mojogun ẹ látọdọ ẹ ni ọpọlọpọ àwọn ikọ ló wá láti ìpínlẹ èkó èkìtì ọyọ ogun kwara kogi àti ìpínlẹ ọsùn tó fi mọ ìpínlẹ ondo ọpọlọpọ wọn ni wọn sọ pé gbogbo nǹkan tí wọn ṣe náà ló dá o ṣùgbọn láti lè jẹ kí ìjọba àpapọ orílẹèdè yìí kó má lè jẹ gàba lé wọn lórí ni àwọn ṣe fẹ láti pé kí wọn ṣe àtúntò sí i nínú ìròyìn míì ni wọn ti sọ pé kò dín ní àwọn orí adé tó ó tó ogún láti ìpínlẹ̀ kwara lé tí wọ́n ti sá kúrò ní ìlú kówá wọn látàrí oríṣiríṣi àkọlù èyí tí ó ń kọlù wọ́n bẹ̀ tí wọ́n ti lọ pé ẹgbẹ́ kan èyí tí ọ̀gbẹ́ni sunday igbòho tó dá sílẹ̀ tí wọ́n pè ní ìlú ẹkùn báyìí pé kó máa bọ̀ ní ìlú wọn láti pé kí wọ́n lè bá wọn lé gbogbo àwọn kàràbà ní èèyàn náà jáde ẹ̀ràn ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé yìí ni wọ́n ti kúrò ní ìlú wọn tí wọ́n sì ti lọ farasoko sí ìlú ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ kwara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yìí ló ti da horo èyí gan ló wá jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe kí sunday igbòho kó wá gbà wọ́n kalẹ̀ o bó tiẹ̀ jẹ́ pé sunday igbòho ọ̀hún òun fúnra rẹ̀ ò tí ì yọjú síbẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ rẹ̀ pátápátá ni wọ́n ti wà ń bẹ̀ o pàápàá jùlọ ní ìlú ìsánlùìsìn níbi tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún pínlẹ̀ yìí pé àwọn fẹ́ wo gbogbo nǹkan tí wọn yóò ṣe láti lè rí pé ọ̀rọ̀ ààbò tí ń bẹ ní agbègbè náà ó fẹsẹ̀ nílẹ̀ dẹndẹn nígbà tó ń jẹ́rìí sí ọ̀rọ̀ náà pé lóòótọ́ ló ṣẹlẹ̀ orí adé kan lè tí ó jẹ́ ọwá onírè ọba Abdulrahman Fábí yìí ó ní lóòótọ́ àti lódodo ni sunday igbòho ni wọ́n ti pè é wípé kó wá o ó sì jẹ́ pé àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n ti wà ń bẹ̀ dáadáa ó ní láti nǹkan bí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ń lò ó ti sá kúrò lóòótọ́ o ó ní ṣùgbọ́n ní nǹkan bí ọjọ́ bíi mẹ́fà sẹ́yìn báyìí ó lóun wá sí ìlú òun òun sì rí pé gbogbo ibẹ̀ ló ti dahoro lóòótọ́ ó ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo ipá àti gbogbo nǹkan tí wọ́n ń ṣe báyìí òun mọ̀ dájú pé àlàáfíà yóò padà wá jọba sí gbogbo àwọn ìlú náà nítorí náà tí ọ̀gbẹ́ni sunday igbòho kó jọ jáde kó ṣe gẹ́gẹ́ bó ṣe wí kó sì jẹ́ kí àlàáfíà kó lè padà dé bá wọn ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan lóríṣiríṣi nǹkan tí wọ́n sọ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn this day kẹ́ ẹ lọ kà á.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Pẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
2: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
1: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
2: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí tí ọmọ bá fẹ́ lọ.
1: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
2: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
1: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n máa bá yín sọ̀rọ̀?
2: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Akínní àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a fi rọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ́ a kì fi ní àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
1: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
2: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí, or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
1: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ bèrè kan tàbí kejì?
2: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794.
1: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́?
2: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn, jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ, gbogbo ẹ̀ ló wà. Ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ yìí láti lè tètè lo, torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
1: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí lọ bí oge títí ìgbà mí mú kí yín ire o.
3: nkan ma nrin kaakiri ara bi kokoro tabi bi aran ara tun ma yin o leyin we egbe kan ara e ma nkuta itai ah ijafara lewo
4: ore mi waja paja nko iso ara fifa so owo atese to nkuriri nkuta itai
3: gogogogo ogun teyan le lo ko royin e fe lomi ibo se dara to ni biance capsule lo mo opin de ba ara to ntani ara to yun ni isan ara to ti re aji pepe arugo atakebe paja paja wa bigba nkan to npuni je tabi rin kaakiri ara yo pora oju amole kedere wa rorun sun ewi ati igole wa ni won fi se biance capsule jade ajo nafda si fowo si
5: biance capsule wa kaakiri bi ti won tin ta ojulowo ogun jake jado ipinle ondo biance capsule wa ni ilu akure ondo ile oluji ore okiti pupa igbokoda biance capsule tun wa ni ilu owo ikare akoko isu akoko oka akoko ifon ati ni ilu kaba ile ise temetayo trado medical nigeria limited lo nse biance capsule jade lati mo pharmacy te ti le ri biance capsule aladugo yin e pe 08103369434

0: ẹ̀jẹ̀ yìí jùmọ̀ náà ò kábíyèsí. His Imperial Majesty. Ọba Dr. Ajibade Gbadegbeji Ogun Oye Kẹta. Paramount Ruler of Owo Kingdom. Chairman Ondo State Council of Oba. Wọ́n èmi àmú yìí jàjẹ́ mọ́ o, ọlọ́run afọ́jẹ́. Erin pokùnà rẹ̀ tún wú tágá. Bí kẹ́nẹ́kẹ́nẹ́ orí adé. Kòkòrò ojú abẹyẹ máa dùn pọ́n lá. Ẹnẹ bá pọ́n lá ó pọ́n. Olúwa máa jọra máa bẹ. Kòríwé máa bo máa bo. Kájí dùlù mọ̀. Ojì lábàjọ. Ojì lábẹ̀ kẹta. Ọbẹ̀lẹ̀bẹ̀ lábẹ̀ ràwé. Kẹ́ máa ṣe jù. Àjàgálá mu tata. Ọmọdé mẹ́rọ́jọ́ lọ́rọ̀ bọ́rọ̀bọ́. Ọlọ́run. Bàbá o. Àìsí Fakimade Òsíkáyé Sẹ́kìtì. Lórúkọ àpapọ̀ agbámálọ́run. Bí tọ́lọ́run àfuwọ́ ngẹ̀ngẹ̀. Tuwa mu ka tọ́. Kúwa mu ka bá o. Olúwa yegede.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni

0: electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo ohun elo to bara fodi osu mejila tabi ogoji ose
1: iro ni o
0: toto han ni gbogbo awon nkan elo nu le mi ori cd kia ni mo ti ra won koda iphone to wo lowo mi ni sanwo re tan
1: o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
0: iwo lo bere sugbon ni bayi tete download cd kia lori google play store ati ios app store ki won na ma jaye cd kia ni welemu ran to nilo ko ma sanwo were were lai ni ele kankan lori eko si website wa cdcare.app
2: cdcare making life easier.
3: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. How bad? You know the tire.
3: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go. Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land, oh.
5: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
4: Yes, oh, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
7: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni koda ti e kon sun lo ni
8: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ora danu
9: logo lo mo Korea baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nabda ki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guiding.
10: Big bag.
11: Gaining velocity on Adaba FM.
12: A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Al-Hadi ila siratin mustaqim. Walladhi bi ni'matihi tatimu salihat. Allahumma salli wa sallim wa barik ala 'abdika wa nabiyyika wa rasulika Muhammad. Wa ala alihi wa ala ashabihi wa ala jami'i ummatihi amin adupe fun olohun oba wa oba lanu oba lagbara oba ti o dawo anu re duro lori gbogbo wa atoro ke ti ge fun wa nabi wa muhammad awon ara ile awon sahaba ti gbogbo lo tele lana nabi ati gbogbo eyin lo tete si wa lokun ni gbogbo eyin lo made lagbagbe akabo sori to yin to wa ati biyan adura wa fe ro olohun to so ngbo we to yi lati lo owo na ni ko olohun ma fi ero olohun ba na le lailai alekun mi ma se adekun to so adekun agbega ko olohun ba wa se fun ero olohun ba na abdul wasi' yusuf ni oruko temi loni inti a ma oye si ona ni akonle to olohun ba se fun awa omi eniyan ti olohun ba si sadaye re fun wa ninu alquran karamatul insan fil quran aw fil islam abelon kolon ko da kun ko fi oro na ko fi yiwa awon sheke wa ti mo ma wa shadaye fun wa na ni fodo ilo tu sheik dr lukman idris shikoni ti won ni ile eko daru sunna eto wa ni ikoba ni ilu akure abelon kolon ko da kun ki o shadokun di dada fun awon sheke wa ati fun gbogbo wa lapapo bismillah sheik
13: inna alhamdulillah نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته لين باتي أدوك بفن ولون وباتي ولا رجع أترى إكي ولون أنوري أوري أجنجتاري كل ما بوت شلا محمد صلى الله عليه وآله وسلم ولوك ولون إلي تعطو ما بيهو نينو إدان لكو واتوني ni abe eto wa atibyan abe Allah subhanahu wa ta'ala ti awa ti an gbo ati awa ti an wi olorun je ko se wa lanfani akore oro teni ona ni karamatul nas akramatul insan fil islam apale iyi ti olorun ba gbe fun omo niyan oju wo ni islam lo fi wo abi ona wo ni islam lo fi pon eda omo niyan le leyi ton tuma si wi pe gbogbo gba ti idakeji n ta n so yi ba ti n sele ko si apole mo fun eda omo niyan ni olorun ba o fi ese leyi rin le nu alquran alkarim quran chapter 17 verse 70 suratul isra quran keta dini ogun ori keta dilogun ese adorin Quran chapter 17 verse 70 alon oba so a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa laqad karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا آيه اوناني آيه تي اغبسه ليلري لاتي لي في داوا لوجو وي بي اولون ما غي ادو منيا غا پوبو نينو گوگو اوان ادا تو دا اولون ولا قد كرمنا بني ادم اولون يا ولا في اپملي اولا في اولا في اجلو فون ايران او منيا ti shoma nabi adam awon eda ti olohun ba da opo janti rere ti a le ka ta kuda amaye won ama ninu awon eda olohun ba mo se po to yi ajulo nbe fun eda omania ju awon eda to ku lo wa hamalnahum fil barri wal bahr olohun ba ni aje ko rorun fun eda omania won le rin lori ile won le lori ile won le se nto won lori ile won a kole sibe won a se ona sibe won a da ko lori re won a so orisirisi nkan mere mere lori re wal bahar bakana agba won laye won a wo inu omi lo lai seja omo niyan le wa ni abi omi fodidi ose kan latara ima ti olohun ba fun bakana won a lori omi yi won a gbe oko koja nbe lai ni tere eyan nikan ko kodà tun fi doju sama ninu awon ajulo tolorun se fun omo anabi adam ni warazaqnahum min at-tayyibat olorun ni bakana mo si pese fun won mo jink mo fi jinki won opolopo awon nkan mere mere omo ni yo ma gborisirisi nkan mere mere se lori ile imero ima science ka flo awon nkan tolorun da sori ile lati so aye dirun funra wa olorun ninu ajulo ta se fun omo anabi adam ni bikini o se tobi to ami bikini o se lagbara to omo ni a si tun mu leru won a ma sin bi erin lakatabu bo se herimo to sibesibe omo ni a si tun fokun si lorun won a mu wale to n ti pa awon eda yi won tobi ju eda omo niyan lo olorun wa fadhalnahum awa se ajulo fun eda omo niyan ala kathirin mimman khalaqna tafdila ju awon to po lo ninu awon eda ti mi olohun ba da aya yi iwo na lo ka Quran chapter 17 verse 70 suratul isra aya 70 ninu aya yi olohun je ka mo yi pe ohun to n da eda omo niyan ohun pon wale o fi yi o fa pele sira wala si walara to ba wa ri be ese to tobi oni kiyan ma foju iyi omo niyan egbe re gbole nitori pe n tolohun ba ponle ohun lè yàn yẹ pẹrẹ wọn àbí kọ́ mọ̀nìyàn fúnra ara rẹ̀ kó náà wá máa fi ojú iyì àti àpọ́nlé tọ́lọ́run fún yìí kó fi máa gbolẹ̀ n ló fà á tó fi jẹ́ pé àwọn nǹkan tá a máa gbéyẹ̀wọ̀n náà dánilẹ́kọ̀ọ́ wà yìí ó lè gbà wá lọ́sẹ̀ méjì mẹ́ta mẹ́rin kí kó wá lè mọ̀ wípé ẹni àpọ́nlé ni ẹ̀dá ọmọnìyàn ẹ má sọ̀ra yín di ẹni yẹpẹrẹ ẹ má yẹ̀yẹ́ ara yín pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ má sọ̀ra yín di ẹranko pẹ̀lú ìyapa àṣẹ ọlọ́run ẹni tí ọlọ́run bá pọ́nlé ni ẹ̀mí ọmọnìyàn a kì í fi ráre bẹ́ẹ̀ sì ni a kì í fàbùkù kàn án. Àwọn ọ̀nà tí a fi máa ń fi àpọ́nlé tá a fi máa ń mọ rírì àpọ́nlé tọ́lọ́run ṣe fọ́mọnìyàn pọ̀ ṣùgbọ́n àmú díẹ̀ wálé ni tó bá tún di ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ á tún tẹ̀síwájú. Àkọ́kọ́ nínú ọ̀nà tí ọmọnìyàn fi ń fi ojú iyì tọ́lọ́run ọba fún gbolẹ̀ àkọ́kọ́ òun náà ni ashirk ibadatul asnam kọ́mọnìyàn máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run èfi àbùkù kan rẹ̀ nìni kọ́mọnìyàn máa jọ́sìn fún nǹkan míì in tí ò tó ọmọnìyàn kọ́mọnìyàn máa wárí fún ọlọ́run ọba lòun pọn ọmọnìyàn lé ju gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó dá lọ nígbà tí ọmọnìyàn bá wá ń fi orí kalẹ̀ fòkúta ìgbà tí ọmọnìyàn bá wá ń tún sin odò ìgbà tí ọmọnìyàn bá fọwọ́ ara rẹ̀ lọ gbé èrè tó gbé kalẹ̀ tó tún wá ń gbé èrè yẹn pé kó ṣàánú òun kó ṣe ìrìn àjò òun nírọ̀rùn bẹ́ẹ̀ sì ni òun ló lọ sínú igbó lókè igi òun ló gbé èrè yìí fúnra rẹ̀ kódà níjọ́ tó jọ ń rọ̀ tó gbàgbé èrè yìí síta àgbàrá gbé èrè yìí lọ ìwọ ló tún lọ gbé níbi tí àgbàrá wọ lọ ìwọ wọnú ilé òjò pa ọ́ ìyẹpẹrẹ iyì àpọ́nlé ọmọnìyàn òun náà ni ashirk kọ́mọnìyàn máa bọ̀ nǹkan mìíràn lẹ́yìn ọlọ́ lápèjúwe tó súnmọ́ àwọn tí ó jẹ́ ọba láàrin wa ẹni iyì ẹni àpọ́nlé ni wọ́n níjọ́ wo lẹ gbọ́ wípé ọba dọ̀bálẹ̀ fún joyè rẹ̀ rí kódà kí joyè yìí kó jù lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ipò tó wà kò ní sọ pé òun ó dọ̀bálẹ̀ fún òun ni ó gba ìdọ̀bálẹ̀ tiwọn nínú àṣà tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ẹ̀dá ọmọnìyàn sípò ọba láàrin ọgọ́rọ̀ àwọn ẹ̀dá tó dá tí ọmọnìyàn bá wá bẹ̀rẹ̀ sí wá tún lọ ń wárí fún ẹ̀dá tí ọlọ́run ọba dá tí kò wá wárí fún ọba adẹ́dà mọ́ ìyẹpẹrẹ iyì ọmọnìyàn òní lè jẹ́ tí wọ́n bá ń ṣe wá sí pé ẹ má ṣẹ́bọ̀ tí ò bá tún yé wa ẹjẹ́ àtúndọ̀jọ́ wò ó pẹ̀lú ọ̀nà tá a gbà gbé kalẹ̀ yìí ìyẹpẹrẹ iyì ọmọnìyàn náà ni ká máa forí kalẹ̀ fòkúta ká máa jọ́sìn fún igi òwò ju igi yẹn lọ níwájú ọlọ́run ìwọ tóbi ju oníyì ju òkúta yẹn lọ níwájú ọlọ́run kódà oníyì ju odò tó ń wárí fún un lọ ọlọ́run ọba tí ọlá rẹ ga ọlọ́run sọ nínú alukoran kẹrin nínú súratul a'raf aya 144 súratul a'raf yìí quran chapter 7 aya 144 ọlọ́run ọba ní iná lẹ́dínà tẹ̀dùrún mẹ́jọ́nì láì ìbáàdùn àmúfàlùkùn ọlọ́run ní dájúdájú gbogbo àwọn nǹkan tẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba yẹn ẹ̀dá bíi tiyín làwọn náà kódà èyí tiẹ̀ tún nípò níwájú ọlọ́run jù wọ́n lọ níbi dídá láàyè mí inú alukoran tá a fi mọ̀ wípé ìfojú iyì ọmọnìyàn gbolẹ̀ ìyẹpẹrẹ àpọ́nlé tọ́lọ́run fi sọ́mọnìyàn lára ó náà ní kéèyàn wá sọ wípé ẹ̀sìn wo lòun ń ṣe o ẹ̀sìn bọ̀ọ̀sà lòun ń ṣe tójú ò tún wá tì ọ́ tó tún wá bọ́ síta gbangba tó tún ṣe fisàfisà tó ní òòsà lọ́lọ́run jẹ òkúta lọ́lọ́run jẹ igi ló ń forí kalẹ̀ fún a jẹ́ pé igi wúlò jù ọ́ lọ nìyẹn ọlọ́run ọba sọ nínú alukoran kẹrin ọlọ́run ya ayuwan nas ọlọ́run ni mo pe ẹ̀mú ẹ̀yìn èèyàn súrátùl hajj aya 93 tábà wọnú alukoran ọlọ́run tún jẹ́ ká mọ̀ bíi pé àníṣe ẹ̀mọ̀ níyì ẹ̀mọ̀ lápọ̀nlé ju gbogbo àwọn ẹ̀dá tó kù tẹ sọ̀dọ̀ lọ́yìn lọ. Suratul Hajj, Quran chapter 22, verse 93. Ìwọ́n náà lọ ká. Ọlọ́run bá ní yá ayé wa nurse. Bismillah ar-Rahman ar-Rahim. Ọlọ́run ni mo pè yín èèyàn. Bórí ibà mẹ́tàlú. Ẹ jẹ́ kí n fi àkàwé kan lélẹ̀ fún yín. Fàṣítẹ́mi rúlà. Ẹ̀yin náà tẹ́tí kẹ gbọ́ kẹ fi làákà ẹ̀yin gbọ́ kọ́ má jẹ́ tí lásán. Ọlọ́run ní iná lẹ́ẹ̀dí náà tẹ̀lé rúnà mí dùn ní ńlá. Ọlọ́run ní ṣe rí gbogbo àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run. Àwọn nǹkan tẹ́ sọ́dọ̀ Ọlọ́run yálà òòṣà ni, yálà òkúta ni, yálà ère ni, yálà odò ni, yálà agi ni, yálà òkè ni. Ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn yákùlùkù òdò bàbà. Ẹ tọ́ka sí ẹ̀dá kan tí òkúta dá. Ẹ tọ́ka sí ẹ̀dá kan tí òkè dá. Bóyá ẹ̀fọn o, bóyá omi odò kan òun ló dá ẹ̀fọn. Ẹ lè rí. Kódà ọmọnìyàn gan a sì lè tiẹ̀ rí gbìyànjú ọmọnìyàn pé ọmọnìyàn ṣe ọkọ̀ tá à ń gbé kiri. A lè rí gbìyànjú ọmọnìyàn pé ọmọnìyàn ó ṣe ọkọ̀ òfurufú, ó ṣe ọkọ̀ ojú omi. Ẹ wá tọ́ka sí ọkọ̀ òfurufú tó kúta ṣe. Ẹ wá tọ́ka sí ọkọ̀ ojú omi tí kì í ṣe fúnra rẹ̀. Ṣé báyìí ọmọnìyàn náà lẹ́sẹ̀ gé igi tẹ́ fi ṣe kinú? Alákọ̀ọ́bà Ọlọ́run àti kílà káyẹ̀wò ṣiṣẹ́ o. Ọlọ́run ní láyìn yákùlùkù odò bàbà. Ọlọ́run ní gbogbo àwọn òòṣà tẹ́ ń jọ́sìn fún yìí, eré odò òkúta tẹ́ ń jọ́sìn fún wọ̀nyí. Láyìn yákùlùkù odò bàbà. Àwọn nǹkan wọ̀nyí wọn kò lè dá eṣin lásán, wọn ò lè dáadáa. Léyìn kì í ṣe ti ìtàbùkù, ọ̀rọ̀ tó bá làákàyè mu. Nítorí pé nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa, ẹ̀sìn wa ò gbà wá láàyè láti fi ẹnu àbùkù kan ìgbàgbọ́ ẹnikẹ́ni. Ṣùgbọ́n léyìn tá à ń sọ yìí, à ń sọ ní sọ pé ọ̀rọ̀ ọpọlọ ni, ọ̀rọ̀ làákàyè ni, káwa náà ò gbé sínú làákàyè. Ọlọ́run ní wọ́n láwọn ìṣítámọ̀ ìrùlà. Ọlọ́run ní kódà kó ṣe pé gbogbo ọ̀sà ayé pátá, gbogbo èrè ayé pátá, gbogbo odò ayé pátá, kí gbogbo wọn kóra àwọn ẹjọ́ èsìn ló kéré, wọn ò lè dáa. Wà ń yẹ sílóbó ounzobaa bùṣẹ́ àn. Kódà tí èsìn tó bá gba nǹkan kan níwájú òòṣà, bóyá gbóúnjẹ síwájú ẹ̀ ni, èsìn wa gbà báyìí, láyé stẹ́ǹkìrì ominú, òòṣà ò lè dá gba nǹkan yìí padà lọ́wọ́ èsìn. Dọ́ òfò tọ́ lè bú wọ́lùmọ́tún. Ọlọ́run ní àṣẹ ọlẹ́ ní òòṣà. Ẹ̀yin tẹ̀ ń bọ̀ wọ́n náà, ọ̀lẹ́ lẹ́yìn náà. Ṣòyẹn túmọ̀ sí pé nínú àyà yìí, a rí fi múlẹ̀ wípé nínú ìfi ẹ̀tọ́ ọmọnìyàn gbolẹ̀, ìfi iyì ọmọnìyàn ráre, àbí kọ́ ọmọnìyàn máa mọ ipò rẹ̀ nínú ìsẹ̀mí, òun ni kọ́ ọmọnìyàn máa wárí fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀, àbí nǹkan tí Ọlọ́run bá dá lẹ́yìn Ọlọ́run. Eléyìí àkọ́kọ́ ẹ̀jẹ̀ ká ti mú. Ẹlẹ́ẹ̀kejì nínú ìfi ìjọ́mọnìyàn àpọ́nlé ìjọ́mọnìyàn ráre òun náà ni Ádámù tàálùmí wọ̀lẹ́ kéèyàn ọmọ nímà. Nítorí pé iyì tọ́lọ́run bá fi sí ọmọnìyàn lára Ọlọ́run bá gbé lérí ìmọ̀ ni. Ìmọ̀ yìí la fi ju gbogbo àwọn ẹ̀dá tó kù lọ. Gbogbo ìgbà tí wọ́n bá hánà ọmọnìyàn tí wọn ò jẹ́ kí wọ́n ní àǹfààní sí ẹ̀kọ́, à ń fi ojú iyì ọmọnìyàn gbolẹ̀ ni. Èyíkéyìí nínú ìjọba, èyíkéyìí nínú ìran, èyíkéyìí nínú àwùjọ, èyíkéyìí nínú ẹbí, èyíkéyìí nínú ìdílé tí wọ́n bá kọdí àwọn ọmọ wọn àbí ara orílẹ̀-èdè láti mọ láǹfààní sí ẹ̀kọ́. Irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ wọ́n ń dọ̀tí iyì ọmọnìyàn ni. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Nítorí pé Ọlọ́run ọba ti ọlá rẹ̀ ga. Nínú Al-Qur'an al-Karim, nígbà tí Ọlọ́run fẹ́ jẹ́ ká mọ ìdí tí òun fi gbé ànábi Ádámù, èyí ò ní ẹni àkọ́kọ́ tọ́lọ́run ọba kọ́kọ́ dá. Ìdí tó fi di ẹni iyì, tó fi di ẹni àpọ́nlé, tó fi di ẹni àjùlọ, tó fi di ẹni tí Ọlọ́run ọba gbéga ju gbogbo àwọn mọ̀lẹ́kà pátá. Ìmọ̀ òun ni Ọlọ́run ọba fi gbéga jù wọn lọ. Sò tó bá wá jẹ́ wípé ọmọnìyàn, a wá hánà ọmọnìyàn a ko je kun ni anfani si eko a ko je won ni anfani si ima o daju wi pe iye ara won o ti borele apunle ara won ati fi yile lenu ko si yi lara won mama so iwo tun se wi pe okan lo pe se aye lai leko lai nima tan ba ni eranko titi ya dawun inta fin je iyan o na ni ima ati oye to ba se pe ni titi tobi ni dida erin tobi ju wa lo e do mani alo to ba se wi pe kan ni agbara kenun o ma lagbara ju o mani alo ama ima atopolo ni o mani yan fi ju gbugbu awon eda won yi lo a je wi pe asiri apole ijomo niyan ibi ima lo wa elomi a so pe gbugbu olu ni won mo ohun eyan pataki lohun kilo bi nje eyan pataki te inu ala ni jaguda ni ada loru ni tan ba ni won fa wahala kan bi kan o le ri nbe rara iyan ko ni iyi iyan ko ni a fi nje ni apole ima la fin je ni apale la fin so pe awon ti won so wi pe education ti won ni scam ni ibi to han si won ni won fi so be abi ka so wi pe aimakan o ni won fi so oro na eko ibe ni olohun fi iye omo ni apama si o si ni olohun fi se agbega fun anabi adam jugba awon malaika ti a ba wo nu alquran alkarim Quran chapter 2 iwon na lo ka suratul baqara ta ba gbe lati aya 30 titi to fi de aya 34 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Allah ni wa idh qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifa Allah ba ni e lo ranti nigbati Allah da nabi nigbati Allah ba fe da baba nla Adam Ọlọrun ba so fun gbogbo awon malaika wipe mo fe da eda kan sori ile ti o ma tun ori ile se kọlu Ọlọrun ni awon malaika Ọlọrun o so ni so po n gba mara o lo awon malaika o n fi to won leti ni awon malaika wa so fọlọrun wipe ateji alu fi a man yufsidu fi a wa yasfiku dima re Ọlọrun ba so fe da sori ile ni àwọn tí wọn ò máa ta ẹjẹ sílẹ tí wọn ò máa ba ilẹ jẹ wọn náà nínú sábẹ́hù bíi hamdiku wọn kọ́ tẹsùlá àwa ti tó lẹni tí wọn máa ṣàfọ́mọ́ fún orúkọ rẹ má dẹ́ẹ̀dá ọmọnìyàn kọ́ ọlọ́run ni mo fún wọn lẹ́sìn wípé ìní àlẹmú máìlẹ̀ àti àlẹmú ṣèbí mi ni mo dẹ́ ẹ̀yin náà èmi nímọ̀ nípa tẹ́yìn ò mọ̀ wà á lẹ́mọ̀ ádámẹ́ asma àkúlà ọlọ́run wá dá ànábì ádámù ó wá fi ìmọ̀ orúkọ gbogbo nǹkan ó fi mà á eléyìí ọkọ̀ tó ń jẹ́ rè eléyìí iṣẹ́ rẹ̀ rè eléyìí gbogbo ìmọ̀ ọlọ́run fi mọ ànábì ádámù fún mọ àròdọ ohun alẹ́lẹ́mẹ́láìka gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́run fi mọ ádámà ọlọ́run wá pe àwọn mọ̀lẹ́kà wípé fàkọ́lá àǹbí òun níbi àsìmáì àhùlá ìkùtù sọ̀rẹ̀kẹ́ óyá ẹ máa sọ fún mi kí ló kọ gbogbo tá a kó kalẹ̀ yìí Ọlọ́run ti fi ìmọ̀ yìí mọ Ádámù ó wá ń bi àwọn mọ̀lẹ́kà léèrè pé ẹ wá sọ fún mi kí ló kó àwọn nǹkan wọ̀nyí kọ́lù subhanak la ilma lana illa ma allamtana àwọn mọ̀lẹ́kà ni títú fún rẹ olúwa Ọlọ́run ọba wa àwa kò nímọ̀ kankan àyàfi tó bá fi mọ̀ wá innaka antal alimul hakim ìrẹ́ Ọlọ́run ọba wa ìrẹ́ lọba tí onímọ̀ ló ṣe ìwọ lọba tó pọ̀ nímọ̀ ìwọ sì lọba ọ̀jọ̀gbọ́n ìgbà tí wọ́n fèsì yìí tán kọ́lá ya adam ọlọ́run ni mo wá ní ìrẹ́ adam àǹbí ìhóǹbẹ àsìmá ìhìn ó yá máa dákọ nǹkan kọ̀ọ̀kan nínú tá a kó kalẹ̀ yìí máa dákọ rẹ̀ kó dẹ̀ máa sọ fáwọn mọ̀láìka pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run bá ti fún fàlámà àǹbá ahóǹbẹ àsìmá ìhìn anábì adam bá bọ́ síta ó bẹ̀rẹ̀ sí ní sọ lé ní èjì èyí ó kọ rẹ̀ ní ìta fi ń ṣe rè èyí ó kọ rẹ ní ntí wọn fi ń ṣe rèé ó ń sọ pẹlú ìmọ kọl nígbà tó sọ tán àwọn mọlẹka ń wù lẹnu ọlọrun wa ni alam akulakun ṣé mi ò sọ fún yín wípé ìní alamu ghaiba samawati wal ard èmi ọlọrun ọba ni mo mọ tó pamọ nínú sánmà àti lórílẹ wa a'lamu ma tubduna wa ma kuntum taktumun bese ni mi olorun ni mo man to pama ati nkan to hade ba ti olorun so le fawon malaika olorun fi ima adama ni le leri won nta mu jade nbi ni bi pe nijo ta wi in ti olorun oba fi se danwo fun won ima olorun oba fi se gbidawo nijo na eni to si gbigba oroke oni anabi adam alayhi salatu wassalam olorun wa ni wa kunna al malaikati sujudu li adam olorun ni awa so fun awon malaika nijo na wi boya eteriba fun adama e foribale fun adam fasajadu gbogbo won pata loju ese won si teriba illa iblis nijo ta wi ashaytani eni gbe eni eko o nikan ni ko forikale ko si teriba fun adama aba o ko jale was takbar o si se igberaga lori ayimaka wa kana min al kafirin idini to fi je okan ninu alaimore wo na lo kanu al qur'an quran chapter 2 verse 30 to 34 e ko ta ri mu jade ninu aya yi ni pe iyi ipile tolorun ba fi se agbega fun omo anabi adam to fi pa wale to fi fi yi sara omo niyan ibi ima lọlọrun ba fi se ima yi lo fi gbe anabi adam ka to gba awon malaika se ni ti tobi la fe so ni awon malaika tobi ni dida jo anabi adam la koda ni ti ojo ori olorun ti da awon malaika fun imaye odun ko to se da adam to ba je pe ni tojo ori a so pe won ju lo amo ima ju ojo ori lo olorun je ko ye wa nbi ima o ju ojo ori lo keyin o se fun gbadi ni riri ni risi ima ju lo kini anfani fe gbadi teyan je ti ko si ima nbe okan na awon ojogbon oni la ba'sa bil qawmi min tulin wa min izmi jismul bighal wa anafir jismul bighal wa hilmu al asafir oni melo melo olen to se wipe kila anfani ti tobi abi giga abi yerima gege bi baka to se wipe jismul bighal ara ara ibaka ni wa ahlamul asafir sugbon opolo opolo eye olongo lasan so yan tuma se wipe ninu apale to lohun fun omo niyan ti asigudo mojuto oni ima gbogbo orilẹede gbogbo awujọ ti won ba ti hana awon eyan nibi ẹkọ e ma ri pe awon eniyan o ma wo iwa to jade kuro nibi iwa apale omaniya ta ba wo wa lati nse lawujọ gbogbo awon ti won lo lati da loru ainima naa ni gbogbo eni to ri wipe ohun o lọjọ ọla to da ko ni bukita lati ba ọjọ ọla ti ẹni to ni jẹ nitori pe ko si iye omaniyan rara rẹ odowo eni kankan wa e je ka kiyesi àwọn nǹkan tọ́lọ́run pè ní yìí ọmọnìyàn nínú alukur'an àti nínú sunna nabi sallallahu alaihi wasallam pẹ̀lú ògo ọlọ́run níjókòó tí ń bọ̀ méjìlá a sì sọ ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ a ó tún máa tẹ̀síwájú wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.
12: jesaku mu lọ́wọ́ xeyrọ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ kò bá wọn sọ wọn ṣe kí wọn ní ẹ̀sán dáadáa fún àwọn àlàyé tí wọn ti ṣe fún wa yìí inshallah bíbí náà ni a ti máa dárò dúró lórí ètò atibian fún ọjọ́ tó ní. Nọmba ti a ma pe awọn sheik wa si lẹyin eto lati bere ibeere kan si keji e ti o ba ro wa loju ninu ọrọ islam 0836154254 lẹẹkan si 0036154254. A dúpẹ́ fún gbogbo àwọn tá a jọ ṣètò yìí nílẹ̀ agbára ń bí ọlọ́run kò dúró ti ẹnu kọ̀ọ̀kan wa. Abdulwasi' Yusuf ni orúkọ tèmi. Nọ́mbà tẹ̀sí máa pè mí sí lẹ́yìn tó náà ni 0033365009 0033365009. Títí díjọ́ mẹ́jọ tá a tún máa pàdé ìṣàlá. Àǹkẹ́rọ àpẹ ọ̀sẹ̀rẹ̀ wọn rí kún ọ̀rọ̀ ọ̀hún tó lọ ìwọ̀ bọ̀rọ̀kà.
10: Keep it locked on Adaba FM.

gbogbo wa láwùjọ wa lénìí látara social media an average Nigerian àti wa di journalist a ma run comment bẹ́ẹ̀ sì ni àwọn kan nímọ̀ nípa nǹkan yìí ẹlòmíì a máa sọ wípé àwọn journalist máa ń parọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ogún èèyàn ló kú ńbẹ̀ àwọn journalist wa sọ wípé àwọn tó kú ńbẹ̀ wọ́n ju mẹ́wàá lọ journalist ò parọ́ wọ́n ju mẹ́wàá lọ ìtumọ̀ náà ni wípé wọ́n tó ogún náà ni ṣùgbọ́n ò ní sọ wípé ogún èèyàn yóò ní àwọn èèyàn tó kú ńbẹ̀ wọ́n ju mẹ́wàá lọ ẹ̀kọ́ gbígbèrò kalẹ̀ ẹ̀kọ́ ni gbogbo wa la lè máa gbọ́ làbárè ṣùgbọ́n kì í ṣe gbogbo wa ni ká gbé làbárè jáde ẹlòmíì àti ẹ̀ máa lọ lẹ́sẹ̀ títì ó lè rókun màálù kan tó kú kalẹ̀ yóò sì páàkì yóò bẹ̀rẹ̀ sí ni máa fi fóònù rẹ̀ yàwòrán ẹ̀ yóò wá máa rọrùn comment bẹ́ẹ̀ sì ni kò nímọ̀ nípa tó ń ṣe odidi ìmọ̀ kan ni asọ̀háfà journalism tó sì ní àwọn ẹ̀kọ́ àti ìlànà tọrọ mọ ọlọ́run ọba àti ọlá rẹ ga nínú alquran ó jẹ́ ká mọ̀ wípé gbogbo èèyàn ló lè gbọ́ ọ̀rọ̀ yára ọ̀rọ̀ ọ̀dùn kódà ọ̀rọ̀ mí ọ̀rọ̀ ìdùnnú ni lóòótọ́ ọ̀rọ̀ ọ̀dùnnú ni kì í ṣe pẹ́nu rẹ ni ó ti gbé jáde a lè gbọ́ ọ̀rọ̀ torí kí gbogbo ọlọ́run fún létí ṣùgbọ́n gbígbé ọ̀rọ̀ jáde gbogbo wa kọ́ la ní ẹ̀kọ́ nípa gbígbé ọ̀rọ̀ jáde gbogbo wa kọ́ ni a ní ẹ̀kọ́ nípa fífọ́ ọ̀rọ̀ ká nítorí pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló níbi tí wọ́n ti máa ń sọ ààyè kọ̀ọ̀kan ló sì tún ní ọ̀rọ̀ tó bá mu ẹ̀kọ́ ni èèyàn fi mọ̀ yẹn kì í ṣe pé mo létí nìkan èèyàn lè jẹ́ prọfẹ́sọ̀ kó má mọ bó la ṣe manage information ẹ̀kọ́ ni tí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí a bá wá wo ọ̀rọ̀ ọlọ́run nínú alquran a rí pé alquran ìwé ọlọ́run tó ṣe pé kò sí ní tà ń wá kiri nínú ìmọ̀ tẹ̀ ní rí ìpìlẹ̀ nínú alquran èyí tá à ń sọ yìí ìpìlẹ̀ kan ni nípa ìmọ̀ journalism ọlọ́run ọba ní tí wọ́n bá mú ìró kan dé tí gbọ́ yín yálà ìró ìdùnnú ni àbí ọ̀kan òkú ọlọ́run ní àwọn tọ́rọ̀ òye lójú ẹsẹ̀ àdá òbí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa fọn káàkiri láì ní ṣèwádìí kódà kọ̀rọ̀ yóò jòdòdò kí lọ́ọ́ yẹ kẹ́ ẹ ṣe wà láwùrọ̀ dú ilà rasúl wà ilà ulẹ̀ amúrí mínú la àlìmọ̀ hùlẹ̀dí iná yẹ sọ̀tọ̀m̀bì tó nà hù mínú ọlọ́run ní kì í bá mọ̀ dáa ọ̀rọ̀ yẹn nígbà tí ẹ gbọ́ ẹ lọ bá nàbì sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ àbí ẹ lọ bá àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ ẹlẹ̀dí iná yẹ sọ̀tọ̀m̀bì tó nà hù mínú àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìgbélàbárè jáde àwọn tí wọ́n mọ bá a ṣe gbọ́rọ̀ kalẹ̀ ọlọ́run ní àwọn ni kẹ́ ẹ lọ fọ̀rọ̀ yẹn tó létí àwọn ni wọ́n mọ bí wọ́n ò ṣe gbé kalẹ̀ tí a bá wo àwùjọ wa nínú àṣà wa gan nílẹ̀ yorùbá nígbà kan tí ọba bá wájà kì í ṣe gbogbo èèyàn ni ó tú fọba èèyàn ò tún jìnà nílẹ̀ yorùbá nínú àṣà wa tí ẹnìkan bá jáde láyé tó sì jẹ́ pé tí wọ́n bá tú fọ rẹ̀ nǹkan míì tún lè bàjẹ́ in tí wọ́n máa ṣe ni pé wọ́n ẹ lọ sọ fún baálé ilé hùn kí wọ́n pe ìyàwó ẹni tó jáde láyé hùn kí wọ́n wá bí wọ́n ó ṣe sọ ọ̀rọ̀ yìí fún ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí òdodo ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí wọn ò bá gbé kalẹ̀ lọ́nà tó fúyẹ́ ẹ̀mí tún lè lọ ló fi jẹ́ pé information bó ṣe lè tún ayé ṣe ó lè dá ayé ro ẹ wo bí tí information bá wa dé ló lè dé wa nàìjíríà gbogbo àwọn tá a jọjọ ń ṣe àṣedọ̀ta ara wa gbogbo àwọn tá a mọ̀ sẹ́nìyàn dáadáa information ọ̀padà sọ wọ́n dé èèyàn burúkú àwọn tó jẹ́ èèyàn burúkú àpadà ń wò wọ́n bí èèyàn dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ ni lérí báwo la ṣe ń gbé làbárè jáde nítorí pé làbárè kan ṣoṣo ó lè sọ àwọn èèyàn dọ̀ta ara wọn kódà ẹlòmíì tó bá gbọ́ wípé àwọn ajínigbé àwọn kinní kan ní àwọn mùsùlùmí náà ni ọlọ́run ò lè jọ wá lójú làbárè tí wọ́n fún náà tí kò sì ṣèwádìí rẹ̀ nígbà làbárè míì bá tún wá jáde pé àwọn kan tá a mọ̀ ká mọ̀dí ọ̀rọ̀ yìí kódà kò sí mùsùlùmí kankan ń bẹ̀ ẹni tó gbé làbárè tàkọ́kọ́ jáde kí ni ó máa sọ kí làbárè kejì tó wá jáde ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ àwọn èèyàn dọ̀ta ara wọn

Òmìnira sísọ̀rọ̀ ń bẹ, òmìnira ìbániwí lórí lílo òmìnira ara ẹni láti fi dá wàhálà lẹ̀, ó náà ń bẹ nínú òfin. Odidi ẹ̀kọ́ ó ní eléyìí jẹ́. Ànábì wa Mùhàmmad sallallahu alayhi wa alihi wa sallam, ànábì ni káfa bil mar'i kadhiba an yuḥaddiṣa bi kulli ma sami'a. Òjíṣẹ́ Ọlọ́run bá ní ó tó ká pe ènìyàn kan ló pòrọ̀, tó bá ti jẹ́ kí gbogbo tó bá ti gbọ́ láyé náà ni máa ń sọ. Àmì pòpòrọ̀ léèyàn níjọ tí ò bá rí nǹkan kan tó sì ti jàrábà rẹ̀ pé dandan lábo gbúdọ̀ sọ̀rọ̀, jẹ́mọ́ yóò parọ́. Ṣò ìdí ìyẹn tó fi jẹ́ pé odidi ìmọ̀ ẹ̀kọ́ ó ń bẹ lórí bá a ṣe máa ń gbé làbáre jáde láàfin láwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Kí ló wá dé tá a gbaṣẹ́ ìmọ̀ wọn lọ́wọ́ tó fi jẹ́ wípé oníkálukú tó bá ti ní fóònù lọ́wọ́, 100 fóònù lọ́wọ́, ó ti di journalist. Òun náà ọmọ comment, ó máa rọ́nu comment lórí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lẹ́kọ̀ọ́ o. Àwọn tí wọ́n wà nídìí ìmọ̀ yìí kì í ṣe péré ni wọ́n ń ṣe o, kì í sì ṣe pé wọ́n kàn jí ni wọ́n bára wọn nídìí iṣẹ́ yìí. Ẹ̀kọ́ ni wọ́n kọ́ nítorí pé wọ́n ní ipa tó tóbi tí wọ́n ń kó láwùjọ láti lè mójútó làbáre. Èwo ló lè dá wàhálà alẹ́ inú ìlú? Èwo ló lè tún àwùjọ ṣe? Ojúṣe wọn ni. Ṣùgbọ́n ìgbà tó dé pórí social media gbàrọ́gùdù ni, ẹni tó bá ti rówó ra data ó dàbọ̀ sí oní 200 naira. Tó bá ti lè bọ́ọ̀dì rẹ̀ ó náà ti di journalist. Ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an yìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo wa láti kíyè sí àwọn ọ̀rọ̀ tá a máa sọ. Mélòó mélòó ni làbáre tó ti dàárín ọkọ àti ìyàwó rú? Mélòó mélòó ni làbáre tó ti dàárín bàbá àtọmọ rú? Bẹ́ẹ̀ sì ni ta bá lágbàkalẹ̀ dáadáa, Yorùbá ní ọ̀rọ̀ ni máa ń fa òbí yọ lápò, ọ̀rọ̀ kan yìí náà ni sì máa ń fa idà yọ nínú àpò. Ẹ̀kọ́ ni láti mọ bá ṣe máa gbé àwọn làbáre kalẹ̀. Eléyìí ni nǹkan tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń bá wa sọ nínú Al-Qur'an. Ọlọ́run ni wàlẹ́ wàlẹ́ fọ́dúlọ́lá àlékún wa rahmatuhu, tí kì bá ṣe àánú Ọlọ́run ọba lérí yín ni tàbátú mu ṣẹ̀tọ́nà ìlà kọ̀lá. Níbi ìmọ̀ọ́mọ àgbékalẹ̀ làbáre yìí, ọgọ́rọ̀ yín ò bá ti tẹ̀lé ṣù, èṣù ọba ti wáṣẹ́ fún yín, bẹ́ẹ̀ sì ni èṣù ọba ti dàárín yín. Àwọn èèyàn péréte ni wọn ò bá là níbi nǹkan yìí. Látara àdí eléyìí, èyí tá a kà fún wa yìí, ìwọ náà lọ wo Quran, Quran chapter 4:83 láàfin mọ wípé àṣẹ Al-Qur'an yìí gbé Ọlọ́run ọba tó tóbi ni. Kò sí nǹkan kan tí kò dá sí. Kì í ṣe mẹ́kàkìrún nìkan ló fi jẹ́ kí gbogbo wa bùkátà ká ní kọ́pì Quran. Gbogbo fíìlì tí èèyàn bá wà láyé èèyàn ò máa rí ìpìlẹ̀ ìmọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Báwo ni ò ṣe ní jẹ́ bẹ́ẹ̀? Tanzeelu min rabbil alamin. Ìwé tí wọ́n sọ̀ka láti ọ̀dọ̀ Ọlọ́run ọba ni. Kì í ṣe ọ̀rọ̀ tènìyàn rárá bó ti wulẹ̀ kó mọ̀. Níparí, ànábì wa Mùhàmmad sallallahu alayhi wa alihi wa sallam, wọ́n kó ẹjọ́ kan lọ síwájú ànábì sallallahu alayhi wa sallam. Àwọn tí wọ́n kó ọ̀rọ̀ yìí wá, àwọn àgbàlagbà ń bẹ ń bẹ̀, àwọn ọmọdé, àwọn náà ń bẹ nínú àwọn tí wọ́n kó ọ̀rọ̀ yìí wá síwájú ànábì sallallahu alayhi wa sallam. Nígbà tí wọ́n fẹ́ máa gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ pẹ́rẹpẹ́ làwọn ọmọ kéékèèké bọ́ síwájú, wọ́n fẹ́ máa sọ̀rọ̀. Kí ni ànábì sọ? Ànábì ni kabir kabir. Ànábì ni ẹ jẹ́ káwọn àgbàlagbà olóye àwọn nìkan sọ̀rọ̀. Àwọn àgbàlagbà olóye àwọn ni kí wọ́n sọ̀rọ̀. Kí ni ìdí tí ànábì sallallahu alayhi wa sallam fi sọ eléyìí? Àwọn àáfàá ni nítorí pé àgbàlagbà àwọn ni wọ́n mọ bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ tí yóò fi bi dáadáa tí ò fi ní bí kan kù, nítorí wípé bàbá ń sunkún a máa ríran. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ fífọ́n làbáre ká ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ sì ni wa náà mọ̀ wípé òfin ń bẹ lórí bá a ṣe ń lo ẹ̀rọ alélujára. Ìjìyà ń bẹ ṣùgbọ́n a kàn ń gbọ́ ni ọ̀gọ̀rọ̀pọ̀ àwọn èèyàn wọn ò ná ní ẹ̀ lórí ọ̀nà táwọn èèyàn fi ń lo ẹ̀rọ ayélujára. Abẹ́ Ọlọ́run ọba ní tìtòbi rẹ̀ kó bá wa mójútó àwùjọ wa o. Ìmọ̀ fọ́n làbáre ká lọ́nà àìtọ́ yìí aburú ti ń dálẹ̀ láwùjọ wa ó pọ̀ o. Kí àwọn ìjọba wa, àwọn aláṣẹ wa, kí wọ́n kíyèsí àwọn abala yìí.
abi olorun oba subhanahu wa ta'ala.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ni itesiwaju ifarajin lati se ironilagbara fawon odo oludije egbe oselo ADC ni ekun idibo Ariwa Akure onimero temiloluwa oluwalade topo eyan mo si eto lo se agbatero eto ifesewonse bolu alafesegba Legacy Football Club 5 aside tournament awon egbe agbabolu 16 ni o kopa nibi eto na ti eni to ba jawo olubore yo si gba 250,000 naira ifesewonse na waye laarin ojo 14 si ojo 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School ọba ilé nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá òròṣèlú o torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé ẹ lè pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríru àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà táwọn àlórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́
3: ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
8: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí màtí sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
9: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà táwọn àlórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́
3: ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.

0: gaining velocity on Ajama FM.
1: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa bá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó, promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní camera kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí, ibi fíofíó là ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
3: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be latori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke be yen ati awon brand new phone to be latori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
1: ah obe mani ye
3: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe latori accessory phones di gbogbo e lo wa e ma bo ni part and part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyan to wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi ni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo oorun directly. Ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko se pe mo nlo ìwé kò níná wọn tún lè yọ lọ library wọn lè gbé kiri so kò sí ẹsẹ̀nsì pé mi ì ríná kàwé mi ìyẹn 150,000 naira ni. Àtúwá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà oní 300,000 wà oní 500,000 wà ní solar. Ní láti dúró de nọ́mọ́ part and part multipurpose multipurpose lórí laptop lórí solar lórí phone.
1: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
3: A wà ní number 49 Ọba Adéṣídà Road ní part and part complex. A wà láàrin Wema Bank Ọba Adéṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Fọ́mà Lako ẹ ti rí wa mẹ́.
1: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí.
3: Photocopier machine printers freezers.
1: Ó wá dàbí Leventis dàbí Shellerance Lekoo nìyẹn.
3: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè létí mọ solar materials látòrí controller látòrí iron tó jẹ́ ti solar tó tún do NEPA láti orí fluorescent light tó máa ma lo iná kékeré. Eléyìí tó wá yà mí lẹ́nu jù wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlẹ́mẹ̀ẹ́ tún ní ọ̀nà ọ̀dà jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé
1: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po owó tí ó fi ra sólà.
3: Ilé tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé tó gbé freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín ẹ lè kàn sí wa. À wá bá yín wò ó. À mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping à ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá a wò ó. A ọba upgrade ẹ̀. A dòwó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí àtòrí laptop o àtòrí sólà àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín laptops yín ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse ó jẹ́ Yellow upstairs oba deshida
2: to koni ju bayi lo fun ti akoko ye to mogun olupomi lo ko temi e se people
4: Adaba FM, I like it forever.
5: Ẹ̀rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
7: Agbóhin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
8: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ́ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
9: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07064 60 6419. 07064 60 6419.
8: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
9: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà nípọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064 60 6419. 07064 60 6419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yamilem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
8: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
9: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni igba ti won na ba yoju sodo mi ko wa ja anfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa sodo mi ka wa ja anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tọlọrun ba ni ko gbẹju to le yọju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fọkan balẹ lagbara ọlọrun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo ọlọrun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra iná ọ̀nà ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn déédéé o ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi
7: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgùn ṣèwòsàn.

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ ẹlẹ́yin jù àánú, wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá.
1: Ó ṣe wọ́n
0: nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà, kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́. Èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn. Ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò, kò sówó káàdì, kò sówó àyẹ̀wò. Ẹ ṣá lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó. Ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akúkú ṣe ti yẹ lápò má bọ̀kún jẹ mọ́.
2: Ayáwá ládùn ó, mo pẹ́ bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́, ẹ pè wọ́n láàárọ̀, ẹ pè wọ́n lọ́sàn-án, wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Tẹ́yìn bọ̀ wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́, ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀kùn tó kúrò lórí ètò yìí lónìí, torí wọ́n wà pẹ̀lú mẹnulẹ̀ agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́, mú kí n pẹ́ ẹ kú oríire. Àlejò yòówù kágbó ara yín ti gbà, bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín sun ni, àìró oorun sun ni ti yín ni, ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin, ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà. Ojú tí ò lè mú nọ́mbà mọ́.
1: Má bọ̀kan jẹ́ má bọ̀kan so ọ̀la ń bọ̀ wá dá lágbára Olúwa.
0: Ìwọ́n tó ní high BP tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́, ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ dọ̀, ó gbọ́dọ̀ fayọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀, ayé aládùn ó, títí dalẹ́ ó, ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù, ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni, ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ̀ ara yìí.
1: Ọjọ́ kì í pa ṣe kì í ṣe má la o, ọ̀nà rẹ̀ má la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ ti ẹ̀ bá wá lò, kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: Àmì ìrètí ọ̀nà ẹ̀ máa làṣẹ.
0: Golden Herbal Mission, oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ, tá a lè rí láyìíká wa, àtẹ̀lé tó jẹ́ foreign, tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò oògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà ládùn, akọ́lọ́lọ́, abẹ́bàbà.
0: Mo sọ pé wọ́n tún nawọ́ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wà níbi tó jìnnà sí iléeṣẹ́ wọn ńkọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín, wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ, àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́, tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́, gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú, tẹ́yìn bá jìnnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò, ẹ gbìyànjú, ẹ pe nọ́mbà wọn, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnnà, bóògùn ṣe máa dọ́wọ́ yín, ọ máa làáyé yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan, a ṣe ti yẹ tọmọ kan bá tẹ.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gba mọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ lálẹ́ máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ̀ má sọ rètínù. Bóyá ìsàn lọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ làfẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójútó ló ti wá da ohun tí ń gbẹ bọ́ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú, ẹ pe bàbá Golden Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ṣe àti ohun tí ó yẹ kẹ́ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Golden Herbal ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ẹjẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Golden Herbal.
1: Ìgbà ìgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akingbóyèwá, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀n fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Golden Herbal Mixture ti jẹ́?
3: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ̀ tó yàtọ̀ sí àwọn bàbá ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lè lórí kí là ń jẹ, kí àwọn bàbá wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component. Òun là ń pè ní Golden Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: ye pe a tin ri testimony lorisirisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogunju te se se laipe yi si en se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju ya ti pe ki le ro debe te tu fi beyan na kale
1: se ri ngba ta ti godi haba jade la wa ri pe isoro kan wa awon eyan ki lo nse ayewo ayewo ton o se yen to je pe ati ti mo pe iru esun bayi lo wa lago ara ati ti gbigbe se so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipipin kakiri gbogbo ibi ti olile se wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba ti won tun bere si se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtàbọ̀ wá dára fún ẹ kó o yáwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: tá a bá fẹ́ gẹ̀ẹ́tì oògùn ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lè ti máa gẹ̀ẹ́tì ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan yẹn tán àwọn méjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ lè dá nìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tání wọn ní irú glycoma pé wọn ò kí ń rìbáàsì ẹ gbogbo àwọn tó ní glycoma tán ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpara one give testimony olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tún ní àwọn iṣẹ́ mi tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé ìkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọ́mọ kan balẹ̀ o ṣó o bọ́.
3: ìjà ló jà tó lọ gbàlá fò. lọ́dẹ̀ sí ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn agent wà nípínlẹ̀ Ondo wá ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo eré ìrànà ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hòtẹ́ẹ̀lì yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide a wà ní alágbàtà níwájú central bank àwọn shopping complex kan wà nbẹ a wà ní àrùntúnsì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní ẹ̀kí fm ní táwọn ọ̀bẹ̀kí fm ẹ̀dẹ́ táwọn ọ̀bẹ̀ ẹ̀rẹ́gbà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agents wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtì òpá a wà ní ọba àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrẹ́ àkókò a wà ní ọ̀wọ̀ a wà ní ọ̀rẹ́ a wà ní ìdánrẹ́.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́
0: wò. láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí
0: 0806986968 09 0806166 65 38 38 number tí wọ́n lè pè wọ́n sí 0808669 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹ fẹ message wọn, 090-6166-6538. Ní nọmba WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe dàgbò bólúwa ló là kójọ, má má ronú. Gbogbo síbu sábà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Gúdín Hábà.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn wá ọ̀dà òun.
0: Self medication ò da fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò dò sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: ilé àlejò tágbọ ara tìyẹ ti gbà tó ń fi ọlá kàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lohun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà ètò lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọ tọkàn ní ẹ sọ máì dìyín fún wọn kí lohun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ lọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹyìn wà ẹfẹ wá sí ọfíìsì ẹ kò fẹ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086986998 tó bá jẹ whatsapp ni 09061666538 ni nọmba tẹ lè pè wọn sí. Golden Harbour Mission program ti n tẹsiwaju ẹ má yí kúrò ń bẹ o.
1: Golden Harbour Mixture egbògi tiwantiwa tá a pè yamọ nílànà ayé òde òní 100% fruits vegetables spices and herbs. Yes, tonic ti ń bẹ nú ẹ tún poró kọ bẹẹ ló tún fọ gbogbo gẹdẹgẹdẹ tí ò wúlò lára inú nírun wa bí wọ sí tó bá do ní ti bí ẹgbẹlura kẹ sọ jí tapanpa tapanpa tapu ìrépalẹ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà ó sì ti wà káàkiri iléeṣẹ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán Ìkòròdú nílé Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tá jẹ ju pé ká jẹ èso, ká jẹ ewébẹ̀, ká jẹ ewé àti páálí. Àwa ni ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ, irú orí bá ẹ̀fọ́rí túlò, àìlèsùn tàbí àìsàn ojú ojúmọ́ ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín, a wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tí tí wọ́n sọ pé fibroblastic tube ẹ̀dọ̀tí tàbí fibroid a kọ gbogbo àwọn àìsàn sílẹ̀. Níbi àgọ́ ara tá a máa pè ní private part, ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀ nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara pátá. A wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé síkan tá a jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tá ń pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ní tòmátò tá a máa pè ní tòmátà wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní gálẹ̀ tá a máa ń jẹ gbogbo ìgbà. Èyí ò máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn ibi tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣe èèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. A wá papọ̀, a wá fi ṣe oògùn ìlera ara tí à ń pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tí wọ́n bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe Golden Harbour Mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0808696998. Lekan si 0808696998. Ayẹwo ilera ofe si te siwaju ni gbogbo awon eka office wa.
1: Aha, Golden Aba Mixture. Egogi tiwantiwa ta peya mo ni lana ye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Be lo tun fo gbogbo gedegede ti o wulo lara. Inu ninu wa bi wo si. To ba do ni ti bi egbelura ke soji. Tapanpa tapanpa tapi ire pale ma isan atarun gbogbo kara se ye mu. Golden Aba Mixture niyan. Nada ki ti fun telu jiga. O si ti wa ka kiri ile ise Martins Global Resources Limited. To wa ni Odogunya Ikorodu ile Eko lo se pelu Golden Aba Mixture wa. Lala fia.
3: You was out in there.

0: ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sri
1: òkè àró
0: ayọ̀ ní bọ́stọ̀
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀
1: ẹ máa bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o
1: nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru
0: máa bọ̀
1: ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ
0: bàbá wa
1: apostle prophet samuel
0: olúwa níyì
1: bàbá orí òkè ìyanu
0: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun
1: ó lè ṣùpalẹ̀
0: nínú ayé rẹ
1: ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059705015
0: máa bọ̀ lórí òkè

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnitẹ́ni kẹ́yìn ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yípadà èmi ni victor samuel mc kọdínwìrè coordinator ni òun mọ tí ó wà lọkọ yín bẹ́ yẹn coordinator of peace ni ẹ o ẹyìn lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ christ miracle world evangelical ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jóúnjẹ mi.
1: Orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún yín ní ọ̀sán yìí bí ẹ ṣe máa gbọ́ ọ̀rọ̀ yìí ọlọ́run tó ní ọ̀rọ̀ tó ní ọgbọ́n ìmàtòye kó fọ̀rọ̀ náà yẹ yín kọ́rọ̀ náà kó ṣe ìwòsàn kó ṣe gbàlà kó ṣe sílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àánú ọlọ́run bẹ́ẹ̀ ni kó bẹ orílẹ̀-èdè wò fún ògo ẹ̀ Jésù olúwawa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìpè sí ìrònú pèwàdà ìpè sí ìrònú pèwàdà ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ o. Hosea orí ìkẹfà ẹsẹ̀ kínní ẹ wá ẹ jẹ́ kí a yípadà sí olúwa nítorí tí ó fà wá yá ó sì mú wa lára dá tí ó lù wá yóò sì tún wá dì. Ẹ̀gbọ́ wọ́n sọ ní ibẹ̀ yẹn pé ìpèsè ìrònú pèwàdà jẹ́ ká pèwàdà ìyẹn jẹ́ pé kí wọ́n yí padà kúrò nínú ebi ṣíṣe fún èké ṣíṣe é pé yóò sì tún mú wa lára dá torí pé tọ́lọ́run bá ń bínú sí ẹ̀dá tó bá yí padà ọlọ́run a tún mú lára dá a tún ṣàṣe pé ìrìnàjò ẹ̀ èmi náà ẹ̀ bá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà lónìí ẹ̀ bá yí padà èmi pè yẹn pé olúkálukú sí ìrònú pèwàdà lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ló fa gbogbo ìjìyà tó ń ké tantan lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èké ṣíṣe irọ́ pípa ìpànìyàn bẹ́ẹ̀ ni oríṣiríṣi kan ń jọba torí wípé orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí ò bá ṣòdodo inú a máa bí ọlọ́run sí èmi náà sọ fún gbogbo yín lónìí ẹ jẹ́ ká yí padà ẹ jẹ́ kí a yí padà ẹ jẹ́ kí a tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bíbélì tá à ń gbé ẹ rí kò sí àdúgbò tí ṣọ́ọ̀ṣì ò sí ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó wà nínú ìwé mímọ́ yẹn gan-an bẹ́ẹ̀ ni àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká tẹ̀lé ìwé mímọ́ ká tẹ̀lé o jẹ́ muslim ni o jẹ́ kristẹni kurani náà ò preach ibi rere náà ló preach ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó wà níbẹ̀ tó bá ń gbé bíbélì bí mo ṣe ń gbé yìí bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń gbé kurani náà ohun tó wà nínú ẹ̀ náà ni wípé bẹ́ẹ̀ ni kí ènìyàn kó ṣe òtítọ́ ìwé mímọ́ ilẹ̀ preach ẹ̀ lè tí mo gbé dání preach òtítọ́ níbi gbogbo bí kíbi tó òtítọ́ bá ti ń jọba bẹ́ẹ̀ ni ara máa tolúkálukú bẹ́ẹ̀ ni àyàn á máa sùn láìléwu láìsí wàhálà ìdààmú ẹ rí orílẹ̀-èdè láṣà wà ní ìgbà kan tó jẹ́ wípé ohun gbogbo ń lọ létòlétò ìgbà kan ni náírà àti dọ́là tó di the same thing ìgbà kan dọ́là sí náírà 100 naira ni ẹ wá wò lónìí ìjọba tó kúrò bẹ́ẹ̀ ni wọ́n fi dọ́là ńlẹ̀ bóyá 600 naira ni wọ́n fi sí ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wo iye tí dọ́là á dà ara wa ni ara ìlú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò kàn síṣẹ́ àwọn iṣẹ́ tó dẹ̀ wà àwọn kan jókòó ti iṣẹ́ yẹn láéláé pé àwọn lè kúrò ńbẹ̀ àwọn náà làwọn máa wà mẹ́ ẹ wo torí pé àwọn owó dẹ̀ rèé tí wọ́n lè fi dáṣẹ́ ńlẹ̀ a kò ń gbọ́ trillion ṣá a kò ń gbọ́ billions of dollars ṣá ẹ̀yin ènìyàn ẹ̀ bá ṣòtítọ́ mo pè yín sí pé ìrònú pèwàdà lónìí gbogbo yín tẹ̀ ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mo bẹ̀rẹ̀ níbi ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo pè ọ́ sí pé ìrònú pèwàdà vice ni senate president ni gbogbo ẹni tó ọ̀rọ̀ kàn pátápátá national assembly ni gbogbo ẹni pátá tó ọ̀rọ̀ kàn house of reps ni gbogbo yín pátá minister gómìnà ọba ìlú ẹ gbogbo yín pátá ìpèsè ìrònú wàdà torí pé borílẹ̀-èdè yìí ṣe ń lọ ẹ rí ẹ wo àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ democracy ati gba to ti bere ijoba ti wa ni ti wa lati 1999 e wo bi orilede se ri loni ko so ohun to buru ti gbogbo ona Nigeria ba ti da ko so ohun to buru ti ina Nigeria gbe en bo ba wa bo se ko se wa Olorun dara ni gbogbo ona e ba yi pada ibolowo won yin wo lo ibolowo won wo lo tori pe ibi to wo ba nwo be kan ti gbogbo eyan ba mo bi to nwo inu lukaluku a ma dun tori we pe loni sola lo lo rere kakakiri adugbo sugbon nigba ti a ba so wi pe ijoba tarawa totun ni wa lara ju nkan mi lo mo so fun yin loni e ba yi pada eyipada oselu la pe won ni ko jelu ki se pe ke lo je gbogbo erun karama ni gbogbo eniyan mo pe yin si poriwo oni piwada loni are ilu gomina gbogbo eyin te wa ni ipo gbogbo eyin te jo kora jo po te jo nje e ba yi pada orile ede mo so olodun merin be ni a pe o bo ba tun so pe odun merin mi to pe mejo a ma pe beyan ba ni se dada bo ba logun odun ni ipo kankan ni se kankan na ni se le o mo so fun yin eyan de le lo odun meta ko lami eyan le lo odun merin ki gbo eyan ma so pe ha eyan le lo chu mefa gan o kon ma ni ha tori wi pe ohun ti olorun fi se ke Nigeria epo robi bi wahala lo se je e bayi o tori pe epo yi ni gbogbo awon to n lo si epo ranjumo epo robi awon country mi o de lepo mo so fe n lo ni itan niyan o iya adua ko itan sile o bo eni ko to di po lo e ri o lo fun saade e sugbon o faye sile itan gbagbe o gbogbo yin te n se aten to wa nbe na gbogbo yin te wa nbe lowo itan ni gbagbe o e yi pada eyin ijoba eyin eniyan gbogbo ijoba orun ku si dede o oruko mi na ni apostle prophet Samuel Oluwa ni baba ori okogoyanu ni otegbeye nibi ti oda parisi number mi na ni 08265176771 08265176771 ekeji 08259785015 08259785015 odijo mejo
0: ohun le ti gbọ yen ki gbogbo eyin to ba leti ko gbọ ohun ti emi nso fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se oso kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a wa bere ni dede ago 12 e ma gbagbe bakan na awon akanse eto ti ani bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba olorun pade ki olorun le sese iyanu ninu aye re wa go mo pe ko si ohun ti olorun le se olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade won to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e ko si awon number ti a fe pe fun yin 0605176771 ati 0059785015 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodi Nyire te number fe pe mi fun kohun bo se alaga ni o bo de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se gbo leti e kan si number yi 09063684392 a ma fi e se ilo lori eto yi o tun di ose to nbo

gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru máa bọ̀. Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kalẹ̀ láti fàdúrà jagun. Ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015. Máa bọ̀ lórí òkè ìyanu.

0: lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelóṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni won Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti wale ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu isin ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tolorun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school

0: la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707 454 3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀.

0: 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi àmà refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o! Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Mo ń gbádùn àdàbà.
3: Gbogbo wa
2: náà

0: ẹ̀ka àbọ̀ padà lápá bí mi ò ní fẹ́ ká wá wíjàre jù lónìí torí mo fẹ́ káwọn àgbẹ̀ kí wọ́n ní àkókò láti fi sọ̀rọ̀ gan dáadáa. Ẹ jábẹ̀ láti apá ọ̀tún lápá bí bàbá ẹ bá wa kí àwọn aráalé kan lè mọ̀ pé lóòótọ́ gangan lẹwà lórí ètò.
1: Èmi Akinduyi Temolade Jones ló kí gbogbo àwọn èèyàn wa lórílẹ̀-èdè tó kí àwọn àgbẹ̀ wa l'Ondo State gbogbo pàápàá jùlọ ní ìlú Èpòba Balógun ilé ìdánrẹ̀.
0: Ok, ohun bàbá náà lè ti gbọ́ yẹn. Ẹ yá ká gbọ́ ìyá ẹ bá kí àwọn aráalé lápò ọ̀dọ̀ yín náà bẹ̀ yẹn.
2: Ẹkúlé olóòtú, èmi ni ìyáàfin Elizabeth láti Èró. Mo kí ẹ̀yin àgbẹ̀ láti ìlú Èró àti Ondo State lápapọ̀.
0: Ẹ ṣeun, ẹ káàbọ̀ mọ́.

0: ohun àwọn àlejò mi lórí ètò lọ́sàn-án òun náà lẹ́ti gbọ́. Ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá Akinduyi Ite. Bàbá, ọ̀rọ̀ àgbẹ̀ nípínlẹ̀ Ondo, iṣẹ́ àgbẹ̀, àgbẹ̀ kòkó, kí lohun tó ba yín dèdí iṣẹ́ yìí gan?
1: Ẹ ṣe olótùú. Iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ tó dáa. Ìdí ni pé tẹ́ bá ṣe àgbẹ̀ oníkòkó, ó máa fi hàn lọ́kàn balẹ̀. Ó ṣe é fẹ̀yìntì lọ́jọ́ iwájú nígbà téèyàn bá dàgbà tó dọjọ́ ogbó tí ò lè ṣiṣẹ́, ṣùgbọ́n a fún àwọn èèyàn tó jẹ́ pé a máa ṣe, wọ́n á wá máa fún wọn lówó tó lè máa fi jẹun, tó lè máa fi tọ́jú àwọn ọmọ. Owó òkè wọ́n àgbẹ̀ torí pé kí ni, kò sígbà tí ó lè dé ọ̀dọ̀ débi kòkó tí ò ní rí ilé tó lè fi jẹun àbí tó lè fi tọ́jú ara ẹ̀.
0: Kò sígbà tó lè dóko kòkó ẹ̀ tí ò ní rí nǹkan tí ò yìí jẹ
1: tàbí tọ́jú ara. Bẹ́ẹ̀ni tó máa tọ́jú ara tàbí jẹun.
0: Ìyá wa Ajikiola Elizabeth láti ìlú Èrò, obìnrin lẹ́yìn, kí lohun tó sun yín dèdí iṣẹ́ àgbẹ̀ kòkó?
2: Ẹ ṣe olóòtú. Kò sí nǹkan tó wà láyé tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe. A rí obìnrin tó ní kòkó ju ọkùnrin lọ. Torí iṣẹ́ àgbẹ̀ kòkó, ó jẹ́ nǹkan tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ ní ọjọ́ iwájú, ní ọjọ́ alẹ́ èèyàn. Tí èèyàn bá dàgbà tí ò bá lè ṣiṣẹ́ kòkó mọ́, a gba oníṣẹ́ ọdún fún un. Tí ó máa mú èrè oko yẹn wálé wá ba.
0: Akíka
2: láti fi tọ́jú ara rẹ̀ àti ìdílé rẹ̀
0: lápapọ̀. Mò ń ba yín bọ̀ lápá ibẹ̀ yẹn. Bó o ganlẹ̀ sí wa gbọ́ nípa ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ nìkan ni àdàbà, àti pé kí lohun tó so yín mọ́lẹ̀ tẹ́ fi wò pé ọ̀sẹ̀ kejì máa tó tún gbọ́ tó wá mú kán yàn yín láti wá ṣojú àwọn àgbẹ̀? Ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin ìyá.
2: Ẹ ṣe olóòtú. Ìdí tó mú mi wá sí, tó mú mi jẹ́ ọ̀kan nínú àwọn àgbẹ̀ ni wípé ní iṣẹ́ àgbẹ̀ yìí, ó jẹ́ nǹkan tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó ṣe pé ìgbà tá à ń ṣe gan, àwọn èèyàn gan tó ṣe pé wọn ò mọ̀ nípa iṣẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdí tí wọ́n
0: ìdí
2: tí wọ́n ń rí wa tí à ń ṣiṣẹ́ ọ̀hún, wọ́n wá tó wá bá wa pé kí lẹ̀ ń ṣe ń bì í. A sọ pé àwọn ẹgbẹ́ Sunbelt òun ni wọ́n fi nǹkan iṣẹ́ àgbẹ̀ yìí, àwọn ni wọ́n fi sọ fún wa pé ká máa ṣe. So nídìí èyí, a ti ní àwọn èèyàn tó pọ̀ dáadáa tí wọ́n wá ń gba ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti fún wa, táwọn ọ̀gá wa ti fún wa lọ́dọ̀ wa. Àwọn míì nígbà tí wọ́n ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí, wọ́n ń wá pé àwọn náà fẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́.
0: Kódà bàbá, ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ Farmers Voice, báwo ló ṣe dọ́dọ̀ yín? Àti pé kí ni àwọn nǹkan tó mú yín wò pé mi ò gbọ́dọ̀ pàdánù kinní?
1: Ẹ ṣe olótùú. A gbọ́ Sunbelt Voice látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lóòrèkóòrè. Àwọn rí pé padà tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí, ìgbésí ayé àwọn àgbẹ̀ yí padà. Ọjà wa bí a ṣe máa ta ó tún yí padà. Ni pé bí a ṣe máa ṣe tọ́jú àwọn kòkó wa láti ibẹ̀rẹ̀ títí dá máa fi ní èso, tá máa fi ka, tá máa fi ní èso, tá máa fi rí owó, tá máa tà á. A rí pé ìgbà tá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa, ó wúlò fún wa. Òun ló jẹ́ kí àwa àgbẹ̀ kárọ̀ mọ torí èrè tí a ti rí níbẹ̀, àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ níbẹ̀ tá a mú lò. A rí pé ìyàtọ̀ yàtọ̀ sí ìgbà tí ayé àwọn bàbá wa láyé àtijọ́. Torí a ti fi ẹ̀kọ́, a ti fi wọ́n ti fi ẹ̀kọ́, wọ́n ti fi kọ́ wa bó ṣe yẹ ká ṣe máa ṣe ní ayé òde òní.

0: rẹ kàde gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun onímọ̀jẹ̀mú ọ̀sùnmà rẹ̀ tó kalẹ̀ sórí òkè àlùyọ. Débi tó ogun ti ṣẹ́, ìdílé ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dómi, àlùyọ ti dé. Ní kájọ pàdé lórí òkè àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ìpàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà ni ìpàdé àdúrà àlùyọ First Second Tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọjọ́ kẹta oṣù tuntun, orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó bá ti wọnú Parliament Estate, orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwayẹmí Ayaba Jésù wa fún ẹ̀bí àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pẹ̀ sórí 0803-471-5490. Ó yá o, lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò yìí àti fún ìyanu rẹ̀ àti fún ògo rẹ̀ tó mú wa wà láyé, tó mú wa wà láyé, tó tún mú wa wà láyé wa. A dúpẹ́ fún etí tó ń gbọ́ wa. A dúpẹ́ fún ẹnu tó ń sọ̀rọ̀. A dúpẹ́ torí pé àlàyé ló ń gbọ́, àlàyé náà ló ń sọ. Ẹ dá gbogbo wa sí, ẹ dá ẹ̀mí wa sí, ẹ mú wa wà láyé. Ẹ jẹ́ kí ogun ayé kó gbé wa lọ, ẹ jẹ́ kí ìjà ayé kó ti gbá wa lọ sókun ìgbàgbé. A dúpẹ́ Ọlọ́run àlàbò wa. A dúpẹ́ Ọlọ́run olùfẹ́ wa. A dúpẹ́ Ọlọ́run agbára wa. A dúpẹ́ Ọlọ́run tí a ń sìn. A dúpẹ́ Ọlọ́run tí ń kó wa yọ lójoojúmọ́. Ọlọ́run gba ọ̀pẹ wa.
2: Amen.
1: Ọlọ́run gba ìyìn wa.
2: Amen.
1: A tún lọ sínú ọ̀rọ̀ míì lẹ́ni, Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ darapọ̀ mọ́ wa. Rábì olùkọ́ni ẹ wá kọ́ wa.
2: Amen.
1: Ẹ wá kọ́ wa.
2: Amen.
1: Ẹ wá kọ́ wa.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ jáde.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ iyì. Ọlọ́run ọlọ́gbọ́n ti fọ̀ nínú ọ̀pẹ fọ yín jáde.
2: Amen.
1: Ògo ni forúkọ mímọ yín. Jésù olúwa wa.
2: Amen.
1: Ògo ni fọ Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: A dúpẹ́ fọ Ọlọ́run pọ̀lọ́ tún fún wa ní àǹfààní kan sí ní àkókò yìí láti tún bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Kí ló ń tá fẹ́ sọ lẹ́ni? Òun ni Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ọlọ́run ẹ̀sìn. Ẹ bá mi lọ sínú ìwé Psalm. Psalm 94. Ẹ bá mi wo láti fast one. Psalm 94. Ẹ bẹ̀ láti fast one.
2: Olúwa Ọlọ́run ẹ̀sìn.
1: Olúwa. Olúwa Ọlọ́run ẹ̀sìn. Yes.
2: Ọlọ́run
1: ẹ̀sán fi ara rẹ hàn. Ọlọ́run ẹ̀sán fi ara rẹ hàn. Yes.
2: Gbé ara rẹ sókè.
1: Gbé ara rẹ sókè.
2: Ìwọ onídàájọ́ ayé.
1: Ìwọ onídàájọ́ ayé.
2: Sẹ́ẹ̀sán fún àwọn agbéraga.
1: Sẹ́ẹ̀sán fún àwọn tó ń yọ ayé wa lẹ́nu. Ọlọ́run ẹ̀sán. Dìde ru ara rẹ sókè. Gbé ara rẹ sókè. Sẹ́ẹ̀sán fún gbogbo àwọn ìka ènìyàn. Sẹ́ ẹ̀sán fún gbogbo àwọn ọ̀dájú ẹ̀dá. Sẹ́ ẹ̀sán Ọlọ́run ẹ̀sán. Ọlọ́run ẹ̀sán. Kí ló fi pe pé Ọlọ́run ẹ̀sán? Torí nígbà míì Ọlọ́run sọ nú ìwé Isaiah 42:13 sí ìsàlẹ̀. Ó ní láéláé ni mo ti dákẹ́, tí mo para mi mọ́ra, tí mo sì gbé jẹ́, tí mo sì gbé jẹ́ nígbà tẹ́ ẹ pè mí sọ̀rọ̀, èmi náà ò ní dáhùn sí. Nígbà tẹ́ ẹ pè mí sí nǹkan, èmi náà máa wò yín nì. Òun náà pè ní òwò ni wo ni ká yé ọ ni wó mọ́lẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ti pé òun náà pè ní ọ̀gbani gbani tí gbani lọ síbi gíga. Alápá gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ náà fìn. Alápá ńlá ń sá sí alápá kábíkábí. Alápá kábíkátẹ̀. Ọlọ́run ìjanu ti gbani lọ́wọ́ ogun, ti gbani lọ́wọ́ ibi, ti gbani lọ́wọ́ ọ̀tá, ti gbani lọ́wọ́ àwọn ìka ènìyàn. Nígbà tá a bá ti ké pé Ọlọ́run ẹ̀sán. Tó bá mu orúkọ t'Ọlọ́run jẹ́ orúkọ yẹn náà ló máa fi gbàdúrà tó bá fẹ́ gbàdúrà. Nígbà tí àwọn kìnú ìbẹ̀rù bá dìde sí ọ, tàbí nígbà tí ogun kan bá ariwo àwọn màálù bá ṣàní bá yí ọ ká, tàbí wọ́n tiẹ̀ ti ṣe nǹkan tí ò dánú ayé rẹ, o dẹ̀ lágbára láti gbẹ̀san. Wàá pe Ọlọ́run ẹ̀sán, ru ara rẹ sókè. Ọlọ́run ẹ̀sán, o dara ko pe olorun eso ko gbe ninja ju pe iwo fun ara e wa gbe gbe opo e wa fe lo fi ja emi o fe lo fi ja tara boya enikan re mole o mo o le dagbara ni irupo kirupo be ogun dabi afefe eniyan lo de kogun sinu aye eniyan ogun dabi afefe to ba ma wonu aye eniyan ki paruwo to ba si ma jade ki paruwo enikan lo de lo ma gbe bibeli pe nigba ti eniyan sun ota re wa o fi epo si alukama o si ba ti e lo nigba ti o ba ri epo nu alukama e ohun to ma pe olorun na ni olorun esan ru ara re soke wa gbe san mi lara awon to ju aye mi lenu wa gbe to ba sa lo olorun a mu ko si bi to le sawo ko olorun ma mu bibeli so fun anu we inu we naamu chapter 1 verse 2 naamu chapter 1 verse 2
2: olorun woju oluwa si gbesan
1: oluwa njowu oluwa si gbesan o ma gbesan lara won to momo fi ya jeyan awon juni lo to so pe won ju e lo won fe fa julo hen ajulo olorun mi ju aye lo o ajulo olorun mi ju aye lo o ajulo olorun mi ju aye lo o gbogbo agbaye apoti ti se olorun mi ni ti enikan ba lo nju e lo to ba lo fe se bo se wu olorun to ju lo na a tun fa ju lo han olorun to ju aye lo a tun fi ju lo han ohun to need la koko ni lati poruko olorun loruko to nje oruko to olorun je kan na ni olorun esan olorun esan o dide ko fi ara re han olorun esan o dide ko ru ara re soke bibeli po olorun jowo si gbesan ni dida sile ko ni da awon ota wa sile ko ni da awon oluse buburu sile lofe ko ni da awon ika eniyan sile lofe o ma gbesan wa olorun ma gbesan wa awa ni ka kepe olorun esan dide ru ara re soke ma se dake ma se dasi ma se dake olorun akoko to kide ko gbe wa ninja ko gbesan wa lara awon ota wa awon ota to rin e mole loju orun awon ota nigba to olorun ba de lati gbesan eru aba e olorun akoko se iwosan fe na akoko woju ogbe re san akoko woju ogbe ipalara re san akoko wo bi ti won ti pa e lara akoko wo san na nigba to ba koko toju e na tori mo po ori e o bo ogun yen lo tori mo pe eda e o ba ija yen lo olorun a wa dide esan adide esan olorun esan a wa ru ara re soke a wa jowu fun oruko mimo re a wa ru ara re soke bi olorun esan olorun esan olorun esan e ba mi lo sinu iwe rome iwe rome chapter 12 verse 19
2: olufe e ma se gbesan ara yin
1: e ma se gbesan fura ara yin e ma se gbesan fura ara yin te ba ti gbesan fura ara yin eyin le ma jebi ore da mi mo da ore odale di meji nigba ti e ti jo dara yin to ba le ba lo si court 50-50 ni ko se ni to jare ko se ni to jebi sugbon to ba da ti wo da gege bi beli so pe fi rere segun buburu ma je ki buburu o segun re ti wo sore to ro rere to gbegbese rere to soro rere to sore fun gbogbo eniyan to fi inu kan n ba eyan lo to wa fi inu odi to fi n be lo to fi inu buburu n be lo to fi inu ika n be lo to fi inu idode to dode die mi re to fi n be lo number 1 olorun ko ni fi aye sile ko dere ko mu e olorun ko ni fi aye sile buburu to ti kare na opo eyen ko olorun fa aye sile ko fi bori e to ba ti e be ja ko ni bori e tori bele o so pe won ni ba wa jo ni won o ba wa ja sugbon won ni bori wa tori po wa pelu wa lati gba wa to ba be ja won ni bori e nigba ton ba dake o ni wa banije ti a ko si baje to n wa ika ta ko si wa ika si e to n wa arekereke ti a ko si se arekereke pelu re nigba ti wo ba dekun ati banije a o ba o je nigba ti wo ba dekun iwa arekereke a o se si wo na nigba to ba dekun iwa ika o ika ni e a tun pada sori eni to n se ka ika ponika o rere abe ni rere lo ika ponika o rere abe ni rere lo o daju eni gbebu ika laye omo re aka aya re aka oko re aka ona gbebu ika yen ona ma ka aya ati jo na ti so pe en to ba gbe wuro saye amugba kan nisi ohun fun ai lamu 90% so nigba to olorun esan ba de ibi to ti lu e to ro po ndu eyan olorun ati mo oju e jina apa e ga oni ri nigba to olorun ma dide fun esan nitori na e ma se gbesan fun ara yin e ma se fi ebu san ebu e ma se fi ika san ika e ma se fi buburu san buburu e faye sile fun olorun esan e faye sile fun olorun to gbeja awon alaile nikan e faye sile fun olorun esan se nigba to olorun esan ba de wa tun ma ba bebe tori ko le lo ko si eniyan kankan to ma samo lo egberun samuel won ko le samo olorun lowo ko si bi to sa lo to olorun oni le won ba to olorun oni gbesan aya fi ti wo fura e ba ti gbesan fura ara re olorun oni soro mo tori o ti iwo na ti se nkan to ye ko se e ti go fi e se won ra yin bo ba de jo lo lu e to lu e bo le olorun te ni dahun to ba de ge wo na lo lu to lu pa olorun oni soro ṣùgbọ́n tó bá fi àyè sílẹ̀ fún ẹ̀sán tó fi àyè sílẹ̀ fún ẹ̀sán ẹni tó rò pé òun rẹ̀ jẹ yẹn ṣé rí nígbà tó ọlọ́run bá máa dìde ìdájọ́ ẹ̀rù á bà ẹ́ nígbà tó ọlọ́run máa dìde ìgbẹ̀san ẹ̀rù á bà ẹ́ bí ènìyàn bá tiẹ̀ dá kẹ́ẹ̀tì kó lọ sí kóòtù kan ti dá ìwọ ló jáde o ṣùgbọ́n wọ́n dá ẹlẹ́bi ọlọ́run tún máa tu dá ó lè má ìjọjọ́ yẹn o le ma jo osu kan ire o le ma jo odun kan sugbon ngba to olorun ba ma tu da eru aba e iwa mo po olorun si wa laye iwa laye olorun ko yi pada iwa laye olorun ko so nko to le di lowo olorun esan e ma gbe so fura ara yin e ma gbe so fura ara yin oni gbogbo kan fi daru bayi to fi daru oni kalukuku be si didi esan fura ara e yes
2: nítorí a ti kọ pé olúwa wípé tèmi lé ẹ̀sán
1: a ti kọ wípé ọlọ́run wípé tòun ní ẹ̀sán òun yóò gbẹ̀sán wa olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi kò jókòó láàrin ènìyàn kò faṣọ ara rẹ̀ ya olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi gbẹ̀sán gbẹ̀sán o olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi kò jókòó láàrin ènìyàn kò faṣọ ara rẹ̀ ya olúwa ṣé ni kò gbẹ̀sán mi lára ọ̀tá mi ó máa rí bẹ́ẹ̀ mo ti rírú ẹ̀ rí ọlọ́run gbẹ̀sán yẹn ìgbà tó wá máa gbẹ̀sán ara ìyá tó bí ló ti gbẹ̀sán ìyá ẹ ló fa pèpè láti lóyìnbó tó ní kó wá máa roko nígbà tí àdúrà dé gèdè tá gbàdúrà débi ọlọ́run ẹ̀sán nígbà tó di ọjọ́ kẹta náà ń ránṣẹ́ pé ó lóun mọ̀ pé báyìí làdúrà ṣe ń gbà bẹ́ẹ̀ lọ́lọ́run ló tú ẹnìyẹn sílẹ̀ kó o ní ìgbèkùn ọjọ́ pípẹ́ tó bá fi àyè sílẹ̀ fún ọlọ́run láti gbẹ̀sán á gbẹ̀sán nígbà tó bá ti ké pé ọlọ́run ẹ̀sán dìde ìfẹ́ ara rẹ hàn má ṣe sun má ṣe dákẹ́ bàbá má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ mi tó bá ti ké pé kó dìde kó má dákẹ́ kó má ṣe gbẹ́jẹ́ ọlọ́run á dìde á gbẹ̀sán wa lára àwọn ọ̀tá wa.
3: ẹ bá mi lọ sínú ìwé job 33:34-11 job 34.
2: nítorí pé
3: nitori pe
2: esan ise niyan ni yo so fun
3: esan ise onikalukuku lọlọrun yo so fun
2: yo si mo lugo ki ori gege bi ipa ona
3: re yo mu ki onikalukuku ori gege bi ipa ona re rere aboni ika aponika o rere abeni rere ika aponika o rere abeni rere o daju eni gbebu ika laye omo re a je aya re a je oko re a je ona agbebu ika yen pada nitori na onikalukuku ni o gba ere ise lodo olorun ko se ni to won di bo ba se ya foto lo se ma bara e iwo to nse buburu tete yi pada leni yi pada ko ni ona buburu to olorun esan ti kanleku olorun esan ti kanleku iwo to momo pon omo ni kejire loju to ripo lagbara julo yi pada leni o olorun esan kanleku ninu ile re o iwo to didi seka se eni keji to didi seka se omo ni keje nitori pe ko ni agbara ti wo ni yi pada leni o olorun esan ti kanleku e o o kanleku e o o kanleku e o iwo to fi ipo to wa to fi je eyan niya to fi je arakunrin tabi arabin tabi awon to ye ko saanu fun to nje won niya yi pada leni o olorun ma kanleku e o olorun kanleku e wo ba lele to je pe se lo fe sora idi olorun lori gbogbo idile e yi pada leni o olorun to ju e lo ma kanleku o yi pada leni iwo iya lele to je pe se lo fe mi buburu nu e to fi ba ye oko e je to fi ba ye aladugbo ba ye omo je yi pada leni o olorun esan o kanleku o kanleku o kanleku ile re o kanleku okan re o kanleku to ba gboro yi tete lo satunse ona re ko yi pada tori olorun esan yo gbesan lara gbogbo awon to ti da loro olorun esan yo gbesan lara gbogbo awon to ti fiya je olorun esan yo gbesan lara gbogbo awon to ti palekun olorun esan yo gbesan nigba to mi gate e ba bere ko se ni to ma so pe ko pele aye yo fi o seleya nigba to mi gate e ba bere abi ko tete yi pada leni ku onu wa buburu yi pada leni ku onu wa iwa ipa iwa ika iwa dani loro yi pada leni o tori olorun esan ti kanleku o kanleku yo gbesan o ma so pe o ta ba soke o yi odon bori bo ba yo ri o oba orun wo e o ko si bi to le sapamo si kuro lowo olorun esan abi to ba ronu piwada to ba ronu pada to de yi pada to satunse ona re iyen nikan lo le fi bo kuro nu esan olorun esan ko be enikeni sagbada nipa esan ko be enikeni sere nipa esan a ki fa betele mu nipa esan a ki fe bo mu nipa esan a ki fi edi mu nipa esan a ki fi akalaba mu nipa esan nigba to ba tu akoko yo gbesan olorun yo gbesan iwo to fun ni agbara die to fa agbara yen to fi sise ika olorun yo gbesan o iwo to fun ogun ba ye alaye je olorun yo gbesan o olorun esan ti kanleku o kanleku ile re o kanleku okan re o kanleku bo se gboro tete yi pada ko satunse awon to ti de mole lo tu won sile awon to ti kan mole tete lo tu won sile o awon to ti fagada godo mu tete lo tu won sile o tori pa olorun esan o ma de o kanleku akoko esan de olorun yo bere lowo re olorun yo bere gbogbo idile to ti palekun olorun yo bere o gbogbo awon to dayan loro gbogbo awon to fiyan sogun ola to fiyan sogun ipo olorun yo gbesan o akoko esan de olorun kanleku ile re olorun esan kanleku tete yi pada leni yi pada ki o se ojo esan to de ko si nkan to le fi bribe olorun o le fi onkon bribe olorun olorun esan o ma gbesan ni afi to ba ronu pada
1: abi to ba yi pada ko lo tu gbogbo awon to de sile ko lo tu gbogbo awon to mu ni igbekun sile ko lo tu gbogbo awon to fi aye won sinu akala ba sile ko lo tu gbogbo awon to ti fa aye won sinu omi je sinu ekun ati balunje ko lo tu won sile ki won lo lofe ko de toro idari gese ngba yan lo to ba o ko lowo olorun esan kanleku akoko esan de ba mo fast 30:23 fast okay job 37 fast 23
2: nipasẹ
1: olodumare
2: a ko le wadi re ri
1: o rekoja nipa ipa
2: ki ba idajo ati
1: otito je
2: nitori na eniyan e ma beru re
1: ke eniyan ko ma beru re
2: ohun ki soju saju
1: olorun oni soju saju enikeni ni ojo esan yes koni soju saju enikeni to gbo ninu to so po gbo o le fo gbo nbe eniyan o le fo gbo mu olorun o le fo gbo inu re ko fi mu eniyan sugbo o le fi mu olorun olorun esan yo gbesan yo sese yo da ejo ododo yo se idajo ododo nitori na e tete yi pada leni gbogbo eyin a se buburu e yi pada nitori olorun esan o ma de o Isaiah 66:15
2: nitori kiyesi
1: oluwa n bo wa
2: ti o ti na
1: ati awon keke re bi ajayika iji
2: lati fi irunu sesan ibinu
1: ati ibawi re nipa owo ina o ma bo wa o ti binu re lati sesan fun awon ika eniyan lati sesan fun awon oluse buburu nitori na iwo oluse buburu yi pada leni iwo to n se rere ma pa iwa re da o ma yi pada o to ba n se rere tele na to ba tun wa yi pada to ba be si se buburu esan buburu to be si se yen na la ma so fun e nitori na yi pada leni tori po olorun esan o n kanleku Amos chapter 9:2-4 nígbà tó lọ́rùn ẹ̀sán bá dé àwọn kan yóò sá wọ́n bẹ̀ sí sá kíjokíjo pé àwọn fẹ́ bọ́ kúrò lọ́wọ́ ọlọ́rùn ẹ̀sán yes chapter 9 verse 2 tí àwọn olùṣe búburú tó bá tọ́lọ́rùn ẹ̀sán bá dé tó rò pé àwọn fẹ́ gbẹ́bọ àwọn fẹ́ ṣètìtù àwọn fẹ́ ṣe ọlọ́run ní gba màálù lọ́wọ́ wọn kò ní gba adìyẹ kò ní gbé wúrẹ́ kò ní gba àgùntàn kò ní gba ohunkóhun kò ní gba ọrọ ètùtù kankan lọwọ wọn nígbà náà ni wọn máa sá kiri wọn máa sá pé kí ló dé bá wọn yìí torí ọlọrun ẹsán dé ọlọrun ní bọ bá tẹ sá lọ sínú wòlẹ ó níbẹ lòun ti máa mú wọn yes ọwọ ọlọrun yóò tẹ wọn lọjọ ẹsán bí wọn bá gun òkè ọrun lọ kán lọ ṣèpàdé ní àwọsánmọ kán lè ṣèpàdé ní ọrun kẹta
2: láti
1: bẹ̀lẹ̀ lọ́lọ́run yóò ti mú wọn sọ̀kalẹ̀ bí wọ́n bá fi ara wọn pamọ́ kó tún lọ sórí òkè ní agíjù kán lọ sórí òkè níbẹ̀ kán lọ máa ṣe o kán lọ bá iwin inú àpáta múlẹ̀ kán lọ bá igi inú orí òkè múlẹ̀ kán wá ní ibẹ̀ náà fẹ́ sá sí láti bẹ̀ ọwọ́ ọlọ́run yóò tẹ̀ wọ́n ọlọ́run yóò wá wọn rí lọ́jọ́ ẹ̀sán ọlọ́run yóò mú wọn kúrò níbẹ̀
2: àti
1: bí a tilẹ̀ fi wọ́n pamọ́ kúrò níwájú ọlọ́run kán tún lọ sí ìsàlẹ̀ òkun kán lọ bá iye mọ ja kán lọ bá mọ̀mí wọ̀ta gbọ́ ẹ̀wọ̀n ẹ̀mí tí rìn nínú obi kán lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run láti bẹ̀ lòun yóò ti pàṣẹ fún ẹjọ́ yóò sì bù wọ́n ṣán ìyẹn ni pé ọlọ́run ló ní ìsàlẹ̀ òkun gbogbo agbá tí ń bẹ nínú omi ọlọ́run ló ní yes
2: láti bẹ̀ ni èmi yóò sì pàṣẹ fún ẹjọ́
1: ẹjọ́ ni àní òun yóò sì bù wọ́n ṣán òun yóò sì bù wọ́n jẹ yes.

0: ọjọ́ ẹ̀sán bẹ̀rẹ̀. Nítorí náà ẹ yí padà, ẹ̀yà tó ń ṣe rere ẹ bẹ̀ sí ṣe rere yín lọ, ẹ̀sán náà dé o. O ní tó ṣe rere agbèrè rere o. Ó ní ẹ sọ fún ènìyàn búburú, ẹ sọ fún olódodo pé yóò dára fún torí pé yóò jẹ ìrẹsẹ rẹ. Ẹ sọ fún èèyàn búburú pé yóò burú fún torí pé ìrẹsẹ náà ló máa gbà. Àsìkò ẹ̀sán dé láti gba èrè oníkálukú iṣẹ́ tó oníkálukú ń ṣe. Yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò, ṣe iṣẹ́ rere ni tàbí iṣẹ́ búburú? Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tó jáde. Ọlọ́run gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà ti jáde lọ, Ọlọ́run jẹ́ kó sèso ronú padà. Gbogbo ọkàn tó gbọ́rọ̀ ẹ jẹ́ kán ronú padà. Kóònú iṣẹ́ búburú jẹ́ kán ronú padà. Àwọn tó ń ṣe rere agbára ìṣe rere tẹ̀síwájú Ọlọ́run ẹ fi fún wa. Lórúkọ Jésù, ọjọ́ ẹ̀sán má jẹ́ búrú fún wa. Ọjọ́ ẹ̀sán jẹ́ ká rẹ́rìn ayọ̀. Jẹ́ ká jèrè iṣẹ́ rere wa. Jẹ́ ká jèrè iṣẹ́ ọwọ́ wa. Lórúkọ Jésù, gbogbo àwọn olùṣe búburú Ọlọ́run yí wọn padà lénìí. Jẹ́ kán lè yí padà. Ọlọ́run bùkún ọ̀rọ̀ yìí. Jẹ́ kó sèso ronú padà. Jésù Olúwa wa.
1: Keep it locked on Adaba FM.
2: It's like the rush of flowing waters, surrounded by the beauty of nature, oblivious of everyday chaos. That's Adaba 89 FM. The beauty that brings order to our everyday struggles.
3: The world moves as a fast pace, and news breaks with the same speed.
4: Sometimes you find the news, and sometimes the news finds you.
3: All stations can keep up. At a Dubai FM, we'll not only give you news at the speed of nanosecond, but we'll also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
5: That's why you love us.
3: At a Dubai FM, your go-to station.
6: It's 6 o'clock.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Live it,
3: my father. ADABA.

0: Now this one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure. Number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure. Call 070-670-65267. 070-670-65267. Dr. Diz, your head is our concern.
1: Ku ilé ẹ̀yin ara ilé a kìyìn pé a ku ọjọ́ mẹ́ta ṣe àlàáfíà ní àbáyín gẹ́gẹ́ bí ìṣe wa àgbà ní àdúrà wípé kí àjíǹde ara kí ó máa jẹ́ wa kí ara gbogbo wa kí ó sì máa le ní ìgbà gbogbo. Ẹ ṣé a ń fi àkókò yìí láti bẹ̀rẹ̀ ètò Dr. Dick's Natural Healthcare Clinic gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tí ó bá ti di dédé àkókò yìí ní orí afẹ́fẹ́ àdàbà 89.6 FM wípé àwa la máa ń wà ní orí afẹ́fẹ́ kí dẹ̀ ni nǹkan tí a máa ń ṣe ní iléeṣẹ́ Dr. Dick's Natural Healthcare Clinic gẹ́gẹ́ bí àwọn olùgbọ́ wa bí wọ́n ti mọ̀ orí ètò yìí ni a ti máa ń dá àwọn olùgbọ́ wa ní ẹ̀kọ́ ní oríṣiríṣi lórí àwọn oríṣiríṣi àìlera tí ó máa ń bá ọmọ ènìyàn fínra àti bí a ṣe lè dènà àwọn ìlera wọ̀nyí àti bí a ṣe ń ṣe ìpèsè ìtọ́jú eléyìí tí ó péye ní ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare nípa lílo ewé àti egbò tí a ti ṣe ní ọ̀nà ayé òde òní tí a ti fi ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì ayéde òní gbé kalẹ̀ eléyìí tí a ń pè ní science backed evidence based natural healthcare medicine. Níbi oṣù kan sẹ́yìn a lo àkókò tí ó pọ̀ gan láti dá àwọn ọkùnrin wa ní ẹ̀kọ́ lórí àìlera tí ó ń bá àwọn ọkùnrin fínra ní ọ̀pọ̀lọpọ̀ tí ó ti wá dáa tọrọ fọ́kálé nísìn ìyẹn ni àìlera prostrate. Oríṣiríṣi àìlera tí ó máa ń bá àwọn ènìyàn jà nípa prostrate wọn lẹ́yìn tí yóò bá sábà máa ń pè ní àìlera sítọ̀sítọ̀ lẹ́yìn a máa ń pè ó pé oríṣi ọ̀nà mẹ́ta tí ó máa ń bá gba àwọn ọkùnrin fínra lẹ́yìn tí a ń pè ní prostrate enlargement ìyẹn BPH benign prosthetic hyperplasia ni eléyìí tí a ń pè ní prostatitis ìyẹn the infection of the prostate gland ni eléyìí tí a ń pè ní prostate cancer ni a ń pè ní adenocarcinoma gbogbo eléyìí ni a fi àkókò wa tí a fi ṣe àlàyé bí ó ṣe máa ń bá àwọn ọkùnrin fínra àti gbogbo àwọn àpẹẹrẹ ní oríṣiríṣi tí a fẹnubà ní bí oṣù kan sẹ́yìn náà bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn òun náà ni a tún dá àwọn olùgbọ́ wa lẹ́kọ̀ọ́ lórí àìlera eléyìí tí a ń pè ní peptic ulcer ìyẹn ni kòkòrò tí ó máa ń fa àìlera ọ́sà yìí sí inú àgọ́ ara àti gbogbo oríṣiríṣi àwọn àmì àti àpẹẹrẹ àti ìjàm̀bá tí a bá ti tọ́jú àìlera ọ́sà yìí bí ó ṣe yẹ àti bí gbogbo àwọn bí iléeṣẹ́ Dr. Dick's Natural Healthcare bí a ṣe ti ní àwọn ọ̀nà tí a ń gbà tọ́jú àwọn tí ó bá ní ìpèníjà pẹ̀lú àwọn àìlera wọ̀nyí. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run gba ọwọ́ wa dá ìlera ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn padà sí àgọ́ ara wọn bí wọ́n ṣe ń kàn sí wa láti ìlú Ìdánrẹ̀ láti ìlú Òǹdó láti àkókò lọ́run láti ọ̀wọ̀ láti Àkúrẹ́ àti káàkiri títí dé Edo State ni àwọn ènìyàn ti ń kàn sí wa tí ọlọ́run dẹ̀ ń gba ọwọ́ wa láti dá àlàáfíà padà sí àgọ́ ara wọn ní iléeṣẹ́ ní ilé ìwòsàn Dr. Dick's Natural Healthcare Clinic. Nọ́mbà tí ẹ lè máa pè wá sí tí ẹ bá ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ tẹ bá ní kùdìẹ̀kudiẹ kan ní àgọ́ ara yín tàbí àìlera kan bóyá eléyìí tí ó ti pẹ́ tí ẹ tó ti ń bá yín fínra ni tàbí eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nọ́mbà tí ẹ lè máa pe ọ̀gá àgbà iléeṣẹ́ Dr. Dick's Natural Healthcare Clinic sí nígbà gbogbo òun náà ni 070-670-652-67 070-670-652-67 Address Dr. Dick's Natural Healthcare Clinic wa ni number 141B ni Hospital Road. Awa ni doju koju ile ise awa ni doju koju ile iwosan General Hospital ni ilu Akure ile ti a npe ni Futa Teaching Hospital nisin. Nigba kigba ni le ni ma kan si wa lati ojo Aje titi di ojo Saturday ni ojojumo. Loni a ma tesiwaju lati mu Akure tuntun wa fun awon olugbo wa lati da wa leko lori akori ati lati le je ki a mo wi pe ona bayo ona iwosan ona itoju eleyi ti o peye o ti wa fun gbogbo enikeni ti o ba ni idojuko ailera eleyi ti a fe soro le ti a fe da awon olugbo wa leko le lori loni kini ailera ti a fe da wa leko le lori leni eleyi na ni ailera ti o ni se pelu awon rikiriki ara wa ele ti an pe ni arthritis and joint pains. Arthritis and joint pains, arthritis je ailera ti o je pe o ma fa inira ati irora ti o po lopo lopo ati didun ti o ni to ma ni agbara gan ti o ba ti ji pe eniyan ni idojuko yi ibo ni arthritis de ma baja ni yoba awon mi ma pe ailera yi oni se bi o ba se nba on kaluku fira awon mi ma npe ni ni sangun sangun awon mi ma npe ni aromo legun ati orosirosi be lo sugbon pataki ni pe ailera yi ori kerike egungun wa oni o ti ma ba eniyan wo iya ija ni ago ara ti o de ma nfa ki ara ki o ma dun eniyan gan ki awon rikerike ara ki o ma dun eniyan ki awon rikerike ara ki o ma di pe o soro gbe be adi pe boya apanka ese nka tabi owo nka ko abi eniyan o le nowo e bi o se ye ati orosirosi awon ami ti a ma fi enuba ni ekunkundun ni aipe yi sugbon ki o to di pe a bo si ori idanileko yi ni ni ekunrere e je ki a lo si odi keji lohun e je ki a gbo ipolowo lati ile ise Dr. Dick's Natural Healthcare Clinic.
2: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
3: Let's treasure the gift of a body that's true.
2: At Dr. Diggs, nothing compares.
1: Ekabo Pada. Gege bi ati so ni eko akori ti a fe da wa leko le lori loni o na ni eleyi ti a npe ni arthritis and joint pain fun eyin ti e ba se yi ti e se bo si ori eto ti e se yi radio yin si ori eto adaba 88.9 fm eto Dr. Dick's Natural Healthcare Clinic o na lo lowo number ti e de le ma pe oga agba ile ise Dr. Dick's Natural Healthcare Clinic si o na ni 0706706 5267 0706706 5267. Ni akoko ti a ba ni ka soro nipa ti a ba ni kini a npe ni arthritis aromo legun sangun sangun and joint pains oni pe akoko ni lati mo nkan ti a npe ni joint kini a npe ni joint joint je ninu agu ara wa gbogbo awon egungun orisirisi ti o wa ni agu ara wa ibikibi ti egungun meji ti won ba ti fi enu kanra ton ti gbe enu lera ohun ni a npe ni joint ninu imo isegun ti a ba de wo agwara wa bi agwara wa seri nipa imo isegun imo iwadi imo isegun je ki a mo wi pe o le ni igba ati adota joints ti o wa ninu ara omo eniyan ti a ba wo anatomy human body awon ibi ti egungun meji ti won ti fenu kanra won ti gbenu lera ni gbogbo ago ara wa o po ni orisirisi awon joints won yi won de ni orisirisi awon other things ti a npe ni connective tissues ti o papo lati le je ki won duo si aye ti o ye ki won wa ti o de le je ki won se ise ti o ye ki won se ni ago ara wa gege bi a se bi ara wa se ri on kun ti a ba nse ajoko ni o a gbera soke ni o a fe bere mole ni o a fe yi ara wa ka wo otun ni tabi ka wo si abi a fe bere ka bo bata wa abi a fe se gbogbo nkan a fe bu omi ni gbogbo nkan ti a sa nfi ago ara wa se yi lai si joint wa ko le se se nitori pe joint wa yi ohun lo nje ki awon ati muscles ara wa ohun lo nje ki ara wa ki o le lo si ki o le se gbogbo nkan ti a ba fe se titi de pe ati en ko iwe ti joint wa ba wa stiff ti o ba flexible bi o se ye ki o ri aji pe ko se se ko si nkan ti a le se eniyan kan ma ri boro gidi bi ere ni sugbon ti o ba wa di pe bi eniyan se ndagba si bi ojo se ngure ojo bi osu bi ngure osu a ma ri pe ailera ati idibaje le ti a npe ni joint damage o ma nsele si awon orikerike ara wa won yi ti o de ma nfa ailera ni orisirisi awon ailera ile ti o wopo ju ti o saba ma nsele ninu ni orikerike ara wa won yi ohun ni meta ti o wopo ju ti won po ni orisirisi orisi awon arthritis ti o wa sugbon meta ile ti o wopo ju ninu awon arthritis ti o ma ba orikerike ara wa fira yi e akoko ohun ni eleyi ti a npe ni osteoarthritis eleyi ma nsele nipa nkan ti a npe to je connective tissues ta npe ni cartilage eleyi to ma prevent ki awon egungun meji won yi awon ibi ti o le ninu egungun meji won yi ki won ma ba di pe won kan ara won pe won rub against each other sugbon ti o ba ti pe ti a tin lo awon joints awon yi a ma ri pe o ma n de korita kan cartilage yi a bere si je through the process of wear and tear ti a ti subject ara wa si over the years a bere si je a di pe o n pelebe si to ba ti pelebe de certain level a di pe awon ibi ti o le ibi ti awon egungun meji ti won ti fi ara kan ra yi won a bere si fi awon ibi ti o le won yi a bere si rub against each other eleyi lo ma n fa pains ti o ma n je ki a ri pe a ma experience irora a ma experience awon inira ni orisirisi ni ibi ti awon egungun meji yi ti o ba ti di pe the harder part of the bones ti won ti rub against each other iyen ni pe eleyi to je protective tissue cartilage yi to ti je kuro nibe eleyi lo ma n fa awon pains wonyi eleyi ti o se keji ti o wopo ni ninu arthritis yi iyen ni a n pe ni rheumatoid arthritis rheumatoid arthritis yi je eleyi ti o ma n sele nipa ti immune system ara wa ti o ba di pe o bere si doju ija ko joints yi tori o ma n sele lago ara elomi to je pe immune system ti o ye ko daabo bo ara eniyan ohun naa lo tun ma bere si attack awon joints wonyen ti eleyi ba de ti n sele o ma n fa pe ki awon protective tissues awon nkan to daabo bo orikerike ara wa wonyi a bere si je a de bere si dibaje ti o fi di pe awon egungun yi a bere si stiff a bere si di pe o gan a di pe a ko le se awon orikerike ara wa bi o se ye ki a se abi bi a se ma n se tele then iketa eleyi ti o tun wopo yen ni a n pe ni gout gout yi naa o ma n sele nipa pe ti o ba ti ni awon eroja kan ti o ti po ninu ara wa ju bi o se ye awon nkankan ti o ye ko ma jade lara wa ti o ba jade bi o se ye yen la n pe ni uric acid yi ma n solidify to ma wa duro si awon orikerike ara wa wonyi ti o wa ma dabi igba ti won ba ko okuta were sinu orikerike ara yen ta de bere si damage awon joints wonyi ni bayi a ni lati je ki a mo pe kini awon apere ti eniyan ma nri ti o ba ti di pe o ti bere si ni ipenija tabi idojuko pelu orikerike are iyen ti a npe ni arthritis ati joint pains yi kini awon apere ti awon eniyan ma nri bi apere marun o se pataki ti o ma nsele ni agora akoko o na ni pe gbogbo awon orikerike ara won yi a di pe eniyan bere si ri inira tabi irora nibe a bere si feel pains awon orikerike ara ti eleyi de ti ma nwopo ju ohun ni awon synovial joint wa eleyi ni awon joints ti o je pe awon orikerike ti o je pe awon connective tissues to so won po won po lorisirisi ibe lati ri cartilage ibe lati ri eleyi ti a npe ni synovial membrane ibe na lati ri eleyi ti a npe ni tendons ibe lati ri eleyi ti a npe ni cartilage gbogbo awon wonyi ti o ba ti di pe won bere si breakdown on lo ma nfa ti egungun wonyi ti a di pe won bere si rub against each other so o ma nfa irora inira ohun ni ami akoko ti o ba ti nsele ni awon ibi ti egungun meji ba ti kanra bi egungun orokun wa bi egungun ese wa bi egungun owo wa bi egungun ibadi wa awon joints to wa ni ibadi wa ati abodi wa ninu lohun orisirisi to ba di pe eniyan to ye ko bo se ma nbere tele ko le bere mo tabi ti eniyan ji ti o di pe o bere si experience stiffness ara kan gan ti owo oni ka bi o se ye ko ka tabi ti oni na bi o se ye ki o na gbogbo awon orisirisi apere won yi o na ni nkan ti a ma ri then stiffness ti a ti so yin pa boya ejika tabi orun owo ti eniyan ma nyi ti eniyan de ma nse bi o se fe tele a di pe awon ejika won yi a di pe ko se se bi o se ye tele tabi ti eniyan ba ti le ma se a di pe inira ohun ni o fi ma nse then ani eleyi ti a npe ni o tun ma nsele wu pe awon joint won yi awon orikerike ara won yi a di pe won bere si wu due to nkan ta npe ni inflammation to ba ti di pe inira ti nsele ninu awon orikerike ara won yi ara wa ma try lati correct it through the natural process ta npe ni inflammation eleyi lo ma nfa ti o ma di pe awon orikerike ara won yi a bere si wu ti o de ma fa inira ni orisirisi then atuma ri pe awon orikerike ara won yi a di pe o nkanyan debi pe ti a ba ra fi owo kan awon ibi ti a ti ni pains won yi niwon ba die inira yen irora yen o ma po ju bi o se ye lo then a de tun ma ri pe lopolopo igba awon ibi ti a ba ti ni inira won yi won ma n gbona ju awon ago ara wa iyoku lo ati awon orisirisi apere be ibo ni awon osteoarthritis yi ibo ni won saba ma n baja ju gege bi ati so lekan gugu awon ibi ti egungun won yi ti won ba ti kanra boya egungun ibadi ni egungun orokun ni egungun orun ese wa tabi ika ese tabi ikawo gbogbo ibi wonyi ni awon ani ati ma ni inira ni awon eniyan ti o ba ni ipenija arthritis ati joint pains yi na to ma ni inira ni opolopo tabi orun elomi akore pe bi ohun se ma le yi orun ko wo eyin tele a di inira pe ohun orun ko le yi bi o se yin mo bi elomi se ma nbere tele a di pe ko le bere mo elomi ati le ji laaro ati ko ese ati na ese ko fi tele a di inira gbogbo awon inira won nkan ki nkan to ba ti ni se pelu ibi ti egungun meji ba ti pade ninu ago ara wa to n fa inira ba wa ohun na ni a n pe ni arthritis ti o de ma n fa joint pains fun opolopo eniyan a fe mo wa ni nje ki wa ni ona abayo eni ti o ba ti ni idojuko yi ona abayo na ni pe gege bi e se mo ise wa ni ile ise Dr. Dick's Natural Healthcare Clinic ti a ba ti mu etoketo wa lati da awon olugbo wa ni eko ki o to di pe a mu idanileko yen wa ati pese ona abayo sile ni ile iwosan Dr. Dick's Natural Healthcare Clinic iyen ni pe iwo ti o ba ni idojuko nipa orikiriki ara tabi abi egungun ara ti o je pe on ni idojuko to n fa irora fun e to n fa inira tabi to n fa pe o le te bi o se ye ki o te e kan si ile ise Dr. Dix Natural Healthcare Clinic ni number 141B ni idojuko ju General Hospital ni ilu Akure eleyi ti a mo si Futa Teaching Hospital ni bayi number ti e de le ma pe oga agba ile ise isi ni igba gbogbo na ni 070-670-652-67 gbogbo àwọn oògùn yìí tí a máa ń kó wọlé láti òkè òkun ó jẹ́ àwọn oògùn tí a ti fi ìmọ̀ ìwádìí sáyẹ́nsì àti tẹkinọ́lọ́jì ayé òde òní tí a ti fi gbé kalẹ̀ lẹ́yìn tí a ń pè ní evidence based natural medicine ìyẹn ni pé gbogbo àwọn ìwádìí eléyìí tí ó péye òun ni wọ́n ti ṣe ní lórí àwọn oògùn wọ̀nyí kí ó tó di pé a kó wọn wọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n dẹ̀ ní gbogbo approval eléyìí tí ó yẹ kí wọ́n ní ṣùgbọ́n kì í ṣe pé a kàn ní sọ pé kí àwọn ènìyàn ẹ kàn pé wá kíní Dr. Dix ra máa ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ báyìí àwọn ènìyàn á kàn pé Dr. Dix èló loògùn tẹ́ ẹ sọ yẹn a kì í ṣe iṣẹ́ bẹ́ẹ̀ yẹn o ẹni tí ó bá ti ní ìdojúkọ kankan ó máa wá sí ilé iṣẹ́ Dr. Dix Healthcare ni nítorí pé ilé ìwòsàn òun ni ilé iṣẹ́ ni ilé ìwòsàn ni Dr. Dix Natural Healthcare jẹ́ tí ó máa ṣe àwọn ìtọ́ àwọn ìgbésẹ̀ eléyìí tí ó yẹ kó gbé àwọn àyẹ̀wò eléyìí tí ó yẹ ká ṣe a máa ṣe kó tó di pé a bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́jú eléyìí tí ó bá yẹ fún ènìyàn kì í ṣe pé a kàn máa sọ pé ó yá oògùn báyìí ó yẹ báyìí ni mówó wá kì í ṣe bẹ́ẹ̀ o tí a bá ti dé ilé iṣẹ́ wa ẹ máa rí àwọn nọ́ọ̀sì wa kí ó tó di pé wọ́n á dẹ̀ ṣe àwọn àyẹ̀wò tí ó yẹ kí wọ́n ṣe kí ó tó di pé ẹ ní àǹfààní láti rí ọ̀gá àgbà ilé iṣẹ́ ìgangan tí wọ́n á dẹ̀ bójú tó complain àìlera kí àìlera tí ẹ bá bá dé ilé iṣẹ́ Dr. Dix Natural Healthcare Clinic lẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ lè máa pe ilé ìwòsàn Dr. Dix Natural Healthcare Clinic sí òun náà ni 070-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670-670- 7 0 6 5 2 6 7. Agbala dura wipe ki ajindiara ki oma jewa ki aragbagbuwa ki osimale ni igbagbugbo. Dr. Dick's Natural Healthcare awani number 141B Hospital Road opposite General Hospital ni ilu Akure. Eshe.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mo kiyin e kale asiko ise oni. Iroyin asale re lati ile ise Adaba 88.9 FM akure. Saju e gba awon koko to wa ninu iroyin ohun. Ijoba papo ko siwo keko awon omo le yi tara ni ni South Africa wale. Are Tinubu ro awon oniroyin lati siwo gbigbe iroyin eleyi ti o ma sagbelaruge fun awon agbeboda luru jade. Ijoba papo nlo ni orilede yi yo tubo mo ni agbega nlala loke okun. Ile ise ọlọpàá nípínlẹ̀ Ondo ti jákòdì mímọ̀ wípé ọwọ́ àwọn tètè àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n lásọ mọ́ papọ̀ pẹ̀lú fífọ́ ilé àti gbígba nǹkan nìkan nílùú Aládé Ìdànrè níjọba ìbílẹ̀ Ìdànrè nípínlẹ̀ Ondo. Àtẹ̀jáde ọ̀hún tó jáde lọ́jọ́ Etì látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh Jákòdì mímọ̀ wípé ọwọ́ tẹ àwọn ènìyàn kan bíi Alex Omotayo, Adeleye Bolu, Ọ̀ṣọ́ Ìbùkún àti Nura Umar. Iléeṣẹ́ ọlọ́pàá àwọn Jákòdì mímọ̀ wípé àwọn afurasí náà wọ́n lásọ̀bọ̀ papọ̀ pẹ̀lú ọ̀ràn fọ́lékọ́lé eléyìí tó ń ṣẹlẹ̀ ní agbègbè Ìdànrè àtàwọn ìlú tó jẹ́ alámúlégbé rẹ̀. Ó jákòdì mímọ̀ wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n wà ní akóló ọlọ́pàá báyìí tí wọ́n sì ń gbìyànjú láti ṣàwárí àwọn tó kù tí wọ́n fakẹ́tẹ́ bàjúbà ìwòrò. Ó fi kún wípé wọ́n ti taari ọ̀ràn náà sọ́wọ́ ikọ̀ ọlọ́pàá tó ń bójútó ọ̀rọ̀ ìjínigbé àti mọ̀dàlúru láti lè ṣe ìwádìí tó tọ́ nípa rẹ̀. Olúlàdó ti ìlú Ìlàdó Ẹlẹ́mọ níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́, ọba Àfọlárànmí Kàísì ló ti yọwọ́ kúrò nínú ẹ̀sùn kan báyìí eléyìí tó pè tako adájọ́ Magistrate

0: Ọlàwọlé Àró ó ní kò sí ìdí kan tó fi hàn láti fi ní magistrate náà gbowó láti dọ̀wọ́ ẹjọ́ rú orí adé òun jẹ́ kó di mímọ̀ wípé magistrate Àró ó ní kò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tàbí lo ọ̀nà àlòmọ̀kọ́rọ́ yìí láti lè dojú ẹjọ́ náà bolẹ̀ lọ́nà eléyìí tí ò ní gbé òun ó tọrọ àforíjì lọ́wọ́ magistrate Àró àti ìgbìmọ̀ olùdájọ́ nípínlẹ̀ Ondo àti àwùjọ fún irú ọ̀ràn eléyìí tí ìgbésẹ̀ tó ń gbé òun ti lè dá sáàrin àwùjọ ó jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ gidigidi òun ni magistrate Àró ń ṣe nínú àjọ elétò ìdájọ́ ìpínlẹ̀ Ondo. Ààrẹ Bọ́lá Tinubu ló ti kìlọ̀ tako àwọn ọ̀rọ̀ kan báyìí tàbí àfilédè àti ìròyìn eléyìí tó lè mọ polongo àwọn iṣẹ́ mọ̀dàlúrú àtàgbébọn ó fi àrọwà náà léde lọ́jọ́bọ̀ ìyẹn nínú ìpàdé àpèjọ kan tó wáyé nílẹ̀gbẹ́ ààrẹ tó wà lábùjá. Ààrẹ Tinubu rọ àwọn oníròyìn láti yan ìmọ̀ọ́ṣe láàyò kí wọ́n gbájúmọ́ mímú kí ìròyìn wọn kó mọ jẹ́ ojúlówó kí àkóyawọ́ kó sì mọ wà lóòrèkóòrè nínú ohun tí wọ́n bá ń gbé jáde. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn oníròyìn ni wọ́n gbọ́dọ̀ yàgò fún lílo agbọ̀n wọn láti mọ ṣe kóríyá fún ìsọwọ́ṣiṣẹ́ àwọn agbébọ̀dàlúrú ọ̀hún. Ààrẹ Tinubu ló wá sọ̀rọ̀ gbé àwọn òfin eléyìí tó dojú ọ̀pọ̀ ayélujára ó ní irú àwọn òfin bẹ́ẹ̀ kì í ṣe láti lè jẹ́ káwọn oníròyìn mọ́ lè sọ̀rọ̀ jáde ṣùgbọ́n èròǹgbà ti lè dáàbò bo ẹ̀tọ́ àwùjọ. Ìjọba àpapọ̀ ló tẹ̀síwájú báyìí láti máa kó àwọn ọmọlẹ̀ yìí tara ni lórílẹ̀‐èdè South Africa wálé bí ìṣí ọkọ̀ bàálù ojú òfúrufú míì eléyìí tó kó àwọn ọmọlẹ̀ yìí wá láti South Africa ti ṣègúnlẹ̀ sípínlẹ̀ Èkó. Nínú àwọn ènìyàn tí wọ́n ṣe kó jáde ọ̀hún ńlá ti rí ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n fi nofidọ̀ forúkọ sílẹ̀ wípé ọ̀hún ti gbóná jù fáwọn àwọn ń bọ̀ padà wálé baba ńlá wọn. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bá a bá mọ bí àárẹ̀ ṣebọ̀ ìyá lè padà sílé. Mínísítà tó ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegu Ojogun jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ bàálù Epis eléyìí tíjọba sanwó ẹ̀ ń ló kó 2,408 àwọn ọmọlẹ̀ yìí kúrò ní Johannesburg wọ pápákọ̀ òfurufú Murtala Mohammed nípínlẹ̀ Èkó lọ́jọ́ Ẹtì. Ó jẹ́ kó di mímọ̀ wípé Ààrẹ Bọ́lá Tinubu ló ti pàṣẹ wípé kí wọ́n túbọ̀ tẹ̀síwájú láti máa kó àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n bá fínúfíndọ̀ sọ pé àwọn bọ̀ lé wá sílé láìro gbèdéke ọgbọ̀njọ oṣù kẹfà eléyìí táwọn tí wọ́n múlé ayé lekolekole ní South Africa ń fi léde. Mínísítà ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ló gbájúmọ́ ààbò àti àlàáfíà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tí wọ́n bá ní àwọn ń bọ̀ wálé bàbá wọn. Ìjọba àpapọ̀ ló ti fi léde báyìí wípé àwọn òpópónà mọ́rọsẹ̀ kan rìnkànrìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìtàrẹ̀ Bọ́lá Tinubu tó ń ṣe ni yóò mú àyípadà láńlá bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí yóò fagbára ró ìṣọ̀kan yóò sì tún mú àgbéǹde bá ìdàgbàsókè àjọṣepọ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ ìròyìn àtibánisọ̀rọ̀ láwùjọ Mohammed Idris ló fọ̀rọ̀ náà léde lákòókò tí wọ́n ń ṣiṣọ́ lójú 185 kìlómítà ojú ọ̀nà Àgọ́ lọ Jos eléyìí tó jẹ́ ọ̀kan lára abala òpópónà mọ́rọsẹ̀ eléyìí tí wọ́n ṣe láti Àgwanga wọ Jos bẹ́gbẹ́ wọ Bauchi lọ fẹnusọ̀lẹ̀ ní Gombe yẹn nípínlẹ̀ Nasarawa. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn òpópónà mọ́rọsẹ̀ ọ̀hún ló jẹ́ ọ̀kan kan rìn nínú àwọn iṣẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu tó gbájúmọ́ láìyọ ti ìpínlẹ̀ Èkó wọ Kalaba ìyẹn ojú ọ̀nà tó gbẹ̀gbẹ̀ omi sílẹ̀ ojú ọ̀nà Sokoto wọ Badagry àti eléyìí tí ó gba agbègbè ọ̀nà Sahara kọjá. Mínísítà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti lè jẹ́ kí àjọṣepọ̀ kó wà láàrin ìlú sílùú ìpínlẹ̀ sípínlẹ̀ kọrọ̀ ajé lè rẹsẹ̀ walẹ̀ kí iṣẹ́ kó lè pọ̀lọ́pọ̀ yanturu àti kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó lè kẹnu kọ́pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ kó sì lè sun àwọn orílẹ̀-èdè Nàìjíríà bọ̀. Ẹ̀wẹ̀ mínísítà tó rí sọ̀rọ̀ ṣẹ́ọ̀dẹ̀ David Umahi ẹni tó ṣiṣọ́ lójú iṣẹ́ àkànṣe abala ojú ọ̀nà ń jẹ́ kó di mímọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára 1,500 kìlómítà ojú ọ̀nà mọ́rọsẹ̀ eléyìí tí wọn yóò bẹ̀rẹ̀ láti Àgwanga wọ Jos bẹ́gbẹ́ wọ Bauchi tí ó sì lọ fẹnu sọlẹ̀ ní Yobe. Umahi jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ àkànṣe náà òun ni wọn yóò ṣe lábala lábala láti lè jẹ́ kí iṣẹ́ náà kò jẹ́ ojúlówó. Mínísítà tó rí sọ́rọ̀ ètò ẹ̀kọ́ Tunji Alausa ló ti dunnu mọ́ ìgbìyànjú ìjọba àpapọ̀ láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè káwọn ile eko gaga fasiti lorilede yi ko le ni isuna lati le daduro funra won eleyi ti o le mu won je alabamo pelu awon akegbe won lagbaye lati pase eto kan eleyi ti won gbe sile fa won ile eko gaga fasiti na alasa je ko di mimo wi pe eto ohun lo je okan lara igbiyanju ijoba lati le kenu awon atunse ti won se sagbon eto eko ati lati le je ki awon eto eko orilede yi ko je ojulowo ki won le ni ibadogba papo pelu awon mi to je akegbe won lagbaye o je ko di mimo wi pe eto na ni yo fagbara kun iwadi eto ikeko ofe atawon anfani mi eleyi to rogbo kule eto eko oni eto na yo je ki awon amaye mugba ranun ko rosomo lawon ile eko giga fasiti ohun minister ajako di mimo wi pe won ti se agbekale office kan bayi eleyi ti won yo laso mu papo re pelu awon university lorilede nigeria oni agbon be en lawon akeko jade university ohun yo ti lori ofe lati mo tuwojo ati ajosepo mi lati le ja ka won university na ki won duro re minister tori soro idagbasoke awon odo nile iya ayo dele olawande ni lo ti ni ijoba apapo ti ifenu ko wi pe aso adire ni won yo fi ropo kaki eleyi tawon odo agunbaniro ti won lo ninu atejade kan to fi lede soju opa lagbelebu re minister onjako di mimo wi pe oro to n so saju eleyi to ti fa gbongbongbon loju opa ile yara ki se bi ohun ti se so gangan n lawon orilede nigeria ni won se tu o je ko di mimo wi pe adire tabi ankara ko ni nkan ti ijoba apapo fe lo o ni o kan wa lara awon aba eleyi ti won gbe kale ni o lari awon atunse eleyi ti won se si ajo nyse ohun o fi kun bi pe nse lo ye ka awon orilede nigeria o gbajumo awon atunse kankan eleyi to ni tumo daada ninu eleyi ninu igbese atunse si ajo agunbaniro na ju wi pe ki won mo fenukun orun aso lasan lo Olawande lo wa ro awon orilede Nigeria lati mo je ki oro na ko danbaru atunse eleyi ti won se lowo lowo ani to ti fi gba kan ri je alaga apapo fun egbe oselu olosusowo Abdullahi Umar Ganduje lo ti tako oro kan bayi wi pe ohun ti tako sobo sinu egbe oselu onika meji iyen NDC Ganduje lo salaye awon ti won foro na sowo soju opa ilu jara gege bi awon eniyan ti won kan fe da alafia ohun ati egbe oselu APC ru o je ko di mimo wi pe awon oloselu aribipa o ni won wa nidi ayederu royan ohun atejade ohun to fi lede latowo eni to ti fi gba kan ri je akowe royin re adari awon osise re agba Muhammad Garba n se ni gomina ipinle Kano ri tele ri ohun dunun mo wi pe ohun si je omo egbe oselu losusowo ohun si segbe leyin erongba re ti otun eleyi ta re Bola Tinubu to gbe dani o ni ko si nkan kan ti o ja n kuro lẹ́yìn ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ ẹgbẹ́ òṣèlú oníka méjì NDC ń lo ti ń pè fún ìyọnipò adarí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ Fẹ́mi Gbajàmílà lórí ẹ̀sùn kan wípé ó lásomọ́ papọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàgbéga fún ìdásí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lábẹ́ ilé iṣẹ́ ààrẹ PFIPC àtẹ̀jáde ohun tí wọ́n fi léde lójú òpó ayélujára lọ́jọ́ etí ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti jẹ́kọ̀ọ́ mímọ̀ wípé àjọ náà eléyìí tí wọ́n ní ó lásomú papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ààrẹ ni wọ́n ní iléeṣẹ́ ààrẹ ń lò láti fi pọn owó ìlú wọgbọ́ àtò tó sì jẹ́ wípé ó ṣe pàtàkì báyìí láti ṣe ìwádìí sí i ẹgbẹ́ òṣèlú NDC ló wá ń béèrè wípé ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n lórí wípé iléeṣẹ́ ọ̀hún ó ní iye owó tó ń gbà lórí àtò òṣùná lọ́dọọdún àti wípé wọ́n tún ní ilé ìfowópamọ́ wọ́n tún ní àsùnwọ̀n ìfowópamọ́ pẹ̀lú báńkì àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ní wọ́n tún ti gba àṣẹ o láti mọ́ gba àwọn òṣìṣẹ́ wọlé bó tilẹ̀ jẹ́ wípé ẹnu ń kun àjọ náà ẹgbẹ́ òṣèlú NDC ló wá pè fún títaná wádìí ẹ̀sùn ọ̀hún ìyẹn gbogbo àwọn owó ilé tó ń wọlé sí inú iléeṣẹ́ náà àti wípé wọ́n lásomọ́ papọ̀ pẹ̀lú ìjọba bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ní àwọn ò mọ nǹkan kan nípa ẹ̀ wàyí o iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ń lo ti wá jẹ́kọ̀ọ́ di mímọ̀ fáwọn ẹ̀sùn aláàbò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tanwọ́n wádìí ohun tí wọ́n pè ní dídọ́gbọ́n fi ọwọ́ ẹni kọ̀wé àti bí iléeṣẹ́ ọ̀hún bó ti ṣe ní òun lásomọ́ papọ̀ pẹ̀lú ìjọba. Ẹga ẹgbẹ́ òṣèlú alábùradà méjèèjì tí wọ́n jọ ń forí gbárí òun ni wọ́n mọ̀ tí tún ń kẹnu ọ̀ràn àárín wọn báyìí lórí ọ̀rọ̀ ẹni tí yóò fi ọmọ yìí sílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Gbogbo ọ̀rọ̀ sọ ọ̀hún ló ń wáyé láàrin ikọ̀ eléyìí tí Yẹ́sọ̀ Mgbèké tó ń darí àti àwọn eléyìí tí Tàmínú Ìtúrakin tí wọ́n ń darí. Àwọn méjèèjì báyìí ni wọ́n forí gbárí o lórí ẹni tí yóò fi ọmọ yìí sílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò. Wọ́n wá ké sí àjọ elétò ìdìbò lẹ̀ yìí láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ẹni tí yóò fi ọmọ yìí sílẹ̀. Ńṣe ni àwọn ẹ̀ga eléyìí tí Wike tó ń darí ni wọ́n ti tako gbogbo àwọn ìgbésẹ̀ akẹgbẹ́ wọn tí wọ́n bá forí gbárí ọ̀hún. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìwà àjẹgúdújẹra àti ìwà mọ̀dàlúrú lásán òun làwọn tí Tàmínú Ìtúrakin tí wọ́n ń darí ń wò. Ẹ̀wẹ̀ ńṣe ni àwọn ẹ̀ga tí Ìtúrakin tí wọ́n ń darí ni wọ́n tako ọ̀rọ̀ tí eléyìí tí Yẹ́sọ̀ Mgbèké tí wọ́n ń darí ọ̀hún. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé òfin ti gbé àwọn lẹ́yìn láti pàṣẹ ìdájọ́ ilé ẹjọ́. Wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn làwọn lẹ́tọ̀ọ́ láti bẹ̀rẹ̀ ìgbáradì fún ọmọ yìí tí yóò díje dupò nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ níwájú náà. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́ lẹ́ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Bàbá padà dé ẹ mọ̀ gbọ́ bó ti ṣe ń lọ nílẹ̀ òkèrè lágbọ̀n àwọn amúlùúdùn àtẹ̀rẹ̀ ìdárayá ẹ mọ̀ yẹ kú ń bẹ̀ àdàbà yìí wùyẹ́.
1: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: awolu solu dero pese.
1: Mo kiyin furo yin lakotun ekan si wa ni www.adaba889.fm tabi ke shakale adaba fm app ni Google Play Store bakana lele ba wa dore ni www.facebook.com/adaba889. Adaba 89 FM lawa lojo po Instagram ata lagbele bo Twitter wa Adaba FM TV lata gbo mele si lojo po YouTube be yin ba wa ni royin kan te fe fi to wa leti ete ate jise ranse si wa ni newsroom at Adaba 889.fm. Abojo ki igbenu sa iroyin test si waju orilede Burkina Faso, Mali ati Niger Republic ni won ti bere igbese bayi lati yora won kuro ninu ile ejo to n dekun iwa ibaje lagbaye ICC. Ile ejo ohun jeri oro na wi pe awon orilede meteta eleyi tawon logun ti won dari ohun ni won ti fi ife won lede lati yowo lati yora won kuro ninu oro ile ejo ohun to si je pe won ti bere igbese na ile orilede melerin na ni won ti je ko di mimo wi pe ile ejo ohun ko ni eto ati ase lori awon mo tori awon igbese ati wa to nwo nse ni ile ejo ICC na wa jawe akiwowo wi pe bi orilede meteta na bi won ba le kuro ninu oro ile ejo ohun oni won yo danbaru igbese akoyawo ati idajo ododo fun isekupa ni ọ̀ràn ìgbógun ti ogun àti àwọn ọ̀ràn míì tako ọmọnìyàn eléyìí ti ilé ẹjọ́ ọ̀hún tó ń gbógun tì. Orílẹ̀-èdè Uganda ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ báyìí láti kó àwọn ènìyàn rẹ̀ kúrò ní South Africa ní bó ti ṣe kó 247 àwọn ènìyàn kúrò ní orílẹ̀-èdè ọ̀hún látàrí ọ̀ràn kónílé-ògbélé eléyìí ti orílẹ̀-èdè South Africa tó ń hù. Àwọn ènìyàn tí wọ́n kó dé ọ̀hún ni wọ́n kó gba pápákọ̀ òfurufú Entebbe pẹ̀lú ọkọ̀ bàálù òfurufú kan tó jẹ́ ti orílẹ̀-èdè Uganda nínú èyí tí mínísítà tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ náà Haruna Kasolo tó ti tẹ́wọ́ gbà wọ́n. Ìjọba ilẹ̀ Uganda ló jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà òun ni wọ́n sì fẹ́ kó wálé bó ṣe jẹ́ wípé kò dín ní 1000 àwọn ènìyàn ni ló ti forúkọ sílẹ̀ báyìí wípé àwọn ń padà lọ sí ilé bàbá wọn. Lágbọ́n ìròyìn àwọn amúlùúdùn òǹkọrin wọ̀ṣọ́wọ̀ṣọ́ ni Dàmíní Ogulu ẹni táwọn ènìyàn tí wọ́n mọ̀ sí Burna Boy ń lo ti di akọrin ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ eléyìí tí wọ́n ń gbọ́ orin rẹ̀ jùlọ ní ojú òpó Spotify. Òǹkọrin tó ti gba àmì ẹ̀yẹ Grammy náà ń lo jẹ́ wípé ó yé àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ orin rẹ̀ lójú òpó Spotify ọ̀hún lóṣooṣù ń lo ti lé ní mílíọ̀nù 64 níye eléyìí tó fi ju ọmọ ilẹ̀ South Africa tẹ́lẹ̀ rí Star Tyler lọ. Burna Boy ni ó gba ipò àkọ́kọ́ náà lẹ́yìn orin rẹ̀ eléyìí tó kọ papọ̀ pẹ̀lú Shakira eléyìí tí wọ́n fi sàmì ìdíje ìgbafẹ́ ẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ tí wọ́n pe àkórí rẹ̀ ní dáadáa. Orin ọ̀hún ló mú kí Burna Boy kó lé téńté lójú òpó Spotify ju Wizkid ẹni tó ti bá Drake kọrin lọ rí ìyẹn lọ́dún 2016. Lágbọn eré ìdárayá láṣálẹ̀ tòní ẹja darapọ̀ mọ́ Fọlájì Oyetayo.
2: Ẹ̀ka lẹ́ mo kíyìn ẹ̀ka àbọ̀ sábàlà ìròyìn eré ìdárayá wa fún tàṣálẹ̀ tòní. Orílẹ̀-èdè Switzerland lọ́nà ti yẹn yọ sí ìpele ẹlẹ́ni 16 báyìí nínú ìdíje ìfẹ̀yẹ àgbáńláyé eléyìí tó ń tẹ̀ sọ́wọ́wájú látàrí bó ti ṣe fi àmì ayò méjì sódò gbégbá orókè kojú orílẹ̀-èdè Algeria ní ìpele ẹlẹ́ni 22 eléyìí tó ti gba. Àmì ayò látọwọ́ Dan Ndoye àti Brad Embolo ó ló mú kí orílẹ̀-èdè Switzerland náà lọ sí ìpele tó kàn nínú ìdíje náà. Algeria ló ti wá fẹ̀yìn bẹ́lùgbẹ́ báyìí eléyìí tó mú kí àpapọ̀ orílẹ̀-èdè mẹ́fà nínú mẹ́wàá tó ń sojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáńláyé ọ̀hún kó ti fẹ̀yìn bẹ́lùgbẹ́. Lára àwọn orílẹ̀-èdè tó ti kúrò nínú ìdíje ọ̀hún láti rí orílẹ̀-èdè Côte d'Ivoire, Senegal, Tunisia, South Africa àti orílẹ̀-èdè DR Congo. Ẹ̀wẹ̀ orílẹ̀-èdè Morocco nìkan ló sì jẹ́ orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀ eléyìí tó ti lọ sí ìpele ẹlẹ́ni 16 látìgbà tí ìdíje náà ti bẹ̀rẹ̀ tí wọ́n sì ń wòyewòye wípé bóyá orílẹ̀-èdè Ghana náà yóò gbìyànjú àti ṣe dáadáa nígbà tó bá ń kojú orílẹ̀-èdè Colombia ní ìpele ẹlẹ́ni 32 ti yo wa yina. Ole de Switzerland yo wa kodi en to ba gbegba oroke la arin orile de Colombia at orile de Ghana. Nino ifese wose eleni meji le logman. Ele ta wongba loni. Lara amon orile de miran to tutinyan yosi ipele eleni meni dini ogun la tiri orile de Belgium, orile de France, Brazil, Norway, Morocco, Paraguay, Canada, Mexico, England, Portugal, Spain, at orile de United States of America. Ipele eleni meji le logban un ni yo magbera so laipe laijina. Wa yo balogun orile de Algeria Riyad Mahrez do ti kede ifeyinti e kuro ninu ere bola lafesegba kaakiri agbanla aye. Omo odun 15 ogoji on lo fidi ipenu na mule. Lasiko gba to nba awon niroyin soro to se lalaye pe bi orile de Algeria ti se subu yakata sowo orile de Switzerland pelu ami ayo meji so ninu ipele eleni meji le logban idije feya gbanla aye yi oloje ifese wonse ile to gbeyin to ma gba forilede baba nla baba ohun orilede Algeria Mahrez ohun lo fi adagbere bola lafese gbaro sibi kana kaakiri agbanla aye leyin igba to ti faran forilede Algeria ni igba mokandini ogofa to si lanfani ati gba ogoji ami ayo wole to si se iranwo to nlo bi 15 niye agbabolu tele ri omo ko Manchester City ohun ohun lo ti ko ipa takuntakun forilede Algeria latade bo ti se wa lara awon agbabolu omo orilede ohun eleyi to gba idije fe ye adulawo fun orilede Algeria lodun 2019 to si je igba keji eleyi ti won gba ife eye na Mahrez ni o wa gbajumo iko egbe agbabolu Al Ahly eleyi to tin lo daula ninu idije lorilede Saudi Arabia so a o ni riju bayi lo labala iroyin re daraya wa fun tasale toni fo lajin oye tayo ni royin yin e ku kale
1: nibi na lati mo repete lori royin asale wa fun toni lati le se adaba 88.9 fm akure sunday ajiboye lolo tu royin adigboye galani loruko temi mo kiyin orayo lasun ani jeun ti o te wa lonu o daro
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: nífẹ̀ẹ́ agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà mọ ọmọ kò díẹ̀ ká
1: ooo
0: apájọ ṣèyík bíyá nínú ọlá àdúrà lórí bí àwọn ètò àdúrà kẹkẹlẹ ọjọ́ mọ́ndé mọ́ndé ilé náà àdúrà wọn máa yọ lórí rẹ̀ àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orímọládé ní sábọ́ ìlú ondo aago mẹ́rin sí lẹ́fà àrọ̀ lẹ́nu lọ́jọ́ mọ́ndé yìí bá tẹná àdúrà ó tún kẹ́rẹ́ sọ ọ́ ní ọlá àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní báńkẹ́ mẹ́rẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ ondo ní gbogbo ọjọ́ túnzé àdúrà wọn máa gbìnà yá ní ọlá àdúrà pẹ̀lẹ́ntì tó wà ní tẹ́gbẹ̀lọ́ ju orin níjọba àbílẹ̀ òdìgbò ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ní ọmọ wáyé ní ọjọ́ túnzé yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà tó gbọ́dọ̀ gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi mango ìlú ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ sáàbọ̀ méje àṣálẹ̀ ìlú fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285 ṣé ìwúyẹ́ nínú ọ̀la àdúrà lónìí gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.
2: mo fi sísọ̀ kalẹ̀ kúránì mi súre forí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láti wákàtí ìlọ àṣẹ ti kúrònú ọ̀rọ̀ rẹ̀. àṣẹ ti kúrònú ọ̀rọ̀ rẹ̀. àṣẹ èrí kúrònú ọ̀rọ̀ rẹ̀. àṣẹ dànù kúrònú ọ̀rọ̀ rẹ̀. àṣẹ èpè kúrònú ọ̀rọ̀ rẹ̀. o ò ní ṣàṣe ìjẹmọ́. o ò ní ṣàṣe ìjẹmọ́. ọtọlaṣẹ tì.
3: bẹ́ẹ̀ni.
2: ọtọlaṣẹ èrí.
3: akọ.
2: ọtọlaṣẹ èpè.
3: àlá.
2: ọtọlaṣẹ dànù.
3: bẹ́ẹ̀ni.
2: ẹlẹ́ẹ̀karùn-ún ni àṣẹ ìjẹ.
3: yarọbi.
2: yóò ṣe yóò rí yóò kọjọ àmọ́ nkí ó jẹ.
3: àlá.
2: mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé ẹnìkan bí.
3: yarọbi.
2: tó bá tẹ́ sí pé mi tó ti jáde wọ́n ṣiṣẹ́ sani ẹlẹ́nijẹ́ni.
3: àlá.
2: lónìí egun re kúrò lórí rẹ. egun re kúrò lórí rẹ. egun re kúrò lórí rẹ. egun re kúrò lórí rẹ. bóyá ọ̀rẹ́ ń tó kọ́lé parí tí òògbé tí eku.
3: ọwà ala kìlá.
2: bóyá ọ̀rẹ́ ń tó bálé dé lẹ́bù tí wọ́n tàtà fi wà ìsàn.
3: yàrá bì.
2: bóyá ọ̀rẹ́ ń tó ra mọ́tò. ọ̀rẹ́ wa tí mọ́tò ń ṣe kúpa wọ́n tún mọ́tò ṣe ẹlòmíì ní lò.
3: ala kìlá.
2: ọ̀rẹ́ dé sí ọlọ́dọ̀ lónìí.
3: yàrá bì.
2: gbogbo ń tí ń jó ogun àṣẹ ìjẹ káṣẹ ká má jẹ. kẹsẹ kama jẹ kẹsẹ kama jẹ lórí ìrìnàjò ẹ lónìí iná jó. ojoná ojoná ojoná ojoná ojoná ojoná ojoná ojoná ojoná. wobi tó bá rẹ tóbi ma tí ò jẹ wọn ma àṣẹ ìjẹ náà ni.
3: alá.
2: àṣẹ ìjẹ náà ni. tòrò ṣiṣẹ́ iṣẹ́ tó ṣe lọ́mọ tóbi bóyá ó lọ sí skul ọ̀rẹ́ wa ọmọ graduate ó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tàbó kọ́ṣẹ́ ó tọ́ka ilé iṣẹ́ tàbó tó ń ṣòwò àmọ́ kò tí ì tásìkò tó yẹ kẹ́ ń tó bí kó kú tẹ́ ẹ kú gbogbo iṣẹ́ tó yẹ kọ́ máa tó máa ń ṣe tó yẹ ó fi ṣàjọ́ fún. ó sọ fẹ́ lómìí.
3: alá kíbàrọ̀.
2: ọ̀rọ̀ dé sí ọlọ́dọ̀ lónìí.
3: yàrá bí.
2: tó bá pẹ́bi tó o ti jáde wọ́n bí ma ni wọ́n yé jẹ́ wọn mọ́.
3: yàrá bí.
2: tó pẹ́bi tó o ti jáde ẹni ẹlẹ́ni ní jẹ́ wọn mọ́ wọn. wọ́n wọ́ bàbá àjòjì fọ́nmọ́ ni.
3: alá
2: wọ́n wọ́ ìyá àjòjì fọ́nmọ́ ni.
3: assis jabar.
2: ikú ìbànújẹ́ ìjẹun ọmọ tí a máa kú bí a ti bí ọ lónìí. àṣẹ ọlọ́run ló kúrò lọ́.

0: àwọn ẹ̀tẹ́tẹ̀ kú ń tán mi àmọ́ wọ́n dàbà láì ní nǹkan mẹ́kẹ́ débi nǹkan àgbà wọ́n dàbà wọn ò ní ní nǹkan mẹ́kẹ́ débi nǹkan àgbà tó bá rí bẹ́ẹ̀ ẹ̀mí àṣẹ èrè tí ń bọ́ lọ́gbà ìwọ dọ́bà láyé oyaf ọkọ̀ tuntun mẹ́rin lólobó ìwò ìrátáyà láyé morris minor ojú tí wọn kọ́ bọ̀ WAC wòye ọkọ̀ tó ti wà wòye driving license tó ti gbà síbẹ̀ ó dàgbà náà ni orí àgbàwà náà ló wà látọdún kọkànlélógójì tó ti wà kọ́ bọ̀ iṣẹ́ tó ṣe fún gbogbo ogójì ọdún lẹ́ka ibà ibọ̀lọ́wà ha agbára kápára ẹ̀mí kámi ti ń lo ogún rẹ̀ dànù ó làágùn kó lé lógún kàkà kó lógún ọ̀rẹ́ wa ogun ló tún ní ẹ̀mí àṣẹ èrì tó bọ́ dé àyè lóhùn òní ní wákàtí ó yá ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà ìwọ àtàṣe èrì ẹ píyà lọ àwùlà.
1: wàlà kò wáta ìlà bìlà lálẹ́
0: rà sí. lọ àwùlà.
1: wàlà kò wáta ìlà bìlà lálẹ́ rà sí.
0: aláṣẹ ìrírí kò jọ ṣùgbọ́n. kèrí tó fi ṣe. wọ́n yá àjọ tó ti gbà. wà tìgbà tó ti nájọ bọ̀. wọ́n yẹ tó ti dáwọ́ gbà. wọ́n yẹ àánú tó ti rí gbà. wọ́n yọ opportunity tó ti yọjú sí ọ tó sòfò dànù. opportunity ẹ̀yọkànlẹ̀ lòmíì rí ọ̀rẹ́ wa tí ò lè gbàgbé mọ́ láéláé tó sọ di ntọ́dà ìwọ ò lè má rí opportunity lẹ́ẹ̀kan abẹ́ méjì abẹ́ mẹ́ta láàrin ọdún orí kèé yọ ni ẹ̀mí àṣẹ ìrírí inú ayé rẹ̀ jóná.

0: ẹ̀rí bí a bá ń bọ́jà fún wọ́n lè bọ́jà 3 million fún a pawó olówó pé ìbò bá dorí tiẹ̀ ni kò dàrú. ọjà 3 million tán gbé fún ó tún mọ̀ pé 3 million lọ́jà yìí ṣùgbọ́n ògbẹ́ kakulẹ́tì ntí ó fi pa ńlọ bíi 3-5 tàbí 3-6 inú rẹ̀ ó dùn ntí ó bá ti pa 3 million pé ẹni ó lọ́jà tí ológun àṣẹ rí ló pawó tiẹ̀ fún ntí ó bá ti kan tiẹ̀ rabalaba ó ti bọ́jà. Rádaradaradarada ó lè tà kan ńgbọ̀ bá lọ tán ní ọ̀tún ká mi ó lè tà kan kọ́bọ́sá kò tà lọ́mọ òyà ó lè tà kan kọ́bọ́sá kò tó ṣàlejò tí ò ní túmọ̀ àṣẹ́rí kò fún adákálá ṣèrí ó jẹ́ gbèsè iṣẹ́ tí ẹ̀ gangan ni kì í yọ owó tí ẹ̀ gangan ni ò lè ní fi ṣe nkankan gbogbo iṣẹ́ tí aláṣẹ́rí bá ṣe bí ìgbà pépà bá jó bí ìgbà gbowó bí ìgbà tí atẹ́gùn kó èrúgbèrú bọ́ dànù ni orúkọ ọlọ́wọ́ aláàyè alágbára tó ń gbogbo tó ṣe tó dá tó fìdí múlẹ̀ tí ó sì bàjẹ́ gbogbo òwò tó ń gbọ́ mi ibi tó ti ń gbọ́ mi tàbí tó ń wò mí ẹ̀mí àṣẹrí inú ayé rẹ̀ lónìí ó yá ó parí.
1: Amina.
0: Ó parí bẹ́ẹ̀.
1: Amina.
0: Ó ṣàṣẹ̀rí.
1: Amina.

0: Oh, realize it, eh? Bamban Tajani, 2,000, lower by. Alasa pe ni la to ba la da ti e ba tan jaja fun lojo wale okuta le mu wale o le di 15 ha to ba loja e o ma wale kon sareta kon lo ra mi ore wa o le tani 115 tabi 113 tabi 1000 gan o da ti wale ba la to ta tan bayi aya wa ojo tun lo ke
1: ala ko
0: Eyi owo koni to wa jama Eyi ti melewe Dada dani ba lo To ba pe ko sowo ti won se to pi o Alase pe ko tuma si ko ja nikan ni nta Alase pe n ba ti n bend ise owo bo gbase Ore wa ise pe n go pa o n ba so ba ipari e inu ko yawo pari e Inu kan faka ka won eyan sanu e ko to le paris e se won o fun olowo ni se se yin o pe ni bo lo se je se bo se calculation a ma se ko ko se emi a se pe ni nbe nu aye iwo ate na se pe woni happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: happy
2: amen
0: o sha
1: amen
0: o to la se danu ase ri yato sase pe ase ri ohun eri rara ni ipo ra ni ko si yo le balajo afi bi gba ti atagun ba ko eruku elubo danu ko si yo le gba lowo afi bi na na ba jo paper haun alase ri nu alase pe shortage ntie alase danu o to lohun alase danu rowo pa iro jata isi ri kojo nti o gba lowo e ni o yoju
1: ala kemaru
0: nti o gba lowo e ni o yoju ase danu ore wa ore le pe ngba to tada to jere ngba to ba jele olori buruku ti nba ni ajo o le ti kan ye lese wa ni lewe lo si lo ohun lewe lo ti subu ah e atiri o ma yo gbona tele bo la je nbo ba na owo nta gẹ́gẹ́rẹ́ lára ọmọ ọba ya lára ayé ọba ya aṣẹ́dànù padà lẹ́yìn mi.
2: máa lọ yẹmi rẹ yìí sàlásèpọ̀ máa lọ.
0: ó ṣẹlẹ̀.
2: amínà.
0: njẹ́ o mọ̀ pé bẹ́ẹ̀ sàkẹ́ kan ọba ṣàlẹ́sẹ̀ ṣẹ̀dànù tó di tàmí pẹ́jọ ilẹ̀ lọ́wọ́ ìrà bó bá ìrà lẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀. wọ́n á gbà lọ́wọ́ ẹ̀. aláṣẹdànù erí n tó fowó ṣe ìrì kó n tajà òun lówó ni kì í rí n tó fowó ṣe. lábẹ́ bó tilẹ̀ orí. mo bọ́ sínú ọ̀rọ̀ sínú ayé rẹ alágbára tó ní òru ọjọ́ kan òru láti kàdí ojú ẹgbẹ̀rún oṣù lọ ọ̀rọ̀ dé sí ọlọ́dọ̀
1: lónìí.
0: ìwọ aláṣẹ rí ìwọ aláṣẹ pé ìwọ aláṣẹ jẹ ìwọ aláṣẹ dànù ìwọ aláṣẹ túká gbogbo ẹ̀dá lórí àìlákọjọ àtàìní jẹ́ nǹkan láyé ẹ̀mí tó dúró ń dúró pé ò ní jẹ́ nítọ́lọ́ ni kò jẹ́ ó ṣiṣẹ́ bíi mẹ́jọ ìwọ nìkan ò ń pé iye ò da ó bọ́ bí èyí èyí ò da ó bọ́ bí èyí iṣẹ́ kí ò da ìwọ ni nǹkan ṣe tọ́pẹ́ṣẹ́ ni ò da gbogbo ata ń ṣiṣẹ́ ni ò ní ní láárí iṣẹ́ tí wọ́n ní ò da lẹ́lòmí ò ṣẹ̀ṣẹ̀ kọ́ tí ó sì sóríire mẹ́ àṣẹ dé sí ọlọ́dọ̀ lónìí.
1: yàrá bi.
0: alábà tó wọ námánì má kú ònú ẹ̀tẹ̀ látẹnu ilé asù.
1: alá.
0: omi tí mo ní o gbé kalẹ̀ tó o fẹ́ fi wẹ̀ yìí mo sọ̀rọ̀ àṣẹ sínú ẹ̀ ẹ̀mí àṣẹ tì àṣẹ túká àṣẹ rí àṣẹ pé àṣẹ dànù àṣẹ jẹ ọyá nípasẹ̀ omi lónìí wẹ́ẹ́ dànù. wí àṣẹ rí dànù wí àṣẹ pé dànù wí àṣẹ dànù wí àṣẹ tì dànù wí àṣẹ jẹ dànù ju ọtú ju ọtú ju ọtú ju ọtú ayé rẹ dọtú ọrọ rẹ dọtú iṣẹ rẹ dọtú ìrìnàjò rẹ dọtú orí rẹ dọtú ọkọ lórí ẹni ọkọ lórí àgùsì ọkọ lórí àmúwọ ọkọ lórí àṣẹ ọkọ lórí àṣẹ fún ọdọrí àpẹsì ọdọrí àpẹsì orí rẹ dọrí àpẹsì.
1: Kun faya kun.
0: Laa haula
2: wala quwwata illa billahi aliyyil azim
0: wala haula
2: wala quwwata illa billahi aliyyil
0: azim wala haula
2: wala quwwata illa billahi aliyyil azim
0: bawo yi shamilada oso salomi aje o salomi gbogbo nta kale pata ni awon tennis spirit husband lale encounter atan loko eri tan pe loko run won le encounter re ko sise ko level by level la won level by level la won level by level la won an kan be oko won ni emi buruku won ma torment ṣùgbọ́n bá lọ síbi ìyàwó tàbí agbàdo àtàmà ṣe é sí ara wọn lè pé ìyàwó rẹ alágbára ni lóòótọ́ ni irọ́ sì tún ni mo súre fún ọ lónìí olórí burúkú tó ń pèrè ẹ ní ọkọ ọrùn fún ọta ló ń so igi wọn rẹ papọ̀ ó yá àfi iná tu yìí ká àfi iná tu yìí ká àfi iná tu yìí ká àfi iná tu yìí ká àfi iná tu yìí ká àfi iná tu yìí ká àfi iná tu yìí ká àfi iná tu yìí ká.
2: Wala quwwata illa billahi aliyyil azim.
0: Njo mo pe bi se re ba nlo dede to ba encounter awon kan benu emere. Omo mi. Dudu bi korosi are wa sale odo. Pupa bi ebo are wa sale odo. Wobi. Tó o bá ládùá ìlàfínikẹ́ jẹ́tìjọ́ kò sọ́bọ́kò sóògùn ìwọ náà wà á wọ̀jọ yìí gbogbo ìtànsọ yìí ọ̀rẹ́ wa a fi ń sọ fún ọ pé jupẹ́jù sẹ́lẹ̀ fọlọ́hún oògùn òdẹ̀ràn oògùn ọ̀ràn oògùn ọ̀ràn ó lè ṣoògùn borí èṣù wọn gángan lóògùn àìfí ìfiná paná omilàfí paná omilàfí paná omilàfí paná ẹgbẹ́ bọ́lá oríta ẹ lọ kọ́ ẹ bọ́lá sójú odò gbogbo ntẹ́nu oúnjẹ ẹ lọ dà sódò nonsensical nonsensity èṣù ẹ tẹ̀bẹ̀ èṣù ẹ tẹ̀bẹ̀ ó ṣe tán tó bá plan lórí yẹn láàrin ọdún márùn tí ò bá rí mú yóò ṣe sùúrù fún ó lè plan another 10 years ó lè plan another 20 years máa bọ́ màá ní kó gbọ́ lọ́n tó bí ń gbà mẹ́fà nísìn níbikíbi tó bá wà wọ́n wá gbàdúrà alágbára o lè máa jọba kí sẹ́tàn tó máa jọba nú ayé mi olórí burúkú olópin rẹ láyé ọrùn fún mi ti ń lo ayé mi rádaràdá olórí burúkú olópin rẹ láyé ọrùn fún mi ti ń fi ògo mi ń ṣòfò ti ń dààmú mi ń lé ọkọ ti ń dààmú mi lẹ́nu iṣẹ́ o lè máa jọba kí sẹ́tàn tó máa aláwò o lè máa jọba kí sẹ́tàn tó máa jọba fọwọ́ ọ̀la rẹ̀
1: fà mí sókè
2: olè máa jọba kí sẹ́tàn tó máa jọba.
0: Irú ayé ìwọ tó ń pọ̀ mi ipa èṣù kò pọ̀.
2: Amínà.
0: Ipa ọkọ ọ̀run kò pọ̀.
2: Amínà.
0: Ipa ayé ọ̀run kò pọ̀.
2: Amínà.
0: Ọmọ májàmú kí májàmú ti bẹ láàrin wọn rẹ̀ ó túká.
2: Amínà.
0: Ìwọ bọ̀dá ni kò dúpájú sẹ́lẹ̀ fọlọ́hún kò dẹ́kẹ́nu jọ kò sẹ́bọ́ kò sóògùn ó lè fògùn láyé kò borí ayọ̀ aya rẹ̀ tó lọ́kọ̀ ọ̀run irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n sọ iṣẹ́ mẹ́rin tí wọ́n ṣe inú bí iṣẹ́ mọ́kànlá tí mo lè kà lórí spirit church bank àkọ́kọ́ ó lè tọ̀mẹ́ntì ọkọ̀ ayé káàtì ra pátá dogun fún ṣùgbọ́n kò sí tíyàwó ẹ̀ gbé kalẹ̀ ìjọba gbé ẹ̀ bẹ̀ kalẹ̀ yóò ta ìwọ tó gbà yàwó ẹ̀ lè dojúkọ ìmí ò sì dojúkọ kọ ìwọ gangan ló dojúkọ nípa kó máa lóyún kó máa bàjẹ́ kó máa lóyún kó máa bàjẹ́ kó máa lóyún kó máa bàjẹ́ oyún ò bàjẹ́ ó ń bímọ sọ́dọ̀ ẹ̀ tó má jiyàn tí mò ń wí ase spiritual master kọjúmọṣẹ wẹdà rẹ irin ni wọn ń jó pọ kọjúmọ káfíńtà rẹ kò yí ọ kò lè yí ọ kò lè yí ọ bí n tí ò bá sì yé èyàn báwo lè jiyàn lórí ẹ ọrẹ wa ṣùgbọ́n tó ní ọlọ́run fi ìmọ́lẹ̀ ìjọ yìí gba àkóso ayé wọn ìwọ tí mò ń bá sọ̀rọ̀ tàbí wọ́n tó ń gbọ́ mi tó bá já sí pé ọkọ ọ̀run ni òjò oróyún ni tó ń lóyún tí ń bàjẹ́ omi tí mo ní ogbéwájú tó fẹ́ mu yìí. wọ́n jẹ́ mu àti pinnu tí mo láàrin wa tọkọ ọrún ọyá mú mi. Ó parẹ́.
3: Amina.
0: Ó parẹ́.
3: Amina.
0: Ó parẹ́.
3: Amina.
0: Ó parẹ́.
3: Amina.
0: Ó parẹ́.
3: Amina.
0: A sì máa ṣe mí kò ní pé ó má bímọ. Kò ní rójú tu iṣẹ́ ni. A sì máa dààmú mi bó ti kò dáa bí agbára tó ọkọ mọ mẹ́sì ẹ̀ ni. Wọ́n á lè jáde. Láì ní máa ti nọ̀rọ̀ rú. Lẹ́yìn máa ti nọ̀rọ̀ rú. Lẹ́yìn máa ti nọ̀rọ̀ rú. Wọ́n jẹ́ kí n sọ fún ọ tìmí kan ìmí jẹ́jẹ́ pétọ̀ tó ń bá bímọ kìíní bí kejì bí kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin ọwọ́ padà bí tó ń ti wá. Mo fi ti tó bí ọlọ́run búra 30 years tí mo ti wà lọ́fíìsì yìí ni a ti bá pàdé èyí tó dúró ń dúró pé no wọ́n mú wá fọ́mọ ni eléyìí ọmọ ìwọ ọyọ ọmọ ta ni ọ nígbà ọwọ́ àdúrà tẹ̀ wọ́n lọ́rọ̀ ọ̀nù igi àgbálùmọ̀ ló ń àsẹ̀wọ́sẹ̀bọ̀ mo sọ fọ́kọ pé kó jùpájú sẹ́lẹ̀ fọlọ́run nítorí pé n tó fẹ́ yìí kò ní rìnrìn àjọ ayé pẹ̀lú ẹ̀ nígbà tí ò gbọ́ tí ò gbà àyàkáyà nígbà ọkọ ń kú ó tilẹ̀kùn mo sì jáde. Jàgálà ara mi ẹ̀mí kẹ́mi ẹ̀mí èṣù.

ẹ̀dẹ́fẹ́ agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà ma ọmọ kò yẹ ká o apájọ tí sheik bíyá nínú ọlá àdúrà látọ́mi bí àwọn ètò àdúrà kẹkẹlẹ ọjọ́ mọ́ndé mọ́ndé ilé náà àdúrà ọmọ ọjọ́ lórí ilé àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orímọládé ní sábọ̀ ìlú ondo aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní ọlá àdúrà pẹ̀lẹ́gẹ̀t tó wà ní báńkẹ́ mẹ́rẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ ondo ní gbogbo ọjọ́ tuesday àdúrà ọmọ gbìnàyà ní ọlá àdúrà pẹ̀lẹ́gẹ̀t tó wà ní dájọlọ ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ní ọmọ wáyé ní ọjọ́ tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi mangoro ìlú ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ aago méje àṣálẹ̀ lòun fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00 33 76 20 49 tàbí 00 23 42 02 85 ṣé òbí abínú ọlá àdúrà lónìí gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.

0: awolu solu dero pese. Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Babakere wa de balẹ kasagwa lori itọju ilera ati ailesedede ọlọmọkunrin nikan soso chai idunnu subu layo fọkunrin atobirin ọpọ gbiyawo lo ti dẹnu kọlẹ latari wipe awọ ọkọ rẹ o kaju ilu dada baba boda o le tate kan le do be lo simi jẹkujẹ debi pe o ti wa so idaku rẹ tẹ lọdọ lolufẹ rẹ babakere wa ni o fọrọ rẹ lọ lori ailesedede ti n bọ fira idakọlẹ ara ara ti ẹkọ sun lọ ọpẹ ẹyin dudun ara tita ara gbigbona inu kikun inu kekun aya ti n lu pipi ma le gbese owo atese to kuriri niwaju tani babakere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi ti nkan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti babakere wa pe mi debe
4: bazo olorun ma jaro bo aiso
5: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni babangana ti gbogba aya ma pe ni babakerewa alase ati oludari stand action koboko eike ikude kude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
6: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
5: phone number mi 08164122777
7: kila amo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan omokunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti eyi ti ri pada si boda asukesuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunje egun o saju osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri ngo ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re o gbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula baba kere wa
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
7: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba erikeri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
5: 08164122777
7: boya won se eyo e marun e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi to ba ile se eyo ti e a ma yun e boya ara ta ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu iso ara ni iye olomokunrin ni pe ko jilowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu iso ara ni se mo pe ogoko wa nu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara kan wa to sise pato ti iso ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda sukesuke abi won ti e ni aiso ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade nibi gati e o ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
5: babangana babakerewa
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
7: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse iwo olomokunrin ninu agbo ara ninu iso ara olomokunrin nikan ni mo npe o
5: phone number mi 08164122777
8: sẹ́wò sẹ́wò
9: àgbo marugbo takebe òun ni àgbo tẹ̀mí ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
6: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ìfẹ́lọ́dún Street off Continental Street Àkúrẹ́.
8: Bàbá ń gana bàbá kéré wa fóònù nọmba mi 08164122777 08164122777.
0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
10: Guy, why you dey smile like this? Wetin happen?
11: Cause I don't win trip to go abroad.
12: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
13: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
14: Ètò ìgbéyàwó láyé.
15: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
16: Kí ló ṣẹlẹ̀?
15: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
13: Ẹ ní tòótọ́.
15: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
13: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
16: Èwo ló tún jẹ́ CDK báyìí?
13: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
15: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
13: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
15: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
13: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
17: Ẹ pè CDK sórí 0707-454-3005.
18: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
19: Àyá o sí Prayer Center Church of God.
20: Kàlẹ́ sí Àdófùrí Ìdọ̀rí ro.
19: Níbi Marathon Fasting and Prayer olójó mẹ́ta Total Deliverance.
20: Níbi tí ìyanu ó ti ṣe.
19: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbàkòǹgbà kabiti kabiti randurandu yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Tó dà títí dorí ìta láǹkó. Nínú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Ísíráélì le jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àdì ẹ́ndì wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bí borí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ prepare. Pẹ̀lú àwọn àfàdúrà jagun kàǹkàǹkà bẹ́ẹ̀.
21: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́kà.
19: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi Marathon Fasting and Prayer yìí ní 10th to 12th of July.

0: Guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́ìndégbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkàn kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
4: Ẹlẹ́dùnmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùnmarè ṣàánú mi?
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
4: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkẹ̀ ńkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ́.
5: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀, ilé-iṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún, ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
5: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
4: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n níbo o gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
5: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
4: Ó dá o, jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
5: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
4: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ tí là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
5: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
6: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ìdábẹ̀yìn àkọ́. Ọ̀rẹ́ ìdábẹ̀yìn àkọ́ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè làá mọ̀ jẹ́ o, àní ṣàṣedànù.
3: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkùmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rìn a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
7: Me and Maggi,
2: so good together.
8: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
10: A ò máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
11: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé òun ti ẹ̀ wá sú mi.
12: Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ béèrè kankan àbọ̀ o fẹ́ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi ata rara. elomiin ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomiin ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo 100 odun won lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 64 19 alaafi ara wo ni bi fi abia
14: o ma ti de o ti ko wonlu patam pat orisirisi sola do gode patam pat
15: patam pat ti tuti de pelu di best solar energy supplier 201,999 naira e wa ara solar to ma gbe gbogbo ile yi ati tv ati fan ati nota won mo ma fi kawe pelu gbogbo eroja le to ku be be ni oni 310,999 tun be ma dawon eroja yi fun wakati to po best le yi tun gbe freezer be pelu just 1,000,000 naira na bo bakan ni patam pat tun de pelu cctv leyi te ma fi wo ile wo office wo bi ise tabi gbogbo adugbo lori phone yi for security purpose promo lo lowo bayi o just 53,999 foto ni 2 camera sugbo just 32,999 foto ni camera kan e ma bo ni new office patam pat to kale saarin yellow house rekabi ti weba bank lo ba dishida road akure telephone 070-6642-3064 eku dede asiko yi ibi fi o lati ba igi oganwo ibi sakata para lati ba won oro agbasanko gbogbo awon nkan to se pataki to me eniyan nlo ni sata waye ni pataki oro solar ati phone ati freezer ta won kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon nkan ti won tun kode fara ilu
16: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be lati ori bi 80,000 naira that is 79,999 see 120,999 soke soke beyin ati awon brand new phone to be lati ori 85,999 see 101,999 soke e o ma gba fans si ni ofe
15: ah obe mani ye
16: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe lati ori accessory phone de gbogbo e lo wa e ma bo ni patam pat lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be lati ori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyan o tun wa ton si ibe o ani solar cctv cameras lati ori 25,999 awon solar cctv cameras single lens double lens triple lens four lens gbogbo e lo wa agbe solar ice block machine wa gbogbo package to ma lo battery ke to ma fi so bi 1,999,000 to ma se bi 50 blocks 80 blocks other blocks to lo oorun directly need the nepa lori awon solar systems wa ani ile alabode to je fa awon students to je pe ani oni 150,000 naira ti won le lo fi gbe laptop won ba fi de gbe fan won a tun wa ni to je pe tun ni bulb ko se pe mo nlo le iwe ko nina ko tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi ri na kawe mi iyen 150,000 naira a tun wa ni ile to je pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal part and part multipurpose lori laptop lori solar lori phone
17: e je ki awon eyan mo ibi te kale si
16: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex our laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to nje rica beam to je former laco e ti ri wa me
17: kila won kan mi te tun ni bayi
16: photocopier machine printers freezers

0: o se ni ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ri oni 600,000 ta gbe freezer yin to ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon ko to ye ke se a tun ma se swapping and se upgrading elomi ti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade a do wo kekere mo a fi gbe nla gbogbo ko ta nsoro yin atori laptop atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin wema bank branch ati rikabi mouse o je yellow upstairs obade sida
1: to koni ju bayi lo fun ti akoko ye tomogun olubumi lo ko temi e se people
2: guy why you dey smile like this wetin happen
3: cause I don't with trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
6: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
7: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi.

0: lẹ́ni bòbò tẹ́ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa láṣàlẹ̀ ẹ̀tù ni. Ṣèbí kogó kogó báyìí òun náà lòun agogo. Ṣẹ̀kẹ̀ ṣẹ̀kẹ̀ báyìí òun náà ní ti ṣẹ̀kẹ̀rẹ̀. Igi kan ò ní dá lóko kọ́ para alé láéláé. Àjà ò ní tìn kó pèrò ọ̀nà.
1: Rise up to dance to my new Fuji Gabe.
0: Ẹ̀ka ẹlẹ́ o.
1: Rise up to dance to my
0: new. Níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa.
1: Rise up to dance to my.
0: Àti òkè káàbọ̀ sórí ètò.
1: Rise up to dance to my new Fuji Gabe. Miago dance.
0: Níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kí ńlá wa. Tá a ti ń gbóhùn sátẹ́gùn.
1: I go dance with my sweetie o.
0: Orí ètò ayédùn òun náà lẹ tó kán lù yìí. Ilé-iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Àwọn gangan náà náà sọ onígbòwó ètò yìí. A sì máa tó gbádùn ara wa dáadáa lálẹ́ òní. Ẹ ti mọ̀ pé tá a bá ti balẹ̀ sórí ètò. Àwa ò kí ń dọ̀ọ́lù ẹ̀.

0: iṣẹ́ tó ń ṣe gbogbo 24/7 bá mi tọ́.
1: Ìjọ́kọ̀ tí mo ń gbé.
0: Wọ́n ní ká mọ̀ kíra wa dáadáa. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníbàárà wọn. Ẹ̀yin tẹ́ ẹ rà á. Ní pálípálí ni. Ẹ̀yin tẹ́ ẹ rà á. Lẹ́yẹ ẹyọ ni. Gbogbo yín pátápátá náà ni wọ́n ní àwọn mọ rírì yín dáadáa.
2: Fuji garbage is for people who know how to dance.
0: Àwọn èèyàn kan ti ẹ̀ wà tó jẹ́ wípé níbi tán ti ń bá ti ń ṣe fàájì lọ́wọ́.
2: If you want maximum enjoyment,
0: wàá mú 24/7 bá mi kọ̀.
2: Mi à go dance, mi go dance.
0: Wọ́n á tún jọ mọ́ fi ṣe fàájì ń bẹ̀. Ó yẹ yín náà. Sẹ́rẹ́ àwọn tó bá tún ṣe yẹn, wọ́n wá já sí pátápátá nìyẹn. Àní àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀. Àwọn yẹn wọ́n já sí pátápátá. Ẹ wà wá àgbọ̀rọ̀ wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tóun ṣe fàájì.
2: Àwa
0: tún mú 24/7 bá mi tọ̀, ó tún ṣe kíni.
2: Ẹ̀yin máa jó, àwa máa jó.
0: Bó o ṣe ń ṣe fàájì yẹn, o tún fi 24/7 bá mi tọ̀, o tún fi tẹ̀.
2: Alàgbà máa jó, àwa máa jó.
0: Pẹ̀lú nǹkan tó o fi ń ṣe fàájì lọ́wọ́.
2: Ọkùnrin máa jó.
0: Ọjà sí. Tó o bá ń gbọ́ ọjà sí gan.
2: Àwa máa jó. Gbogbo yìí ẹ wá jó fún jìgà.
0: Àwọn tó bá ṣe dẹ́wò ló máa ṣe kí n náà mọ̀. Ó yé àwọn yẹn.
1: Jẹ́ ká jọ jó gàbé, ká sì tún jọ mí líìkì. Ìjọ alábẹ́, ìjọ tó lọ.
0: Ìjáwá ìjà òsì always guide ni. Bá ń gbọ́ guide ara rẹ dáadáa. Má gọra rẹ ní jẹ́bẹ̀.
1: Ìjọ alábẹ́, ìjọ tó
0: lọ. A máa bọ́ sí abala àkọ́kọ́ lórí ètò. Tí ṣe abala ìmọ̀ràn ní sókè.
1: Gàbé bó ṣe Kàlífóníà kò dá.
0: Ibẹ̀ láti máa mú ìmọ̀ràn wá.
1: Ẹ fẹ́ wọ́n gbàjọ.
0: Abala lẹ́ẹ̀kejì, òun náà ni abala parí òwe yẹn. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ẹ máa ti jẹ̀bùn bẹ̀.
1: Ẹ tẹ́wọ́ gbàjọ.
0: Níjẹjọ àwọn méjì náà wọ́n bojẹ ni. Wọ́n bojẹ àwọn méjì.
2: And gentlemen.
0: Wọ́n dẹ̀ ti rí káàdì wọn.
2: Ladies and gentlemen, old and young ones, wanna make sure you rise up and dance to.
0: Ladies and gentlemen, ẹ̀yin kankan náà là ń báwí lálẹ́ òní.
2: You dance.
0: Lórí ètò.
2: Very good.
0: Ayédùn.
2: For elders and young ones. For ladies and gents, responsible and reliable.
0: Oye yín náà. 24/7
2: telephone
0: is good for.
2: No,
0: I gbọ̀jù gbọ̀jù.
2: Especially
0: oye yín náà.
2: We know how to dig again.
0: Okay. Ẹ jẹ́ iṣẹ́ báyìí.
2: Enjoyment. Wanna make sure you rise up.
0: Ká wá bọ́ sí abala ọ̀hún.
2: You rise up.
0: Abala àmọ̀ràn ní sókè ni.
2: The new Angore music. No more, no less.
0: Mo ń padà bọ̀. Ẹ jẹ́ ń dọ́kè lọ́hùn-ún. Ẹ kú kalẹ̀.
3: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀ kan sùn lọ ni.
4: Abà ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abà Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abà Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: body dance.
1: Ìdáwà ìjà ò sí always guide náà ni. Gbogbo ẹyin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà ládùúgbò yín níbi tẹ́ ẹ wà gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní àti wà nílùú tẹ́ ẹ wà ni. Ẹ gbìyànjú ẹ máa pe nọ́mbà yìí bí ó sì ti dọ́dọ̀ yín.
0: Obìnrin máa jó, àwa máa jó.
1: 091-60-62-62-53 ẹ̀yin tẹ́ fẹ́ rà ní pálípálí yẹn tẹ́ fẹ́ mọ ta ni o kì í sẹ́yìn tọ́jẹ́ pé ẹ fẹ́ rẹ yọkan o ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ alágbàtà tẹ́ fẹ́ mọ rà ní pálípálí ẹ pe nọ́mbà o ẹ jọ sọ̀rọ̀ papọ̀.

0: òpùrọ̀. Jẹ́ jẹ́ mà pé òpùrọ̀ ọ̀ráyé wá.
1: Ìjọ alábẹ́ ìjọ tó lòdè.
0: Ẹni tó bá ń purọ́, irú wọn kìí níyì láwùjọ.
1: Bó ṣe sọ Mugabe, bó ṣe Kalifóníà.
0: Àníṣẹ́ ẹni tó bá ń parọ́.
1: Ẹgbẹ́ wọn gbàjọ.
0: Wọ́n máa ń rí ẹni náà bí ẹlẹ́tẹ̀ èèyàn. Torí ngbà tí irọ́ bá já tán, a wá di ojútì sí ẹni tó parọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti ẹ̀tọ́ máa sọ. Àwọn àní irọ́ Suna. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Kò sí ti ń jẹ́ irọ́ Suna. Àwọn kan tún máa sọ. Àwọn oníṣẹ́ ọwọ́ náà ti ẹ̀ lílé yìí.
1: For ladies and gents, responsible and reliable.
0: Àwọn àní irọ́ tó fara jò ó tọ́ ni.
1: Especially for students.
0: Ṣùgbọ́n wọ́n á parọ́. Tí oníṣẹ́ ọwọ́ bá ń pa irọ́.
1: For maximum enjoyment.
0: Nǹkan tí ọ̀dà ni ó tún máa ṣe kí ni ó máa bojú oníṣẹ́ ọwọ́ jẹ́ ni o. Ìsìyí máa ń lé kọ́sítọ́mà á kúrò lọ́dọ̀ ẹni. Torí mi tó o parọ́ fún lé nìyí tí mo gbéṣẹ́ fún ọ tó o parọ́ fún. Tí mo bá ń dààmú káàkiri ní ṣọ́ọ̀bù rẹ tí mi ò rí ọ. Tọ́ ọ bẹ̀rẹ̀ sí í pa irọ́. Ṣé o lérò pé màá tún wá tó bá dọ̀ láti ń bá tún irú iṣẹ́ bẹ́ẹ̀? Òpùrọ̀ rí kò rí ayé wá. Jáwọ́ nú irọ́ pípa. Jáwọ́ nú ẹ̀. Wọ́n mú lọ́kọ̀ọ̀kan ni. Eléyìí tí mo kọ́ mú ẹyin tẹ́ ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ ni o. Ẹja fi rọ́lẹ̀. Ṣé ẹ rí irọ́ yẹn? Ọmọ ń ṣe àkóbá fún okòwò. Àtọ́níṣẹ́ ọwọ́ ni. Àtẹ́ntì ìṣepò oníṣẹ́ ọwọ́ gan tó ń ta ọjà. Tí í ṣe àwọn olókòwò. Irọ́ ọ̀dà. Ẹ dákun ẹja jáwọ́ nú irọ́ pípa. Irọ́ ẹ̀tẹ́ ni mo mú wa o. Ìmọ̀ràn ní ṣókí ni. Kò jù bẹ́ẹ̀ lọ. Lábala àmọ̀ràn ní ṣókí. Àwọn míì tiẹ̀ tó mọ wà gan tó jẹ́ pé àwọn tó jẹ́ ọ̀gá ilé iṣẹ́. Àwọn ọ̀gá ni o. Ọ̀gá tí ń kọ́ ní iṣẹ́. Irọ́ ni wọ́n kọ̀kọ́ bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọọṣẹ́ wọn. Pé ọgbọ́dọ̀ kọ́ ọmọọṣẹ́ ni. Ọgbọ́dọ̀ kọ́rọ́ ọmọọṣẹ́ ni. Kí ni ń jẹ bẹ́ẹ̀? Ọparọ́parọ́ tó ń kọ́ ọmọọṣẹ́ rẹ̀ ń rọ́. Kọ̀dá o. Ẹ dákun torí Ọlọ́run. Ẹja fi rọ́lẹ̀. Ọbẹ̀ nìkan wí o. Ṣùgbọ́n pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá ti nà ń pàpà. Ẹni ọba ti tabà, ẹ dákun ẹ bá wa túnbẹ̀ ṣe. Ẹ má parọ́ mọ́. Irọ́ ń pọ̀. Ẹ má wọn parọ́ mọ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Bọ́n ṣe gbé wá lálẹ́ ni mo ṣe mú un lẹ̀. Rọra jùúlẹ̀ ni bọ́n ṣe ti mú wá nù. Àmọ̀ràn ní ṣókí kò jù bẹ́ẹ̀ lọ. Ẹja dókè lọ́hùn. Ká wá bọ́ sí abala tọ́kàn. Tí ṣe abala parí òwe yìí. Ṣé ẹ ti múra lẹ̀? Parí òwe yìí. Ẹ máa parí ẹ̀ lálẹ́ yìí. Mo ń bọ̀.
2: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pa.

0: Hello, ẹ kaalẹ o.
1: Hello, ẹ kaalẹ o.
0: Ẹ ṣeun. O kọ yín bẹ ti ń pè.
1: Olúmọ̀ndé ló sọ̀rọ̀ láti Ikagbolu.
0: Kí lẹ pè?
1: Olúmọ̀ndé.
0: Olúmọ̀ndé láti ta Ògbólú.
1: Bẹ́ẹ̀.
0: Ọ̀yà, ìjà wà ìjà òsì.
1: Always guide.
0: Ṣé ń gáìdì ara yín?
1: Ẹ gáìdì ara mi dáadáa.
0: Ẹyin lẹ́nì kẹta tí mo fẹ́ fún lòwe tẹ́ ẹ bá ti gbà má wá sọ fún yín. Onígbèsè tí ń gúngi ọrùn.
1: Onígbèsè tó ń gúngi ọrùn.
0: Ó ń gapá.
1: Ó ti mọ̀ pé òun asanwó yẹn dídán dídán.
0: Ó ti mọ̀ pé ọ̀sanwó dandan lóòótọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ náà ṣe máa pa. Ṣé n sọ fún yín? Tí Yorùbá bá sọ wípé onígbèsè tí ń gúngi ọrùn báyìí. Wàlẹ́ ọwọ́ olówó ni ò tí ì to. Tọ́wọ́ ẹni tó jẹ ní gbèsè bá bà á.
1: Ìjọrùn yẹn wálẹ̀.
0: Awa gbogbo bó ṣe kápá òkè yẹn. Ó máa wálẹ̀. Ẹ ṣeun. Ó yẹ yín dáadáa bí.
1: Ó
0: lọ bẹ́ẹ̀ ẹ ṣeun. Àbí nígbà tó jẹ mí lówó. Mi ò sí ń bẹ̀. Kí ló fẹ́ ṣe gan? Kò sí nǹkan tó fẹ́ ṣe. Kí ló fẹ́ ṣe fún mi sá? Èyàn máa jẹ́ lówó la jẹ́ lówó ni. A jẹ́ lówó la jẹ́ lówó ni. Tọ́wọ́ mi máa bà ẹ́. Wàá sọ gbèsè mi ń jọ yẹn. Yẹn ló ń pè ní ọwọ́ olówó ni ò tí ì tó. Tọ́wọ́ ẹni tó jẹ lówó bá bà á san gbèsè yẹn jọ yẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Hello, ẹ káalẹ́ o.
2: Hello, ẹ káalẹ́ sà.
0: Yes sà. O kọ yín, ìbúra ti ń pè.
2: Orúkọ mi ni Adébùkè Johnson, AK Kádàrà láti ìlú Ìgbàkókó.
0: Ọ̀yà, ìyáwó ẹ̀dà òsì.
2: Always guide ni o.
0: Ṣé ń gáìdì ẹ̀?
2: Pẹ̀lú 24/7 Abánichọ.
0: Orí yín wà ń bẹ̀.
2: Yes sà.
0: Oníbàárà tó ń wo inú kòkó ọbẹ̀.
2: Sà.
0: Ẹ gbọ́ mi dáadáa. Oníbàárà tí ń wonú kòkó ọbẹ̀.
2: Ebi ló ń pa o.
0: Ebi ń pa.
2: Bẹ́ẹ̀ sà.
0: Ó dáa náà, mo ti bọ́ yín. Ẹ̀sùn pé ẹ̀ gbà á.

0: lóni dédé lọ́wọ́ òun dẹ̀ ló mọ bó ṣe máa ń ṣe é látòkè títí tó fi dé ìsàlẹ̀ láti àárín tó fi dé àgbèdè méjì lọ bẹ́ẹ̀ olúwa ọlọ́run ọba alágbára lóni dédé lọ́wọ́ ẹlẹ́rọ amíhun jìjìnlá wàyí adaba 88.9 fm àsìkò mi lórúkọ ètò tó gorí atẹ́gùn báyìí mo sì kí gbogbo àwa tí a jọ mu ti tò níwá sí tí ìgbọ́ yín bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà ọlọ́run tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí o yusuf faith akéde ètò àtọ́lọ́wọ́ bọ́tìn fún sáà ta wà nìyẹn amojú ẹ̀rọ wa wà ní yàrá agbára ọlọ́run tó ń mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà káyọ̀dé fọlárìn awakọ̀ fún sáà ta wà yìí àjọṣe wa ò ní bàjẹ́ o felix kọmọláfẹ́ bàbá àbèjì awakọ̀ fún sáà ta wà nìyẹn mo mọ rírì yín àti gbogbo àwa tá a wà lẹ́nu iṣẹ́ pátápátá òkè láyé wa lórúkọ lọ́gàlọ́gà tí wọ́n ń pàṣẹ ìkànnì tí a wà yìí náà ni mò ń kí yín lẹ́ẹ̀kan sí i àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn òòrùn dé òòrùn fi ìmọ̀ hàn kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn ìró wọn la gbogbo àgbáyé já o wọn sì dé òpin ayé dayo olówó kan dé lórúkọ tèmi mo ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ètò tó ní máa dùn gbọ́ngbọ́n á kán sí i apá àbò ló ká yín mọ́ gbogbo èèyàn lólùfẹ́ ètò àsìkò mi ẹni orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yẹn facebook
1: ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí
0: dayo olówó kan dé àsìkò mi ìyẹn lórí facebook ni.

tó kọ̀ tí ò fẹ́ láyé. Ó lọ rẹpẹtẹ tẹtẹ o, ṣùgbọ́n sí àwa tí a bá mọ̀, sí àwa tí òye bá yé, ó ti máa jẹ́ kó yé wa gan-an, ó tiẹ̀ ti wà nínú ohun tí ó wà nínú àlàkalẹ̀. Manua, ìyẹn atọ́nà tí èèyàn fi gbélé ayé. Gbogbo àwọn má ṣe, má dánwò tí Ọlọ́run ọba ti sọ pé ká má ṣe, gbogbo ẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn. Gbogbo wa ń lóye, ṣe bẹ́ni tó bá ń ṣèkà mọ̀ pé ìkà lòun ṣe. Ẹni bá dẹ̀ ń ṣe rere, kò dìgbà tán bá sọ fún. Ṣé wá rí ẹni tó ń ṣe ìkà báyìí? Ó dúró de ẹni tí yóò sọ fún pé ìkà ló ń ṣe. Kíkúkú ṣe pé ẹni tó ń ṣèkà mọ̀ pé òun ṣe ìkà. Àmọ́ ó ń dúró de ẹni tó máa sọ fún òun pé ẹ wá, ìkà lẹ ń ṣe.

0: ìdíwọ́ nìkan ló yẹ o. Bó o ṣe ṣètò ayé, bó o ṣe dá àwa ẹ̀dá lóríṣiríṣi. Ọlọ́run a kan dá ẹlòmíì, a kan dẹ̀ ya tara ẹ̀ lọ parakuṣá.
1: Ọ̀gá ni Dayo, ọmọ olówó kan.
0: Ẹlòmíì a sọ̀rọ̀, àwọn èèyàn á wò wípé èyẹ. Ṣọlọ́run ọba ló dá ẹni ìṣá. Ìwà tẹ́lòmíì a wù gẹ́gẹ́ bí èèyàn. Wọ́n a máa fi wé dédé bíi ti ẹranko. Wọ́n á ló kàn fàwọ èèyàn bóra ni pé ẹranko ni gbáà.
1: Dayo, ọmọ olówó kan.
0: Bó ṣe wù ú ló ṣe ń ṣọlá ìlàjù lé ọ̀run. Ìwọ nìkan ló yé o Ọlọ́run. Kò yí àwa gan alára. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ń bínà la rí o. Àjọṣe wa ò ní bàjẹ́. Bàbá Ìdànrè Comedy ẹ ṣe lórí Facebook. Peter Olúwọlé lórí Facebook. Ọdún Ayọ̀ New Light lórí Facebook. Olúṣẹ́gun Akíndùkọ̀ lórí Facebook. Ẹ ṣé púpọ̀ mo mọ rírì yín. Ẹ wá jẹ́ ká wọnú ètò àsìkò mi lọ dáadáa fún ta lẹ́yìn.

0: báwo ló ṣe ń dún sẹ́tì ìgbọ́ yín ń bẹ̀ yẹn. Bàbá olùṣọ́ àgùntàn Felix Ẹ̀bùn Mámukúyọ̀mí Ọlọ́run ìpè bàbá Lọlá.
1: Fọ́hun ara tí bàbá ṣe fún mi.
0: Lórí Facebook ẹ ṣe mo mọ rírì
1: yín. Lówó fún mi lówó.
0: Ortega Austin ó ní I love your voice. Ẹ ṣe. Èmi náà fẹ́ràn yín.

0: bóyá iṣẹ́ ń ṣí ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 fm náà lè ń gbọ́ báyìí ṣé kí n má tàn yín àsìkò mi lórúkọ ẹ̀tọ́ tó ń lọ lọ́wọ́ báyìí tèmi dayo adéyẹmí olówó kan dé lórúkọ tèmi yes
1: ẹ tẹ́wọ́ mo fẹ́ ṣàdúrà
0: àwa náà ti tẹ́wọ́ lápá bí

0: ẹni bá tiẹ̀ ti fọ́kọ ọlọ́kọ àbí tó fẹ́ aya aláya ọ̀ràn jọjọ nìyẹn. Ó tiẹ̀ máa ń hàn sí èmi láwọn àkókò kan torí mo máa ń wò ó. Mi ò sí nínú àwọn arẹwà ọkùnrin èmi gan mọ̀ yẹn. Bí wọn ò bá sọ fún mi èmi gan mọ̀, Ọlọ́run ló kàn mọ́ mọ̀ fún àwa yìí pé kóbìnrin kan wà lákàtà wa pé kó jẹ́ ìyàwó fún wa. Ká ní ìyá tó mi lọ́lá ò fẹ́ mi ni. Ká ní ìbá fẹ́ torí mi ò mi ṣe fine boy. Mi ì sínú àwọn fine boy èmi gan mọ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, pẹ́ni Folúwa, páàrí èèyàn kan náà fẹ́ wa náà o gẹ́gẹ́ bí ọkọ. A ò dẹ̀ fẹ́ aya aláya. Aya tiwa lọ́lọ́run ọba fún wa.
1: Gbogbo wa oníṣiṣẹ́ oníṣẹ́.
0: Àmì iṣẹ́ tó yẹ wá gan lọ́lọ́run ọba tó fún wa.
1: Gbogbo wa oníṣòwò tí ó kì í. Gbogbo wa onílàágùn dìnnà ká tó jẹ òun.
0: Gbọ́ mi dáadáa, Chief Mrs. Adébọ́lá Bọ̀dé ní Dublin. Bí ọ̀tún eré Louis Fẹ́tẹ̀dó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tímọ́tímọ́ Prince Ayọ̀ Fálóyè ní Asia. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń kàn sí wa ń bí náà ńlá rí. Mo mọ rírì yín. Ẹ wá jẹ́ ká wọnú ẹ̀ dáadáa, mi ò lọ́rùn gbèsè.
2: Olùwàgbé orí dìtẹ̀ pàṣẹ ńlá.
0: Ó yá ká lọ sí ìjọ Gospel Does All Things Ministry. Ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kìlómítà 2 Ayere Road, Kàbà nípínlẹ̀ Kogi, níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ají ìrere dáre àrowo ṣẹ̀gbẹ́. Bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ nìwọ̀nyí o. Friday àkọ́kọ́ nínú oṣù ni ìpàdé àdúrà yàrá òkè. Sátidé kejì nínú oṣù àdúrà orí òkè nílùú Kàbà tí a pe àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe. Third Sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o. Third Wednesday sí Friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà ní ìlú Dànrè. Last Monday of every month àdúrà ọ̀sán kan òru kan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945. Wá pàdé Jésù Kristì oníṣẹ́ ìyanu. Jésù ni ìyìnrere.

0: díẹ̀ yìí. Ayé kìí ṣe ibi tí ẹnìkan ti ń ṣe gìrìgìrì tàbí ṣe àfarawé tàbí ṣe ohun tí àwọn ẹlòmíràn ń ṣe. Ayé gba sùúrù àti ìfarabalẹ̀. Ṣe ohun tó tọ́ àti ohun tí ó máa mú kí o pẹ́ láyé ibi tí o wà.
1: Àkànyí fọkàn balẹ̀ gbogbo ilé bí àṣẹ.
0: Ṣe ohun tó tọ́ àti ohun tí a pè ọ́ láti wá ṣe nílé ayé. Orí ọ̀rọ̀ yẹn gangan nìyẹn.
2: Ènìyàn ló ti pẹ́ o.
0: Eku àti ìjàpá lè gbé inú igbó kan náà. Kódà wọ́n tún lè ṣeré papọ̀.
2: Ojú ènìyàn ló.
0: Àmọ́ ìrètí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní nílé ayé o. Eku àti ìjàpá báyìí. Wọ́n lè jọ gbé nínú igbó kan náà. Wọ́n tún lè jọ máa ṣeré papọ̀. Ìrètí wọn nínú ayé ṣọ̀tọ̀ọ̀tọ̀ o. Gbogbo wa la ní ojú ẹgbẹ́ lọ́jọ́ orí. A ní ojú ẹgbẹ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́. A ní ojú ẹgbẹ́ nílé ìwé. Bẹ́ẹ̀ náà la ní ojú ẹgbẹ́ ní ibi iṣẹ́. Ṣùgbọ́n kò sí ẹni tó ní ojú ẹgbẹ́ àyànmọ́. Yes. Gbogbo wa la mọ olùkọ́la ojú. Bẹ́ẹ̀ náà la mọ ẹni tó kọ ti ọwọ́ wa. Ilé tí wọ́n máa ń sọ wípé àtẹlẹwọ́ mo bá là mẹ́ni Ọlọ́run ló kọ́ ọ̀nà àwọn ṣèbí gbogbo wa la mọ̀. Ìkúkú ṣe pé ìgbà tá a dáyé náà ṣẹ̀ mú ọ̀bẹ tí wọ́n ń kọ́ sí wa lọ́wọ́ rárá o. A mọ olùkọ́la ojú bẹ́ẹ̀ náà la mọ olùkọ́la ọwọ́. Ọlọ́run ọba ló olùkọ́la ọwọ́, ènìyàn ló olùkọ́la ojú. Jẹ́ ohun tí a pè ọ́ láti jẹ́. Má ṣe gbìyànjú láti máa ṣe bí ẹlòmíràn o. Ohun tí o jẹ́ kí o sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún ẹ ní ìrìn àjò tó yàtọ̀ nílé ayé kan tó wá sí. Ìrìn àjò tiẹ̀ tí ò jọ tẹlòmíràn yẹn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kó rí bẹ́ẹ̀.
1: Àwẹ̀ mi fọkàn balẹ̀ wáyìn bàbá rẹ lógo.
0: Torí ìwọ lè má mọ̀ pé ìgbé ayé tó wà yìí yàtọ̀ pátápátá sí ti ẹlòmíràn. Má fi ayé tiẹ̀ wé ti ẹnikẹ́ni, má fi wé ti ẹnìkankan o.

níbì kan ni mo wà nínú ọ̀sẹ̀ tí a wà nú ẹ̀ awájọ́ ń sọ̀rọ̀ láwọn ọbẹ̀ yẹn gbọ́ mi dáadáa ẹnjiníà dominic fayọmi ajọ́ṣíwá ò ní bàjẹ́ èèyàn mi dáadáa. À ń sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi à ń sọ bí ọlọ́run ṣe máa ń ṣe iṣẹ́ à ń sọ bí ọlọ́run ọba ṣe tó a sọ dé àyè kan àwa gbogbo àwa tá a wà ń bẹ̀ àwa wà confused bí àṣà ilé ìbò a wà ní koríta kò yé wa mọ́ gan nígbà tá a sọ débì kan ọpọlọ wa ò gbé mọ́ ẹ̀rọ ọlọ́run wá bà mí a sọ̀rọ̀ débì kan tó jẹ́ pé a wá jẹ́ kó ó wá yé àwa tá a wà ń bẹ̀ wípé àṣé kò sí bí ẹ̀dá bá ti wù kó sáré tó kò sí bó ṣe wù kó gbìyànjú tó bó bá ṣe fẹ́ kí ẹ̀dá ó rìn ló máa rìn òbí le sapá o lórí ọmọ pé báyìí mo fẹ́ kọ́mọ ó dà ó lè ṣe akitiyan kó sọ pé báyìí lòun fẹ́ kọ́mọ ó yàn nílé ayé ṣùgbọ́n ìfẹ́ olúwa ni yóò padà ṣe ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ láwọn ìgbà gan kì í ṣe pé láwọn ìgbà ó máa ń ṣẹlẹ̀ dáadáa tí òbí máa fi ẹ́ sọ pé ọ̀nà tí mo fẹ́ kọ́mọ ó tọ̀ rèé ṣùgbọ́n a kàn wá ya òbí lẹ́nu ni pé ọ̀nà tọ́mọ wá gbà gan ó yàtọ̀ pátápátá bẹ́ẹ̀ ni

0: bí ìgbà tí ó wá jẹ́ pé bóyá nígbà kan tán wáyé rí wọn ò bímọ rí bẹ́ẹ̀ ló rí fún bàbá mi.
1: Ìdádájọ́.
0: Ọ̀rọ̀ ọmọ ká wọn lára débi pé wọ́n fi ọmọ ṣeré. Mẹ́rin ni wọ́n bí wa ṣe. Olóyè ọ̀fẹ́ láti jẹ́ ẹni àkọ́kọ́ nínú mẹ́rin yẹn. Nínú àwa mẹ́rẹ̀ẹ̀rin, kò wá sí ẹni náà. Tí bàbá mi ò fẹ́ràn, kò fẹ́ràn nìkan jẹ nìkan lọ. Àwa wá fẹ́ràn dádì wa gan. Ó mà ṣe o. Lọ́jọ́ tí dádì mi tí wọ́n jáde láyé, ó dàbí pé bóyá ọ̀nà pin. Ó dàbí pé kí ilẹ̀ ṣú kó má dẹ̀ di pé ilẹ̀ mọ́mọ́. Lọ́jọ́ yẹn ó ní agbára gan. Mo rò pé bóyá ó ṣe é ṣe kí n má tiẹ̀ lè gbáyé mọ́. Torí tán bá ní ìfẹ́ yẹn ti pọ̀ jù. Èmi wá ń wo bí mo ṣe fẹ́ rìn, mo wá wo ọ̀nà tí mo fẹ́ gbé gbà láwọn ìgbà yẹn. Ìlérí pọ̀ lọ rẹpẹtẹ, ẹ mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ náà. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ pẹ́ ni fún Olúwa. Kí ni mo fẹ́ mú jáde? Gbọ́ mi dáadáa.
1: Orílẹ̀ lẹ́jọ́ àyẹ̀wò òkú.
0: Royal Ambassador Níran òní. Texas láti Amẹ́ríkà. Bàbá Bèjì. Latest bàbá Bèjì. Ambassador Níran òní. Àjọṣewà òní bàjẹ́ sà. Tí wọ́n lo gbogbo agbára wọn láti lè mú kí n fẹ́ jẹ́ nǹkan tí ó wù wọ́n kí n jẹ́ fún mi.

ká ti yí síbi tí Amẹ́ríkà wà. Amẹ́ríkà náà ti yí kó yí wá síbi tí Áfríkà wà. Mo ní ká ní pó ṣe é ṣe ni. Ok, ambassador níran ni wọ́n ní kò tí ì sí ìyàtọ̀. Wọ́n ní bó ṣe dúró náà nìyẹn. A ní kó ṣe é ṣe ká sọ pé àwa tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà. Bóyá ẹ lọ lo oṣù mẹ́fà ní Amẹ́ríkà. Káwọn ti Amẹ́ríkà náà máa bọ̀ ní Nàìjíríà wá lo oṣù mẹ́fà. Nígbà tí oṣù mẹ́fà bá parí, tí àwọn ti Nàìjíríà bá ń bọ̀ padà sí Nàìjíríà, wọ́n á ṣi ìlú wọn mọ̀. Ẹlòmíì ò ní dálé ẹ̀ mọ̀ mọ́. Bẹ́ẹ̀ náà làwọn ti Amẹ́ríkà, wọ́n á ṣi tiwọn náà mọ̀. Wọ́n á ní Amẹ́ríkà tí wọ́n fi ilẹ̀ kọ́ lélẹ̀ yìí. Wọ́n á sọ fún wọn pé Amẹ́ríkà ni wọ́n wà, wọn á ní rárá ni. Ètí mò ń sọ ti yé yín.

tí wọ́n pè ní ẹyẹ. Ẹyẹ jẹ́ ohun tí ó ní ẹ̀mí, ohun abẹ̀mí ni, tó yàtọ̀ nínú ohun tí Olódùmarè dá. Nínú gbogbo ohun tí ẹ̀dá tí Ọlọ́run bá dá báyìí, ẹyẹ yàtọ̀ o, nínú ohun tí Olúwa dá o. Olúwa dá wọn lóríṣiríṣi, wọ́n sì tóbi jura wọn lọ, ìyẹn ẹyẹ. Gbogbo ìwà àti ìṣe ẹyẹ máa ń fi títóbi Ọlọ́run ọba hàn ni. Ṣẹ́yìn ò máa rí wọn ni, ẹ wo àyíká yín, ẹ wo àwọn ẹyẹ tẹ́yìn máa ń rí wọn yẹn. Gbogbo ìṣe wọn, ó máa ń fi títóbi Ọlọ́run ọba hàn ni. Ó dẹ̀ máa ń sọ bí Ọlọ́run ọba ṣe tóbi tó. Ṣé bí ẹyẹ ṣe ń kọ́lé ni ká sọ ni, tàbí bí ẹyẹ ṣe máa ń wá oúnjẹ? Ṣé bí wọ́n ṣe máa ń tọ́jú ọmọ ni ká sọ? Àti bí wọ́n ṣe ní oríṣiríṣi ohun lẹ́nu. Oríṣiríṣi ohun ló wà lẹ́nu ẹyẹ náà. Bí àdàbà ṣe ń ké yàtọ̀ sí àti òro. Bí àti òro ṣe ń ké yàtọ̀ sí àwòko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eegun, ọmọ ẹyẹ nínú ìtẹ́. Kí ló mú ọ̀rọ̀ yìí jáde? Kí ló bá ọ̀rọ̀ yìí wá? Kí ló fa bọ́rọ̀ wá ìṣẹ̀lẹ̀ gan tí eegun ẹyẹ fi wà nínú ìtẹ́? Kò sí ẹyẹ tó wà tí ò ní ilé. Ìtẹ́ dẹ̀ ní ilé ẹyẹ. Tí ẹyẹ bá pa ọmọ, ó ní iye ọjọ́ àti ọ̀sẹ̀ tí ọmọ ẹyẹ máa lò kó tó lè fò tàbí lajú. Àmọ́ ní gbogbo àkókò yìí, ìyá ẹyẹ ni ó máa wá àti jẹ àti mu lọ láti fún àwọn ọmọ ẹyẹ. Tí ó bá fò lọ, yóò sì fò padà láti gbé oúnjẹ wá fún àwọn ọmọ ẹ̀ nínú ìtẹ́. Ẹ ṣé bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́.

ẹṣẹ́ púpọ̀ Israel Shuku lórí Facebook. Wo ọmọ mi, òde àti jẹ́ àti mú ni ìyá àwọn ẹyẹ yìí já lọ o, tí ò padà wá mọ́. Àwọn ọmọ ẹyẹ retí títí títí ni wọn kò rí ìyá wọn mọ́. Ebi ń ló lù wọ́n pa sínú ìtẹ́ yìí o. Ọmọ tún béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ tí ìyá àwọn ẹyẹ yìí kò fi padà sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ mọ́. Bàbá àgbẹ̀ dáhùn, ó ní ó ṣeéṣe kí ẹyẹ ìyẹn ẹyẹ yẹn ó ṣeéṣe kí ẹyẹ yìí wá oúnjẹ lọ sí àárín àwọn ọ̀tá. Ó ló lè jẹ́ pé àárín àwọn ọ̀tá báyìí ló wá oúnjẹ lọ. Tàbí kó jẹ́ ọ̀dọ̀ ajúnilọ ló wá àti jẹ lọ sí. Ó sì ṣeéṣe kó jẹ́ ọ̀nà ẹ̀bùrú kan ni ẹyẹ náà fẹ́ gbà tó sì mú kí ó má padà mọ́ tó pàdánù ẹ̀mí ẹ̀. Ọ̀rọ̀ Yorùbá kan ló sọ pé lọ́jọ́ ikú ẹyẹ kò kan ti àìmọ́ fò. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yìí rí láyé àwa ẹ̀dá. Ẹyẹ ká kọ́kọ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ara wa ná. Kíni ẹ̀ṣẹ̀ ẹyẹ yìí? Ìbéèrè àkọ́kọ́. Ǹjẹ́ ẹyẹ ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó fi wá àti jẹ àti mú lọ fún àwọn ọmọ ẹ̀ tí ò padà wá mọ́? Ọlọ́run nìkan ló yẹ o, kò yé àwa èèyàn.

torí bí ẹyẹ bá ń dẹ́ṣẹ̀ àwa ò mọ̀ bí ò bá sì dá ẹ̀ṣẹ̀ kò yé àwa ohun tí àwa kan mọ̀ ni wípé ẹyẹ ń fò adẹ̀rín rí wọn. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn kí ni ẹ̀ṣẹ̀ ẹyẹ yìí tó lọ tí ò padà wá mọ́ kí ni ìwọ gẹ́gẹ́ bí èèyàn fi sàn ju ẹyẹ yìí lọ ìbéèrè mìíràn ṣé kí n má tàn yín ohun tí àwa fi sàn ju ẹyẹ yẹn lọ ò ju oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ńlá wa ní gẹ́gẹ́ bí èèyàn ẹ mọ̀ pé ní gbogbo nǹkan tí ọlọ́run ọba dá ó dá gbogbo ẹ̀ báyìí ó wá fi wá ṣe olórí fún wọn oore ọ̀fẹ́ la ní tó yàtọ̀ sí ti ẹyẹ ẹ wá jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa gẹ́gẹ́ bí èèyàn gbọ́ mi dáadáa ọmọṣọ́f communications àjọṣe wa ò ní bàjẹ́ sunday ọmọṣọ́fẹ́ mo mọ rírì yín ẹ ṣé o. ẹ jẹ́ ká béèrè ìbéèrè yìí lọ́wọ́ ara wa ìjẹ́ ìwà ọwọ́ rẹ tó burú jọjọ yìí gẹ́gẹ́ bí èèyàn ìwà ọwọ́ ẹ gangan tó burú yìí kò ní mú kí àwọn ọmọ rẹ ó rí bí àwọn ọmọ ẹyẹ yìí nínú ẹ̀mí ìbéèrè nìyẹn ìwà ọwọ́ tiẹ̀ tó burú jọjọ yìí gẹ́gẹ́ bí èèyàn ṣé kò ní padà jẹ́ kí àwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ tó bí kí wọ́n padà rí bí àwọn ọmọ ẹyẹ yìí ìyẹn nínú ẹ̀mí nígbà tó bá yá ṣe bó o gbọ́n fẹ́fẹ́ gbogbo ọgbọ́n tó gbọ́n o ògbọ́n tó ẹyẹ jẹ́ kí n sọ fún ọ gẹ́gẹ́ bí èèyàn a lè máa wò wípé a ní ọgbọ́n a ní òye ju ẹyẹ lọ mi ì sọ pé irọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ibi tí ẹyẹ ti ń kọ́lé bí wọ́n ṣe ń kọ́ ilé wọn bí wọ́n ṣe ń wá oúnjẹ fún àwọn ọmọ wọn ẹ rí i pé ọlọ́run ọba fún ẹyẹ gan ní ọgbọ́n tó ṣe féfé gan. ẹni bá ń pè mí lọ́wọ́ yìí ó ń yọ mí lẹ́nu bí nìyẹn ẹ ìpè kí pè yòówù tẹ́ ẹ bá fẹ́ pè ẹ jẹ́ kó dìgbà tí n bá kúrò lórí ètò tó o bá lò ó ṣe fẹ́fẹ́ o ò ṣe fẹ́fẹ́ tó ẹyẹ ìwà ọwọ́ tiẹ̀ tó burú jọjọ ìṣẹ́ ṣé kò ní padà mú kí àwọn ọmọ tiẹ̀ ó rí bí àwọn ọmọ ẹyẹ yẹn eegun ọmọ ẹyẹ nínú ìtẹ́ òjálé onílé bo tiẹ̀ lẹ́yìn ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan wàá fi ẹkún sí ojú ọmọ ẹnìkan láti mú kínú ọmọ tiẹ̀ ó dùn ó sì lè máa dùn lọ lónìí ṣé kí n má tàn ọ́ nígbà tó bá máa yá ó lè jójú ewu ìwọ gangan gẹ́gẹ́ bí ẹnìkan ó lè má tí ì kú kó jẹ́ pé ojú tiẹ̀ gan ló máa wá ṣe báyìí nígbà tí ẹkún bá máa bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ tiẹ̀.

0: Hello.
1: Àsìkò mele tó.
0: Ah, bàbá ọlọ́pàá ẹlẹ́ran látòkè ti pupa kọ́ yìí.
1: Ọlọ́run ni jẹ́ ọbàjẹ́ fún yín.
0: Àmì sà.
1: Ah, ẹ ti ń lọ wájú Ọlọ́run ni dá yín padà o.
0: Àmì àtẹ̀yìn náà sà.
1: Olùbáríkà tó pọ̀ Ọlọ́run fi ṣiṣẹ́ yín.
0: Àmì.
1: Ilé ìdẹ mú wá lálẹ́ yìí, ó tó ní wá sí.
0: Ẹ ṣe púpọ̀ sà.
1: Èmi ti dẹ sà òkè térí. Gbàdá wà nílọrin.
0: Ok.
1: Àdẹ̀bá òkété yẹn tó ti jẹrà tó di ogún egun ẹ̀ nìkan lókùtà bá nínú ilé ẹ̀.
0: Nínú isà.
1: Àwa ronú pé bẹ́ẹ̀ ni nínú sà. Àwa wò pé kí ló lè pa síbí. Àrò síbí àrò sọ̀hún. Àrò pé ìpele ayé ti mọ nìyẹn. Ẹ wá rí ìtẹ́ mú wáyé.
0: Yes sir.
1: Gbogbo nǹkan ló lóògùn láyé o.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀sán ò lóògùn.
0: Ẹ̀sán kò ní.
1: Kò sí béèyàn ṣe lè ṣe láyé mo lágbára mo ní fún ẹ̀ léèkan náà o. Ò ń ṣe pamọ́ ni ẹ̀sán ń bọ̀. Nìkan máa wá dùn mí ni pé ẹni tó bá gbẹ̀sẹ̀ tó dá ẹsẹ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ sà.
1: Ó nìkan ò ní jẹ́ mọ́. Yóò tún wá fún àwọn ọmọ tí wọn ò mọ́wọ́ tí wọn ò mẹ́sẹ̀.
0: Gbogbo
1: àwọn yẹn wọ́n tún wá jọ jìyà yẹn nígbẹ̀yìn. Ẹ jẹ́ ká ronú o.
0: Ẹ ṣe púpọ̀ sà.
1: Ọ̀la dé tán o.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ kú ètò sà.
0: Ẹ ṣe gan sà. Bàbá ọlọ́pàá ẹlẹ́ran láti Òkìtì Pupa. Ẹ ṣe púpọ̀ àmọrírì yín sà. Ẹ̀lú ta ló wà ń bẹ́ o.
2: Ẹ mọ̀ ká lẹ́jà.
0: Orúkọ yín bolẹ́ tí ń pè wá.
2: Gbogbo ìrúkọ láti ta gbogbo lábẹ́ di àánú.
0: Ẹ ṣe púpọ̀ lábẹ́ di àánú ṣé ẹ ti rẹ́yẹ ń bẹ̀ rí.
2: Mo ti rẹ́yẹ ń bẹ̀ rí o.
0: Ṣùgbọ́n ẹyẹ tó wà láàyè ni kì í ṣe ẹyẹ tó ti kú.
2: Ẹyẹ tó ti wà láàyè mo dẹ̀ lẹ́nu pé ohun nǹkan bá náà fẹ́ pé àti ṣe ń bí gidi orí ti bomi tó kó gbà tí gbogbo ara wa lọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó wá kó egun lásán làwa yìí mọ̀ pé wú ẹyẹ nílé yìí tó nílé ayé yìí kò sí tèmi tán. Bàbá ti gẹ́gẹ́ bí aṣíwájú wa ṣe sọ.
0: Kò sí ohun tí ò ní tán.
2: Bẹ́ẹ̀ ni àbàdé akọ̀wá wálé ayé wá fún ògùn ni. Títí àpadà bọ̀ á ti yín fẹ́rù òfu náà ni.
0: Ẹ ṣe púpọ̀ ẹ ṣe o.
2: Ẹni wọ́n lè lágbọ́ ọlọ́run.
0: Yà ẹ ṣe. Ẹ̀lú ta ló wà ń bí o.
3: Olóòtú ẹ̀ka alẹ́ ẹ kúṣẹ́.
0: Ẹ̀ka alẹ́ sà.
3: Ọpọlọ yín ò lè dàrú.
0: Àmì.
3: Ọlọ́run fún ẹ ní ìmọ̀ àti òye ṣe.
0: Àmì o.
3: Ó kàn tó ní Badmus láti Ìsábà Èkìtì.
0: Láti Ìsábà Èkìtì.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Mò ń gbọ́ yín sà, ṣẹ́yìn ti rí rí gan.
3: Tó pọ̀. Ẹni tó bá dẹgbó oríṣiríṣi láàrí. Ṣùgbọ́n tó ń jẹ́ ìyàlẹ́nu fáwọn ọmọ èèyàn ni pé tá a bá ti dáyé tán, a fẹ́ gbàgbé ọ̀run.
0: Bàbá dáyé tán, a máa gbàgbé ọ̀run.
3: Àwa gbàgbé ọ̀run. Bẹ́ẹ̀ ọjọ́ tá a dáyé a mọ̀. Ọjọ́ tá ó dẹ̀ lọ a mọ̀.
0: Kò yé wa.
3: A wà wọlé ayé ọmọjà bíi tí ò ní tán. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá ló máa tán àtún gbogbo tó ń bẹ lórí ilẹ̀. Àgbà àmúṣọ́lọ́ ni pé ẹ̀mí ìrònú pípadà. Téèyàn fi rántí wípé ọjọ́ kan lẹ̀mí ò pin. Kọ́lọ́n kò fi fún gbogbo wa ká lè ṣe tó dára.
0: Àmì.
3: Ẹ ṣe olóòtú.
0: Ẹ ṣe púpọ̀. Yes sir. Hello. Wọ́n láwọn òlò lápá abẹ̀yẹn jẹ́ ń gba ìpè kan yìí síná. Ẹ̀ló ta ló wà ń bẹ́ o.
4: Ẹ̀ka lẹ́sà.
0: Orúkọ yín bolẹ́ tí ń pè wá.
4: Wọ́n ń pin láti ọ̀rẹ́ Ṣẹ́gun Sẹ́lẹ̀rú láti ọ̀rẹ́.
0: Láti ọ̀rẹ́ yẹ sà.
4: Ṣẹ́gun Sẹ́lẹ̀rú ọ̀rẹ́ sà. Ẹ ṣe gan sà. Ṣé ẹ ní ọ̀rọ̀ yín dàbí pásítọ̀ ẹ ju pásítọ̀ lọ sẹ̀.
0: Ẹ ti dé ní
4: ẹ pásítọ̀. Ìwásù ní lágbára gan. Ẹni tí tí ẹ bá ń ṣe tí ó máa ro ìkẹ́ ìgbẹ̀yìn ẹ̀. Sẹ́lẹ̀ ń rán pè mí tẹ́lẹ̀ bẹ̀ tèmi náà mo lá fún ìgbẹ̀yìn lójú mo fi kún orúkọ mi.
0: Ẹ fi ìgbẹ̀yìn lójú kún orúkọ yín.
4: Ṣé kí gbogbo kan tí ẹ bá ṣe ọmọ torí ọmọ ẹlòmí bàbá kan bàbá mi àwọ̀ ajayé ọmọ ẹ̀
0: ajẹmọ́tì
4: ẹ̀ a máa gba ìkáfíìsì ìlú bẹ̀tí bá lè sọ ẹ̀ àtòun àti pẹ̀ òní kò sí ẹnìkan tó máa yọ lórí àwọn ọmọ ẹ̀ àwọn ẹ̀gún ńlá ni kéèyàn máa wo ìgbẹ̀yìn ẹ̀ ilé ayé ẹ ṣe gan.
0: Ẹ ṣe púpọ̀ sà. Ẹ ṣe o. Hello.
5: Hello sir.
0: Ní pápá orúkọ yín bolẹ́ tí ń pè wá o.
5: Adedeji Akinola lo n pe yin lati Akona Akoko.
0: Yes sir, mo gbo yin o.
5: Nkan ta kan mo ni pe aso ohun gbogbo adopin.
0: Yes sir.
5: Owo imo eko ati iye ohun.
0: A lo
5: ara didan adi ti kan opolo iwe adi ti din ka sa ma se rere.
0: E se pupo sir. Ọgbọ́n pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí àjọ mi ti tò níwá sí tí ìgbọ́ yín. Faith àjọṣewà ò ní bàjẹ́. Káyọ̀dé Fọlárìn mo mọ rírì yín. Felix Kọ́mọláfẹ́ bàbá àbèjì àjọṣewà ò ní bàjẹ́ o. 081-38-55-03-88 nọ́mbà àtọ̀dọ̀ mi nìyẹn. 081-38-55-03-88 A tún lè pàdé ara wa lórí àwọn ìtàkùn ayélujára Facebook Dayo Olówó Kandé àsìkò mi TikTok Instagram lọ bẹ́ẹ̀ lórí àwọn social media platforms wọ̀nyẹn A lè pàdé ńbẹ̀ ọmọ rírì yín 081-38-55-03-88 Iwájú ni ọlọ́kọ̀ tèmi ń gbé mi lọ. Kìí ṣe ẹ̀yìn lórúkọ Olúwa àtàtìlẹyìn àwọn tó nílé ayé. Iwájú ni o. Ẹjẹ́ máa lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́ o. Títí di ọjọ́ mẹ́jọ tá ó tún máa pàdé lórí ètò àsìkò mi. Orúkọ mi dúró bẹ́ẹ̀ Dayo Olówó Kandé ni lórúkọ tèmi.